0: tu ya pa dile gbe se to je yen itura ti mori ni ra o ya kote lowo tomo tomo itura ti omi ni ra ma mu o ya kote lowo tomo tomo pepe omi ni ra ta je ko ma se bo se wo tomo tomo nu le ro oluagbe wo pepe omi ni ra ti o fa je gbo ni gbogbo ona olua yo gbe wo nu osu tomo tomo mama ile ko je nu le re oni gangan lodopin ja bo si osu omi ni ra re yesu olua wa awe 21 days san gba lo eni lo pe ojo keri din ogun mama adua teni to ba ti gba di 12 lo jeun adua ti gba wa kan ma tenu mo wipe olua gbe pepe omi ni ra ro nu le mi now eri meta ni mo fe ki engineer play sugbon nitori akoko eyo kan la ma gbo
1: mo je omo ojo yin lori afefe gbogbo boyin ma se program mi ma se all the time daddy ni ka tewo si di radio ka se ile ka se ton gbogbo nkan yen mo wa se eni kan se pe mi ni e bo e send 200,000 si mi ni e
2: hallelujah
1: ki lo fi toju ara mi
2: hey
1: eni kan tun se pe mi ni e
2: ah
1: I pe ki lo si bi ti ma fi toju ara mi pe anything ton ba fe gba nbe pe o ma san tori tele tele igi ni mo ma fi rin
2: okay
1: bo gbogbo mo se dara po mo program yen mo ri pe mo pada ndide
2: hallelujah
1: nta ti mo ju gile mo bere sin fidi won
2: hey
1: o to di pe olorun sa pada jeri are
2: hallelujah
0: na lo si for laaro eyin ago mesan mi o raye wa ni ose to koja nitori mo wa ni ori apata nitori na ledi yi gbogbo wa lajo wa nbe to ba ti nbo abo nje ni ko mu dani bo ni ebu kekere kan ti mo fe bo bu sinu re bo le ni bosu bosu to wa ni for ni ogun se ni bosu bia so fa lokada kan gbe lo si church amo fa keye ago mesan ni o wa ri re gba tori pe ni jojo akoko ni do ju tutu tori pe ori jojo mi nira tori pe ni tun je ojo pe fun gbogbo eniyan laye pe o wa laye lati ri oju tutu anfani nla to ti si sile fun lati fi ora re dupe lowo olorun gbogbo awon to ngba mi kake jadu a ma fi ore kan sile ku osu tutu yi o tabi pe ni ore ope pataki ore anu ma je mu lori omo bolo ma se buku on to oni ko fi ranse ori gbogbo yi yo gbere ninu osu yi mama adehun wa pelu olorun oyi pada adura orukọ ọjọ mẹta ti a ń gbà oru ẹ ní gangan la máa gba ìkẹyì lálẹkọ tó tù káàrí wípé gbàdúrà dídí wákàtí kan wàá kà máa tẹnumọ wípé pẹpẹ àṣẹdànù lórí ọmọ olúwa bàjẹ tó bá wá di alẹ ọ̀la la máa parí rẹ ní dálẹmọ ní ìṣòru níbi tí gbogbo ènìyàn yóò ti pàdé tókùnrin tóbìnrin alẹ ọ̀la tí nǹkan kan bá fẹ́ dé adúró má gbà fún nítorí àdúrà tá a fẹ́ gbà ní alẹ ọ̀la ó rọ mọ ọjọ́ alẹ́ gbogbo wa má dẹ gbàgbé tó bá ti ń bọ̀ lọ́la mú fẹ́ fi tà ńlá wá má mú ike kékeré wọ ike ńlá ni kó o máa gbé bọ̀ nítorí gbogbo oṣù october yóò ṣì ń yàfà ní omi ọ̀hún ẹnìkan ní omi wo omi tí mo dìídì lọ́pọ̀ fúnra mi lórí àpáta lọ́sẹ̀ tó kọjá tó bá ti dé ìṣọ́ọ̀rù ní alẹ́ ọ̀la wàá ti rí pé wọ́n ti ń pin fún àwọn ènìyàn níta tọmọ rẹ bá wà lọ́nà jínjìn o lè fi rán dírẹ́fà sí nínú omi ọ̀hún ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ẹ̀yin ọmọ bàbá alábìyẹmọ orí afẹ́fẹ́ tẹ́ ń gbọ́ mi nílé ṣe bí àdúrà wa ń gbà. ọlọ́run bàbá alábìyẹmọ o ààyè ló wà.
3: Hello, hello, prophet 09060571110. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní máa bọ́ jẹmọ.
4: Not just another radio station. Wells Radio 89.3 FM. Broadcasting from Ibadan, Oyo State, brings you wholesome programs for you and your family.
5: Tired of listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.

láti rí pé mò ń gbọ́ West Radio 89.3 FM. A sì wò mí kí gbogbo ènìyàn pátápátá kẹ farabalẹ̀ láti máa gbọ́ nípa gbígbọ́ àwọn prógrámù yìí. Ẹ ò dẹ̀ ní ìbùkún. Àmì.

0: pé kò ní jẹ́ tiwa ibi ọmọ gbẹ́nu gbẹ́wò wá ni o láṣọlẹ̀ lẹ́dùnmarẹ̀ ẹ káàbọ̀ torí àkọ́tún ètò àgbéyẹ̀wò ìròyìn agọ́mágbẹ̀ ìyẹn ní ìkànnì west radio 89.3 fm ìkànnì kànga agọ́mágbẹ̀ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà láàbí avenue olúyọlé estate nílẹ̀ ti ìbàdàn láti láǹfààní láti máa kéyìn kú ojúmọ́ ẹ ti mọ̀ bá ṣe máa ń ṣe lórí ètò àgbéyẹ̀wò ìròyìn agọ́mágbẹ̀ àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa la máa láǹfààní láti gbéyẹ̀wò gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ fẹ́lẹ̀ jẹ́ pé gbogbo àwọn kókókòkókókó léyìí tó jáde lójú ìwé ìròyìn kọ̀ọ̀kan la máa láǹfààní láti kù yẹ́bẹ́yẹ́bẹ́ sí ilé tí ó fẹ́lẹ̀ jẹ́ pé lámìtọ́ abániyànnà tó ń bẹ inú kùdù náà mọ́ lórí ọ̀fẹ́ láti bá wa tàn mọ́lẹ̀ sí gbogbo àwọn ibi tí ìròyìn bá ti fẹ́ dàbí pé ó ta kókó kò láyọ̀ láti sọ fún yín pé ọ̀gbẹ́ni ọlálékàn sọ ni wọ́n ń bẹ pẹ̀lú omi nínú kùlù láàárọ̀ tòní ẹ máa kí àwọn nàìjíríà kó ojúmọ́ o.
1: ẹ kó ojúmọ́ atọ́kùn ẹ kó ojúmọ́ ẹ̀yàn rálé ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ọlálékàn sọ ni ló ń kí yín láàárọ̀ yìí.
0: adẹ kú oṣù tuntun
1: oṣù ayọ̀ ní lágbára lọ.
0: àmì
1: adẹ kí àwọn ọmọ nàìjíríà náà ẹ bó ṣe gbé nínú ìwòye tèmi ẹ̀mí ò rí ìjọba kí àwọn ìlú mo rí kí fún àyájọ́ ọjọ́ òmìnira ìní àpé ọdún mẹ́rìndínláàádọ́ta lé ní 66 years ọlọ́run àdúrà fún wa lójú ẹ̀mí wa nàìjíríà tá a fẹ́ nàìjíríà dáadáa yẹn gbogbo pátápátá la á rí.
0: àmì àmì àti àmì ẹgẹ́ bí ọ̀gbẹ́ni ọlálékàn sanni ṣe ń kíyìn kú ojúmọ́ káàbọ̀ sórí àkọ́tún ètò àgbéyẹ̀wò ìròyìn agọ́mágbẹ̀ ń lèmi tèmítọ́pẹ́ ọ̀làwọlé ọmọ babasa plain mc nundosi náà ń kíyìn wípé ẹ kú ojúmọ́ o ẹ láǹfààní láti darapọ̀ wá ní ojú òpó facebook west radio 893 fm fan page west radio 893 fm fan page ìwé ìròyìn the guardian ó wádé tòní ìwé ìròyìn nigerian tribune àjọwádé tòní ni ìwé ìròyìn vangard náà bẹ́ẹ̀ bí o tóbi dórí ìwé ìròyìn daily trust ẹ wá jẹ́ kí n mú láti ojú ìwé ìròyìn the guardian kò jẹ́ jẹ́ pé gbogbo àwọn ìwé ìròyìn ọ̀gàn ló jẹ́ pé lè tó wà ní ìta gbangba rẹ̀ ló ń sọ̀rọ̀ lórí àwọn nǹkan lè tó ní ṣe pẹ̀lú àyájọ́ òmìnira orílẹ̀-èdè nàìjíríà òmìnira ni òmìnira òmìnira òmìnira léyìí tó jẹ́ pé kò ní di omi ìnira fún wa láṣọ lọ́yìn lẹ́dùnmarè ìtura ni ó jẹ́ fún wa lágbọ́rọ̀ lọ́hùn léyìí tó jẹ́ pé ìní wọ́n bẹ̀rẹ̀ sí ṣàlàyé ọ̀rọ̀ wípé ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu ló jẹ́ pé ó ti ń mú ọ̀pọ̀lọpọ̀ àtúntò wá tó dà jẹ́ pé a ti wá kò ní ìgbọ́nu àtúntò tí a ti wá bọ́ sí eléyìí tó dúró déédéé gan ni o rẹ̀ pé wọ́n bẹ̀rẹ̀ sí ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn àtúntò nídìí ti ọrọ̀ ajé ó mọ̀ ti láǹfààní láti ṣèṣóore o tó yẹ pé ó ti mú ìdàgbàsókè ọlọ́kùnrin ni mí wá sórílẹ̀-èdè Nàìjíríà wọ́n tún ṣàlàyé síwájú nínú àwọn nǹkan lè tó jẹ́ oníkìmí bíi mẹ́jọ ìní lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu ìyẹn ètò ìrètí ọ̀tún orílẹ̀-èdè Nàìjíríà náà ń ṣàlàyé wípé èrò lágbára tún ti wà fún eléyìí tó ní ṣe pẹ̀lú ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà láti lè jẹ́ kí àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ kó wà fún tolórí tẹlẹmù lórílẹ̀-èdè yìí ó àwọn tó tẹ̀síwájú wípé lórí tẹ́lẹ̀ tó ní ṣe pẹ̀lú ti ọ̀gbìn kọ́ wípé eléyìí tó ní ṣe pẹ̀lú ààbò oúnjẹ àwọn mọ̀ ti láǹfààní láti náwọ́ gan tó dà jẹ́ pé òun gan náà ó tún ti dọbẹ̀ wọ́n ṣàlàyé sí i lórí tí ohun àmúṣagbára ń kọ́ wọ́n lòun náà ti mú yẹ̀ sí i ètò ẹ̀kọ́ wọ́n ní pé tó ti dórí ètò ìlera àti gbogbo àwọn nǹkan míì tó ní ṣe pẹ̀lú ìmáyédẹrùn fọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní gbogbo ẹ̀ gan ó ti dé bẹ́ẹ̀ ó ti dọbẹ̀ fáwọn ọmọ orílẹ̀-èdè yìí ó tí ó ìrìnà àti gbogbo ẹ̀ wọ́n ṣàlàyé wípé gbogbo ẹ̀ ni ó ti ń ṣèṣóore o ẹ bá ní ojúwé ìròyìn the guardian bákan náà ilẹ̀ bá ní ìta gbangba ìwé ìròyìn nigerian tribune ó tún dúró ti pọ́n sí ojúwé ìròyìn vangard léyìí tó jáde láàárọ̀ tòní ní ojúwé ìròyìn náà ni a ṣe láǹfààní láti tún wà o léyìí tó jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ṣàlàyé gbogbo àwọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lórílẹ̀‐èdè nàìjíríà iná ṣàlàyé o ní ojú ewé keje ìwé ìròyìn the guardian gẹ́gẹ́ bí orílẹ̀-èdè nàìjíríà bó ṣe ṣe àyájọ́ òmìnira ẹlẹ́ẹ̀kẹrìndínláàádọ́rin ń pé àwọn nǹkan oore ó ti ṣe bẹ́ẹ̀ ó ti mú yẹ̀sí o ní orílẹ̀-èdè Nàìjíríà. Akúmẹ̀, Ìwádà àti àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ iná ń ṣàlàyé ọ̀rọ̀. Bákan náà ni ojúwèrè oyin mo ṣe láǹfààní àti wa o. Tó yẹ pé ẹgbẹ́ òṣìṣẹ́ NSC náà ń dẹ̀bìrú ìjọba lórí wípé kíni. Gẹ́gẹ́ bí ìjọba ṣe sọ pé gbogbo nǹkan ti mú yẹ̀sí, iná ẹgbẹ́ òṣìṣẹ́ iná ń dẹ̀bìrú ìjọba lápá bí o. Ipò ìṣẹ̀lẹ̀ pa àwọn òṣìṣẹ́ tì láàrin gbogbo àwọn bí nǹkan ti nira lórílẹ̀-èdè yìí. Ẹ bá ní ojú ewé keje ìwé ìròyìn The Guardian tó jáde láàárọ̀ tòní. Ní ojú ewé keje òun náà ni mo ṣe láǹfààní láti tún láǹfààní láti tún wà o. Gẹ́gẹ́ bí ilé aṣojú-ṣòfin bó ṣe gbóríyìn fún olú iléeṣẹ́ ológun léè tó jẹ́ pé bí àwọn ọmọ iṣẹ́ ológun ìyìn àwọn jagunjagun bó ṣe gbagbára lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí àti àwọn míì bó ṣe jẹ́ pé gbogbo ẹ̀ ó mọ̀ ń lọ sí bíi 1000 tó ń gbagbára lọ́wọ́ wọn o láàrin oṣù mẹ́ta. Ẹ bá ní ojú ewé keje ìwé ìròyìn The Guardian tó jáde láàárọ̀ tòní. Ẹ jẹ́ kí n tún ṣe bẹ́ẹ̀ kí n sáré wọ ojúwèrè oyin Nigerian Tribune lé tó jáde léni. Ní ojú ewé kẹta ìwé ìròyìn Nigerian Tribune, ibẹ̀ ni ààrẹ Tinubu náà ti ṣàlàyé wípé iṣẹ́ rí fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ni ló jẹ́ pé àwọn tó jẹ́ adarí orílẹ̀-èdè Nàìjíríà tó ti wá rí ni ló jẹ́ pé wọ́n sún àwọn nǹkan tó yẹ kán ṣe tó jẹ́ pé àwọn nǹkan ọ̀hún ó le ní tòótọ́ ó nira láti ṣe ṣùgbọ́n wọ́n sún síwájú. Ìní ààrẹ Bọ́lá Tinubu ni ló ń ṣàlàyé ńbẹ̀. Ní ojú ìwé ìròyìn Vangard tó jáde léni, ibẹ̀ ni a tún ti wo eléyìí tó jẹ́ pé òun náà ní ṣe pẹ̀lú ti àyájọ́ òmìnira àti gẹ́gẹ́ bí àwọn àtúntò ìjọba bó ṣe láǹfààní àti ti kọjá tán ni pé a ti kọjá òkùnkùn pa wa báyìí o. Bó tiẹ̀ jẹ́ pé ọjọ́ mẹ́ta làwọn ọmọ Ísíráẹ̀lì náà fi kọjá tiwọn, àwa lo ọdún mẹ́ta a ti la òkùnkùn pa wa já. At the end of the day, aṣẹ́ àlájá ni o. Ìní ààrẹ Bọ́lá Tinubu ṣàlàyé ní ojú ewé karùn-ún ìwé ìròyìn Vangard tó jáde léni wípé iṣẹ́ rí àwọn àtúntò wọn ti kọjá o. Tó dẹ̀ jẹ́ pé a ti láǹfààní láti fi àwọn ètò lẹ̀ fún àwọn nǹkan rí tó jẹ́ pé ọlọ́jọ́ pípẹ́ fún orílẹ̀-èdè Nàìjíríà. Lásìkò yìí wọ́n wá ṣèlérí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ wípé iṣẹ́ ó jáde lọ́pọ̀ yanturu, oúnjẹ gan yóò di pọ́ńtọ̀ lọ́jà tó dẹ̀ jẹ́ pé àwọn iléeṣẹ́ ìdàgbàsókè ó débá tó fi dórí ètò ààbò. Ẹ bá ẹ̀dẹ̀ lérìkà ní ojú ewé karùn-ún ìwé ìròyìn Vangard lé tó jáde láàárọ̀ tòní. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ pàpà stíìlì o, gẹ́gẹ́ bí ìjọba ṣe sọ pé àtúntò ti ń ṣèṣore ní ojú ewé 50 page 50 ìwé ìròyìn Vangard tó jáde léni. Níbẹ̀ ni àwọn òṣìṣẹ́ ìjọba náà mọ̀ ti dúró ipe bẹ́ẹ̀ látúntò ó ṣèṣore bí ò ṣèṣore èmi ò kàn wá o. Ṣé ẹ rí ọjọ́ kejì nínú oṣù kẹwàá àwa mọ̀ máa ṣe bẹ́ẹ̀ a máa yan iṣẹ́ lódì mọ̀ ni o tó jẹ́ pé wọ́n dúró lórí rẹ̀ lóní tipọ́n náà ni o. Bákan náà ni ojú ìwé ìròyìn o, ibẹ̀ ni ojú ewé kẹsàn-án ìní lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú iléeṣẹ́ ìjọba tí ò lẹ́sẹ̀ nílẹ̀ tán pè láyédèrú. Wọ́n mọ̀ ní pé wọ́n wọ Adéyẹmí wọ́n wọ lọ síwájú ilé ẹjọ́ tó dẹ̀ jẹ́ pé adájọ́ ni kán sì fi sí àhámọ́ nínú ọgbà ẹ̀wọ̀n ní Kùjé. Erika ni ojú ewé kẹsàn-án ìwé ìròyìn Vangard lé tó jáde láàárọ̀ tòní. Kí tó lọ sí ọ̀dọ̀ ọ̀gbẹ́ni Ọlálékan san ni ibẹ̀ ni mo ti láǹfààní láti sáré wọ ojúwé ìròyìn Daily Trust lé tó jáde láàárọ̀ ọjọ́ tòní. Lórí ọ̀rọ̀ àtúntò náà ni o, ìlò wà ní ojú ewé kejìlá ìwé ìròyìn Daily Trust tí ààrẹ Tinubu ń ṣàlàyé wípé àwọn àtúntò wọn kìí ṣe láti lè ṣe bẹ́ẹ̀ mú akúrẹ́tẹ̀ dé bá ọrọ̀ ajé wa lórílẹ̀-èdè Nàìjíríà o. Bákan náà ni ojú ìwé ìròyìn o, ìní a ṣì láǹfààní láti tún wà o lé tó jẹ́ pé wọ́n ṣàlàyé wípé àwọn awakùsà lé tó jẹ́ pé wọ́n tóbi mẹ́sàn-án níye. Ìní omi yalé àgbàrá ya ṣọ́ọ̀bù ìní ẹ̀kún omi ìlọ́mọ̀ síbẹ̀ ìlọ́mọ̀ dí wọn mọ́ inú sa o tó jẹ́ pé nípínlẹ̀ Bauchi ìní àwọn mẹ́sàn-án ìní wọ́n gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bùrà o. Ìwọ́yé àti àwọn àràbàdẹ ìròyìn míì iná àjọ láǹfààní láti mọ ṣe àgbéyẹ̀wò sí láàárọ̀ ọjọ́ tòní o. Ẹni bá jí kó bá wa jí ẹni tó sùn wípé àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọgbẹ́tù ti gbéra sọ ìyẹn ní ìkànnì West Radio 89.3 FM. Ọgbẹ́ni Ọlálé kan sá ni ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí.
1: Ẹ kú ojúmọ́ àtọkùn.
0: Ẹ ṣeun.
1: Yes sir.
0: Ẹ jẹ́ wo àwọn àtúntò tó ti ṣe sóore àti àwọn ọ̀rọ̀ tó jẹyọ ní inú ọ̀rọ̀ tí ààrẹ Bọ́lá Tinubu tó bá àwọn orílẹ̀-èdè Nàìjíríà sọ fún ti àyájọ́ òmìnira láàárọ̀ tòní. Gbogbo ẹ̀ náà ni ó mú positivity wá.
1: Ẹ ṣe àtọkùn bá ṣe ń bẹ̀rẹ̀ tó tòní Ọlọ́run lọ́ra pọ̀ mọ́ wa.
0: Àmì.
1: Kí ó máa bá wa lọ.
0: Àmì.
1: Tóòrùn bá jáde, kò sẹ́ńtà sọ fún yín pé ẹbọ́ta ẹ lọ wò ó yóòrùn ti jáde bóyá lẹ́ẹ̀tì máa gbélé ò tí ì mọ̀. Tóòkùn bá dẹ̀ dé náà, kò sẹ́ńtà sọ fún yín pé ilẹ̀ ti ṣú. Tìlú bá dà, ìjọba kọ́ ló máa sọ fún yín pé ẹ̀kọ́ sápá bíbá yìí táfẹ́ rí bí ìjọba ti ń darí òótọ́. Gbogbo ibi tẹ́wọ́ káàkiri orílẹ̀-èdè yẹn àbí ìpínlẹ̀ yẹn lọ́wọ́ jẹ́ àti kàn yín lára bí ṣe ti yàtọ̀. Tìlú bá dẹ̀ nira náà, kì í ṣe pápá àbí kan lẹ máa kọjú sí kẹ́tọ́rọ̀ pẹ̀lú nira, a kàn yín lára náà pẹ̀lú nira. Mo gbọ́ ọ̀rọ̀ tí ààrẹ sọ ní ìní pẹ̀lú ògo Ọlọ́run, èmi ti mọ́ kàn yẹn nínú ọ̀rọ̀ ààrẹ. Ó ti fi hàn gbangba wípé ààrẹ kan tan ìlú lásán ni.
0: Lọ́nà o.
1: Ẹ ṣe. Ọ̀nà kínní, tẹ bá gbé nǹkan tí ààrẹ sọ ní ọdún yìí sẹ́gbẹ̀ẹ́ tèṣí nǹkan kankan náà ni. Ìyàtọ̀ bẹ̀rẹ̀ ní bí 2025 àti 2026 déètì ló yàtọ̀. Ìnira ti tán, gbẹ̀ndẹ̀kẹ́ gbádùn ti bẹ̀rẹ̀ fún àwọn Nàìjíríà. Ọdún tó tẹ̀lé náà, kì í ṣe 2025 nìkan lọ̀rẹ́ ti bẹ̀rẹ̀ o, kódà 2024 ni wọ́n ti ń sọ wípé ayọ̀ ti dé, ayọ̀ ti dé, ayọ̀ ti dé, ìnira ti kọjá, ìnira ti kọjá. Ìnira dẹ̀ ń gorí ìnira, ìpáyín kékeré ń gorí ìpáyín kékeré fún àwọn Nàìjíríà.
0: Táyọ̀ bá dé léṣì, táyọ̀ dé lọ́dún yìí, ayọ̀ di méjì lọ.
1: Táyọ̀ bá ti dé, ayọ̀ báyọ̀ ńlẹ̀ ni. Ní 2024 wọ́n ní pé ìnira 2023 ti parí, 2025 wọ́n ní ìnira 2024 ti parí, 2026 wọ́n ní 2025 ti parí. Ṣẹ́fẹ́ gbogbo ti di bá ààrẹ kan gbé wa gógó ni. Kí wá gangan ní nǹkan tí ààrẹ sọ? Ààrẹ ní pé àwọn gbójúgbóyà àwọn ṣe nǹkan táwọn ìjọba àtijọ́ ò ṣe tó yẹ kán dẹ̀ ti ṣe. Kí làwọn nǹkan ọ̀hún? Nǹkan kìíní subsidies gan. Tẹ́lifí jọ́jọ́ ti sọ yẹn ni àlàáfíà ti gan nu ayé àwọn Nàìjíríà. Ẹlẹ́ẹ̀kejì ni bá ṣe báyé náírà jẹ́ débi tó dé yìí. Má dẹ̀ tú méjì kalẹ̀ fún yín. Káàkiri àgbáláyé, ìjọba tó bá mojúṣe ẹ̀ lójúṣe ẹ̀ tó ń ṣiṣẹ́ tí ìlú gbélé lọ́wọ́, ó ń láti láwọn nǹkan tó máa fara dí fún ìlú. Ìjọba tó bá ta bùkátà ọmọ ìlú sáyé àwọn ìlú láyà, ìjọba bú nìyẹn. Gbogbo ẹni mo dẹ̀ fi lè sọ. Láti ọ̀tá láyé ti dáyé, wọ́n ti ń sọ wípé ó láti láwọn nǹkan kan tíjọba máa ṣe fún ìlú. Àwọn ìjọba àtẹ̀yìn wa ń ṣe. Nígbà Nàìjíríà da tán gbà yẹn o. Ṣùgbọ́n wọ́n tiẹ̀ sì mọ̀ wípé àfi káwọn gbé àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n dẹ̀ ń gbé. Lára ẹ̀ ni fuel subsidy, lára ẹ̀ ni electricity subsidy. Kí ló dẹ̀ fa subsidy? Amòye tẹ̀ ń pa. Ta bá ní pé kẹ fi sálárì yín, kẹ lọ da sálárì yín kọ owó epo lódidi yẹn wà láàbẹ̀lẹ̀. Ta bá ní kẹ da sálárì yín pé kẹ da owó náà wà láàbẹ̀lẹ̀. Ìjọba lówó, kódà gan tó fi ń pèsè epo Nàìjíríà ni epo rọ̀bì. Tó fi ń pèsè iná Nàìjíríà ni afẹ́fẹ́ gáàsì ni Nàìjíríà ni yanturu alómi òòrùn wà atẹ́gùn fẹ́ Nàìjíríà. Àwọn tó fi ń pèsè iná nìyẹn. Kódà kẹfẹ́ ṣe núkílíà gan ni uranium. A gbọ́dọ̀ ní ẹran ńlé ká máa dẹyìn mú gírí. Àwọn ìjọba àtijọ́ ṣe ń sọ wípé àwọn ọmọ Nàìjíríà gbọ́dọ̀ máa ra epo níye tí wọ́n ń tà lọ́jọ́ àgbáyé. Ẹ̀ka wá ọ̀nà láti dínkù fún wọn. Ìjọba ilé èdè fíọ̀m òyò dànù. Nínú ìwòye tèmi nǹkan burúkú tó dà Nàìjíríà sínú ogún ọdún sínú ilà ìlú yìí òun nìyẹn. Bàbá tó bá jẹ́ bàbá rere, ó láti sọ fún àwọn ọmọ rẹ̀ wípé a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìyànjú tá à ń gbà o, Ọlọ́run ti ń ṣàmì sí owó tí ń wọlé o, ó láti máa hàn lára ọmọ. Bàbá ń sọ fún wa láàárọ̀ ibà pé revenue ti improve, owó ti wọlé sápò ìjọba, àwọn ọmọ ilé dẹ̀ ń rù, wọ́n ń rù kéégún. ru baba o niyan se baba dada ni abakeji abakeji ni wo ye temi ikeji re naira oni rokan ton tin pa kakiri fa awon nigeria pe won subsidize naira subsidize naira subsidize iko se to subsidize naira won le peg naira si dollar ni official rate bo ite ma ba ni sabo ni ta yen standard value naira niyan tori ti jaba ba ni pe ko ni cbn o fun di kan bo mi na ta won lori de se kakiri be laye china nse o nse daada ise china nikan o build e baye lo nse pe e ka gbe owo ba si bi to pe ta ba fi kolu naira o ma pe wa awa la kuku ni awa la ma se ta fe fi se pa se pa re pelu naira se nge toro ti mo so o awon jo ba ti nse lati joy eleyi de imf so loju ese ati world bank pe bi te se ma support awa la awon eji oni ijoba e si e ma dabo bu naira mo e ko lo ro lu dollar be ni ko to di pe won gbe igbese yen ki pa won di jo ton de gangan naira wa ni 471 lodo cbn ni igboro wa ni 740 naira 740 le mi gba pe ibi ti won ba naira de mai ko to pe ijoba yi de se get oro yen baba se nkan ti awon ijoba to ku o se o jule street tori ba imf ati world bank ti so fun ninu iwe temi dere baba ka oro world bank ati imf si ju oro awon nigeria lo oju ese naira de fo lati 471 yen aro ti mo ba yin soro yi baba 1330 ni are de tun so bi o ka ma yin fun aburuku be aburu to se fun awon nigeria 740 mo so fun yin pe o wa ni isabo nigba ti jo ti baba de gan gan gan gan se n do mi o aro ti mo ba yin soro bayi 1385 ni o se pe ko ti e jora mo rara en to n gba 100,000 tẹtẹlẹ ah te ba 100,000 mo tẹtẹlẹ e ra blender e ma microwave e ra toaster 100,000 yen le ni ba te ba 100,000 da ni kele fe fi
0: bi
1: 10,000 tẹtẹlẹ lori ara awon asise baba awon inira baba to mu ba awon nigeria re baba so ni be ka tun ma ki o gbe nkan gidi lo nse níbi ọwọ́ parí ọ̀rọ̀ ẹ̀ ló sọ ọ́ lò ti ṣe infrastructure ohun ti ṣe bá ohun ti ṣàwó infrastructure wílẹ̀ ṣe sà mo bá gbọ́rọ̀ ààrẹ ní paríparí mo lè bẹ̀rẹ̀ sí ní mírí omijé fẹ́ lè máa gàn mí anílẹ̀ a máa dákú a máa ṣe rolúwé a máa ṣe gbá a máa ṣàwó ní oku oṣù mẹ́ta kan tó ṣe election bẹ́ẹ̀ lẹ́sẹ̀ rántí bẹ́ẹ̀ máa ṣe rolúwé bẹ́ẹ̀ ṣe bá nílẹ̀ nàìjíríà pẹ́ máa dáko ayọ́ ẹ̀kọ́ aláì ọ̀rọ̀ tí ààrẹ sọ lé ní ìwà ọ̀rọ̀ bọ̀rọ̀ bànújẹ́ ni.
0: àgbàdo olóṣù méjì wà ó lè yọ pé atọ́ṣẹlẹ̀ ṣe.
1: ok o ti yé mi bá ṣe ń sọ yẹn táwọn ẹ̀jẹ̀ bá pé olè máa ṣàlàyé fún wọn tó bá tiẹ̀ wá jẹ́ pé láàárọ̀ aláàárọ̀ ìbá ṣe ń sọ̀rọ̀ yìí bàbá wọ́n palẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí aláàgbọ́ àgbẹ̀ tó bá roko ló máa jẹun kò sí sáré kankan tẹ ń ṣe iṣẹ́ lílórí lọ́wọ́lọ́wọ́ báyìí ìsàlẹ̀ kankan tẹ ìsàlẹ̀ ilẹ̀ kankan ẹ̀
0: ṣe
1: ká ló máa ṣe èso ni ẹ̀ kọ́kọ́ gbègbè sẹ̀ náà ni ẹ̀ lè dédé kérò láì fún nígbìn wọn fi rúgbìn wọn ṣe kankan wọn dẹ̀ pé a máa ṣe gbá a máa ṣàwọ́ ààrẹ wa bẹ̀rẹ̀ ṣe ní sọ̀rọ̀ lọ́bí ẹ̀ tí ó sì lórí ipò tó jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ sọ̀kọ́ tó máa ṣe fáwọn ọ̀dọ́ mo rẹ̀ ṣe máa sọ fún àwọn ọmọ nàìjíríà àtijọ́ yìí ìjọba tó bá wà lórí ipò kì í sọ fún yín pé máa ṣe gbá máa ṣàwó mo ti ṣe gbá mo ti ṣàwó la máa sọ ẹwẹ ẹnu lẹ ẹwẹ ẹnu ọkọ ṣó tẹyin lára bò tẹyin lọrùn tó bá tẹyin lọrùn bóyá ẹ tún fún tẹlu kí tún bá ṣẹ mi lọ kì í ṣe pé lẹyìn bíi ọdún mẹrin kẹ wá ń sọ wípé ẹ máa sòkè dílẹ tá aláìníkan ṣe
0: àṣìṣe àwọn tó ti lọ ti pẹ́ yẹn pé ó pọ̀
1: kò sí àṣìṣe kankan nílẹ̀ bàbá kò táwọn tó kù ń ṣe ni pé kí ìyá máa jẹ ọmọ nàìjíríà ok ẹ ká gbé ọ̀rọ̀ kan jáde báyìí ẹ má ká fi nàìjíríà sọ̀rọ̀ yẹn ẹ ká fi ṣe láàrin amẹ́ríkà àti uk ní uk lẹ́ni báyìí tá fẹ́ ra lítà kan tó bá bẹ́ premium oríṣiríṣi epo lọ́wọ́ tá fẹ́ ra premium petrol on led £1.75 ni o le 3,000 naira ni UK. Irufe epo beyen ta fera ni America le to mole ni yi bayi. Se mi te mara. Ko to ilaji ti won ta ni UK. Ka do so yeyin.
0: Agboye.
1: Ko to ilaji ye ti won ta ni UK. Ki le to se ri be. Se fe do. Iri to fi ri be ni pe ile gesi le ni UK. Si bi onje kan to je pe poro bi lo kunu e ko senu le won. America ni epo robi bi rere on lo fa ta wa America fi nra je wo te bo din wo jojo city ti UK se ka gba na pe a se la ojo America na se tori mo se nso baba ti o ba ni ti ju la lowo lowo looto ta mi de ma ba kisa Olorun dara si wa Olorun fi gbogbo nkan ta ni lo ni lopo mewa sinu lewa ni Nigeria yi nkan kankan to ma se amulo awon kini yen la wa ni bi aba odupade se ma nse a ni soro kankan leyin soro adari awon adari to ye ku ma ri pa awon kini yen sanfani fun wa aduro won are nsoro be a ma fi gas we will use gas to power our industries leyin te ti fi gas yen na ti ba ye industry je opolopo awon tun pese na lede ba gas na lo gas yen o fe la banu le o mo se ma so pe mo dupe lowo olopo lo njo olohun ka ni pe olohun fi oxygen afi fe ta mi sin music awo ijoba ni wallahi ijoba ya ti fowo kun a pari pe owo na won owo na won owo na won ninu ile ta oku ayi je mo pe ijoba yi ti fowo ko gas yen fa awon to fe ra lati fi pese na gas ire bayi ti fi ni awon industry lara e ti wa fi n campaign le ni be we use gas to power our industry e lo si factory ke wo bo se n pariwo lori oro owo owo na e mo ti fe pe ko to de fa to wo oja fi won gegegege niyan ko to ye ke ma so bayi ni pe gas yen o owo ta fi wa kuro nu le nikan la ma ta fa awon ton pese na ko wo na ba le cheap ko ta se America niyan tax po rekereke ti joba papo man gba lowo tax in America won fi sere sugar won ile ise ti won gba pe America America government ti ta tax won tara tara tori pe ki nkan ti won ma wa jade ba le kere gbogbo awon royalty kan kan ijoba ti foju fo anfani ba le wa fa awon mo ilu oni won se nta epo ni ilaji ti won ta ni Europe la America sugar ni odo ti won ba you know family for business ni are sanju tan ni síbẹ̀ náà ní ká máa kí ẹ fún reform tó ń ṣe reform ló ń ṣe ààrẹ ní pípà tó ń gbàjọba ní 2023 pé nàìjíríà ń ṣàárẹ̀ lóòótọ́ nàìjíríà ò dúró oré gbà yẹn lóòótọ́ ṣùgbọ́n lẹ́gbẹ̀ẹ́ sí yìí tẹ́wá gbé sígbà yẹn tí nàìjíríà bá ń ṣàárẹ̀ mà yẹn nàìjíríà ti dákú bẹ̀rẹ̀ gbẹ̀dẹ̀ báyìí nàìjíríà ti wọ̀ kó mà kí ṣe pé ó sùn ó ti wọ̀ kó mà ẹ wò lú ẹwọ́ statistics alaye afa kilo wa le se mo ri kan gbanu si lowo ni e de nso fun wa wi pe ikan se enu re ona wo lo ngba se enu re wa ko da o ju o da o da ikan ti ijoba se fun wa papa julo ijoba eleyi ta se fun wa o da rara e wo gbogbo ona mi o be ye ri fun ona yen titi ti ge si beji ni Delta State
0: ona isayin sabe okuta gan
1: a je fagin afara ti lo rekereke ẹ̀rẹ̀ ń sọ bí ẹ̀ṣẹ̀dáadáa ẹ̀gbọ́n ẹ̀ṣẹ̀dáadáa yẹn sí sójú sánmọ̀ ní àbínú ilẹ̀ àjẹnu kọ́ ló dìbò fún yìí sóyúnú ilẹ̀ kọ́ lè máa ṣẹ́ sí sánmọ̀ kọ́ lè máa ṣẹ́ sí orí ilẹ̀ táwọn nàìjíríà tán ń gbé tọ́jú báwọn ló dìbò fún yìí orí ilẹ̀ tán ń gbé yẹn bẹ̀lẹ̀ máa ṣiṣẹ́ sí tí mi ò lè rí yẹn kan síbẹ̀ àdínkù ẹrù àdínkù àjàgà ìjọba ń gbélé ọmọ lórí kí ló ṣẹlẹ̀ ṣe wá láti wá fìyà jẹ ọmọ nàìjíríà ni èdèmí òdìṣẹ́ bí òdìṣíjọba múnisìn yélé yìí.
0: Wọ́n ní láàrin ọdún mẹ́rin àwọn ò lè ṣe bẹ́ẹ̀ yanjú ìṣòro lẹ́yìn tó jẹ́ pé ó ti wà ákúmúlétẹ̀dì fún ọ̀pọ̀lọpọ̀ àìmọye ọdún wípé ṣùgbọ́n lásìkò tá a wá wáyé àṣejọba wọn ti farajìn o láti fa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yọ kúrò nínú iṣẹ́ àti òṣì ṣùgbọ́n a ṣe lẹ́yìn sọ pé wọ́n sọ
1: yìí. Lóòótọ́ àti lódodo kò sí ìjọba kan kódà kó lo sáà méjì tó ma tán lóṣòro Nàìjíríà.
0: Jọ́ ṣe tẹ̀ yóò kú bẹ́ẹ̀.
1: A ṣe tó lè ṣe a kúrò bẹ́ẹ̀ ni. Ẹlòmíì lè dìkọ́ ni pé skúlù ló ń fẹ́ gbájúmọ́, hospital ló ń fẹ́ gbájúmọ́, ọ̀nà ló ń fẹ́ gbájúmọ́, iná ló ń fẹ́ gbájúmọ́, òun fẹ́ gbá Boko Haram wọlé, òun fẹ́ gbá Abísùmọ̀mí Bandit, òun fẹ́ gbá wọlé. Ẹ kọjú síbì kan. Ó ṣe kí ọ̀nà kan ò tó fún ìjọba o. Ìjọba tó fẹ́ ṣe láti di ọ̀nà mẹ́rin mú, ó kéré tán ọ̀nà mẹ́rin.
0: Ẹyọ kan lọ́dún kan.
1: Ẹ àdàfún yín bàbá. Káàtì fi ṣe ìfẹ̀nẹ́lì kan lọ́dún kan nínú mẹ́rin tá a ní. Ẹ yẹ ká sọ lórí kẹta àbí kẹrin báyìí. Kí la rí? Kókó ni wípé ká tiẹ̀ ní pé bẹ́ẹ̀ lè gbè wá. Ká lè ṣe ọbẹ̀ ṣe bá wa ni. A ò bá máa complain. Ẹ bá wa tá ti sọ pé ìkànnì ẹ̀dẹ̀ ń dùn mí. Ẹ wá fi wá sí ipò tó yẹ pé orí ń fọ́ mi sójọra wọn. Nígbà tí ìjọba yìí dé, tẹ bá di 100,000 mú, ẹ bọ̀ bẹ́ẹ̀ di nǹkan mú. Nísìnyí tẹ bá di 1,000,000 mú, bàbá ẹ̀ di nǹkan kan mú. Ẹ di nǹkan kan mú, èmi sọ bẹ́ẹ̀ fún yín. Ẹ wo iye àwọn ọmọ Nàìjíríà tí ò rówó oúnjẹ jẹ, tí ò rówó oúnjẹ jẹ kí ìjọba yìí tó dé. Ẹ gbèsè gbé àwọn tí ò lè jẹun lénìí. Statistics ti fi yé wa pé kí ìjọba yìí tó dé bí 30% dá 30% ló ń lálàsè lórí àti mọ́wọ́ lọ sẹ́nu. Nílẹ̀ tó mọ́ láàárọ̀ báyìí, statistics sọ fún wa pé 79% ìdá mọ́kàndínní 80% ni ò lè jẹun. Ó ti lé ní times 2. Àlẹ́dẹ̀ láwọn ti yọ àwọn Nàìjíríà kúrò nínú iṣẹ́ àtúnṣe. Tí oúnjẹ bá ti kúrò nínú iṣẹ́, àbí kí ló túkù iṣẹ́ ti bù ṣe. Àwọn tí ò lè jẹun, wọ́n ti wá lé ní ìlọ́po méjì sí ibi tẹ́ ẹ ti bá sí bẹ́ẹ̀ náà ẹ̀dẹ̀ lẹ́ẹ̀tì. Ṣé irú àwọn ọ̀rọ̀ ṣòkúṣọ bí lórí káwọn Nàìjíríà máa máa gbàgbọ́ nù ìjọba tó ṣe ìjọba náà fẹ́ ṣe kankan kan. Nǹkan táwọn ọmọ ìlú fojú rí lójú kòrò ojú ibi eléyìí báyìí kẹ̀tẹ̀ máa sọ fún wọn pé rọ́ pé kò rí bẹ́ẹ̀. Láwọn ọmọ olùbá sọ pé sáà kọ́tẹ̀ sọ yìí ò rí bẹ́ẹ̀ kò jọ bẹ́ẹ̀ wá ní ká lọ gba jígi Bọ́lá. A fi lè rí nǹkan táwọn ń ṣe. Mo ṣe sọ ìjọba tó bá ń sọ wípé ibi tẹ́ láti kọjú sí ìdẹ̀kẹ́ torí pé ìlú ti ń da o pàápàá jùlọ lórí ìwé. Ààrẹ sọ láàárọ̀ ìbáwọ́ ní GDP ti pé economy wa ti increase by 4.1%.
0: Àkọọ́lẹ̀
1: pé inflation ti crash.
0: Àkọọ́lẹ̀ sọ
1: bẹ́ẹ̀. Mo fẹ́ bí ní ọ̀rọ̀ kan. Ọ̀rọ̀ yìí dẹ̀rẹ̀ báyìí mo fẹ́ gbé sórí tí àwọn Nàìjíríà lára ẹ̀ kan máa gbọ́ mi. Wọ́n á fi 10,000 naira sílẹ̀. Ẹni tó lè dárúkọ nǹkan kan mi ní nǹkan mẹ́ta o. Nǹkan kan péré tó jẹ́ pé owó ẹ̀ ò ti dínwó. Sẹ́ǹdọ̀mí láàrin iye tí wọ́n ń tà ní èní yìí àti May 29, 2023 tí o gbòlódé gbà pé kíní yìí ó dínwó lóòótọ́ àfọ́tàn 10,000 naira láàárọ̀.
0: Tí wọ́n bá dá ọkọ̀ mẹ́rin ńkọ́.
1: Ẹyọ kan 10,000 láàárọ̀ yìí.
0: Ọkọ̀ mẹ́rin wáyé 40,000.
1: Àwọn kan fẹ́ gbé wọlé.
0: Ààrẹ tún ṣàlàyé síwájú àwọn nǹkan táwọn fẹ́ kọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ni pé dáa gẹ́gẹ́ bí ìjọba ṣe ń ṣe ojúṣe tiẹ̀ báyìí o. Káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé àwọn fẹ́ ká máa pèsè àwọn nǹkan sí produce more goods and services. Ká jẹ́ kí àwọn nǹkan tá à ń rí láti pàṣẹ ètò ọ̀gbìn kó náà kó tún fẹjú sí i pé ká ṣe okòwò lẹ́ẹ̀ tó jẹ́ pé yóò bá ti àgbáyé pé àti pé ká pèsè àwọn nǹkan fún àwọn èèyàn tó kù. Gẹ́gẹ́ bí orílẹ̀-èdè yìí ẹbí o ti ṣe bọ́ sí àsìkò ìgbádùn báyìí o. Èwo lẹ́rìn.
1: Yẹ̀rì bá ara ṣe kàkiri látara ẹ̀dẹ̀ léjú wọ́n wí ha ààrẹ ẹ̀yìn nu ọlọ́run nu torí tí a ta àlàsọ ilé yìí ó di ká máa bèrè pé ṣé Nàìjíríà mi wà tá a mọ̀ ní yàtọ̀ sí ìta ń gbé yìí. Ààrẹ ní àkókò ìgbádùn làwà yìí.
0: Bí ìrànú ṣúgà. Bí
1: ìrànú ṣúgà.
0: Kí gbádùn mọ̀ wá ṣe wá lè ṣe lókù.
1: Kò máa ṣe fa gbádùn lè fẹ́ pa wá. Èmi ò fẹ́ gbádùn ilé gbádùn lè ti pọ̀ jù. Bẹ́ẹ̀ ká dẹ̀ tún sọ lọ́dọ̀ tí ó máa fi yé ààrẹ o. Ààrẹ gbádùn yìí ti pọ̀ jù ẹ̀jẹ̀ ká jẹ́ ìyàdíyẹ. Lórí kò yé mi mọ́. Táwa ní pé àkókò gbádùn làwọn ayé báyìí. Bẹ́ẹ̀ ká kó sọ fún ọ pé àfẹ́ gbádùn ilé bẹ́ẹ̀ ká jẹ́ ìyàdíyẹ. Torí kò yé mi o. Bọ́dà pé ìgbádùn àti ìyà jíjẹ dàbí ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ló ní ní ìròrí ààrẹ. Mo ṣe bẹ́ẹ̀ kájẹ́ ká máa jẹ́ ká gbádùn mọ̀ bẹ́ẹ̀ kájẹ́ ká jẹ́ ìyàdíyẹ. Àbí kí ni mo sọ bàbá.
0: gbadun la lamo gbadun la
1: gbadun olodun la mo gbadun ati gbadun awon to ba fe ran to fe wa dinudu to fe ran wa dinudu nu ki se gbadun awon to be won rorero wa ninu oye temi
0: be ba se yin se agbeyewo royan go ba gbele lanfani lati gbo lati ikanni West Radio 89.3 FM awa ni oju opo Facebook West Radio 893 FM fan page West Radio 893 FM fan page eja ko lori oro are ka sare wo ti oro aje le to ye pe ka wo bi oju ojo siri ni igbonu ti oro aje orile ede Nigeria eyin woni money supply oyibo yi na pelu awon percentage yi na lo mo ruyan loju woni money supply ko ti gbenu soke o o ti wo ida mokanle la dofa 111% pe o ti bo si 139 trillion naira
1: gbogbo physical to pata so yen ni pe owo to wa ninu economy yi lọwọlọwọ
0: okay to wa ninu apo ijọba
1: to wa ni orilẹ Nigeria to n tọwọ dọwọ kankan
0: bẹẹ to rin kiri
1: ona so fun wa
0: okay
1: ibi to wa rin si ni oye mi o lori te ba ya sotun igbe ibi ni be ya sotun igbe ibi e sa le ko to se losogbo ni yin ojo aji afedo ti won lo bi awon kan gogo nbe pe kan wa ra ounje ofe ti won di pe won po ra won ri won mo e da so bo wa nlu money supply in Nigeria owo wa Nigeria lo to owo lo bi rere be ni bo gbo ni mo fi le so pe Nigeria ni owo idegben be owo owo le sapo ijoba sugbon so kan wa lowo koko ni e je n soro kan sile bayi lagbara olohun gbagiri oselu ose yi bank of benin atu jade se mejo si aso ti fac aso ti project gazelle aso do aso abi saturday ton boy kolon demin si lotun laye guru gbemi atu jabo e darapo mo wa 9:30 e gbo rin rin
0: ada e se fi yin o le e ba fi worin worin le liquid your age na climate finance
1: be ni
0: oni o se se kile orile ede Nigeria pe ko padanu ida 30 ninu GDP ngba ti ba de 2050
1: e se sharing nkan ti won so fun wa yi baba nla gogo ni ni ibere ose yi ni a ri gbo pe ijoba tun fe ya $1.5 billion lọwọ World Bank te ba si yen si naira o le ni bi 2 trillion naira ti won tun fe ya lọwọ World Bank ara buruku kile e fowo se won la be fi se nkan meta
0: to se pataki
1: ma kede meta nsin ta meta won lu ba de gbo ma bu serin tori ko si to ma yi won meta ala ko won ni climate resilience
0: oju ojo
1: elengeji oni social protection elenketa oni early childhood growth
0: edo kre omo kekere le ti dagba ele suru re iye ki early childhood pe ewe o tete dagba
1: se wo so ori to ba so abaji bi ati leju mo ti ba kede be ta to awon lu abuse re lori ko di je won e fi ran gede jo ni mo bi ba ga bo ka be ta ga ko ye e buse re street ni e ba se ni tu bo se ye yi pe ko mo le te ta gba pe ka bi mo le de ko de mo ni be wa lola ni a fi ba wo ba salaye nkan ti me ta je le nkan kan alakoko ni pe iti mo seri itan so yi pe amalu ju GDP 30% yen se ndo on fe ka so la ka yenu ni lori owo ton fe gba yen ta wa de mo pe oto ni soro Nigeria oto ni oro climate change ka ma kowo si bi to ye ka ma ko si ka fi nkan to ye ka se sile ka ma se ka ma di orubuku la mo lu lori ka ma wa bi eto abo se ma duro re awon soro Nigeria ni ṣugbọn won ti n gba owo ti pe lowo World Bank mo le se so World Bank àti IMF wọn dá wọn sílẹ̀ torí Áfíríkà. Orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ tó bá lóun gbójú òun sókè wọn ni World Bank àti IMF láti dìde àlá iná jó orílẹ̀-èdè ọ̀hún iná pààrọ̀ lójú. ó pẹ́ sáà ti ń yá ìjọba yìí ní owó world bank náà ti yá ìjọba ní owó tó lé ní $10 billion kódà ó lé $11 billion náà ti yá ìjọba yìí nìkan ṣe ń gbọ́ látọwọ́ world bank nìkan mo sọ fún yín yìí o ẹ máa gbọ́ sá owó tí world bank ń yá wa látijọ́ yìí owó tó jẹ́ pé tíjọba gba owó yẹn tán ẹ lè fi ojú yín rí méjèèjì báyìí kẹfìrí ibi tí wọ́n ná owó yẹn sí owó yẹn dẹ̀ ń wọnú gbèsè wa world bank ń di ẹrù burúkú lé wa lórí lọ́nà tó àwọn gánmọ́ yìí pé kò síjọba ìfẹ́ náwó lórí àwọn ọmọlú wọ́n dẹ̀ ti kó owó fún world bank wọ́n dẹ̀ ti kó fún ìjọba náà ṣàwé wọ́n kàn bá yẹ wa jẹ́ ni ká máa jẹ́ gbèsè sí ká máa jẹ́ gbèsè sí ká máa dẹ̀ mọ nǹkan tá a fi ojú tó ayé wa ṣe wọ́n ní climate resilience àwọn ti fẹ́ gba 500 ìtumọ̀ climate resilience ni wípé kí ojú ọjọ́ kí ẹgbẹ́ omi kó wa lè gbóra ìtumọ̀ climate resilience ẹjọ́ sáà bọ̀ lẹ́fẹ́ tú ọ̀rọ̀ yẹn kẹ́ẹ̀dẹ̀ máa wo kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tíjọba ti gbowó nítorí climate àtọwọ́ world bank láti yá owó àtọwọ́ world bank lórí climate climate dẹ́n climate nàìjíríà náà ni climate ń climate nàìjíríà lọ́dọọdún ni bọ́ọ̀ lẹ́sọ̀ lẹ́ẹ̀kan agbára ṣe kínníkẹ̀kínní kan lọ dí àwọn mẹ́sàkán mọ́nú kòtò kọ́ lọ́n dẹ̀lẹ̀ fún wọn lẹ́dúró owó rẹ̀ biribi tán ti gba climate ń climate lọ́nà ni ìyẹn nìyẹn social protection ìyẹn ìtumọ̀ ẹ̀ ní pé àwọn nǹkan tí èèyàn nílò tó gbé èèyàn gbọ́dọ̀ máa ṣe bíi ẹ̀kọ́ ẹ̀mí ìlera nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe ń gbọ́ mi o òun náà fẹ́ tètè orí yẹn yá owó yẹn sí pé èèyàn oníṣẹ́ lọ́wọ́ ò ní pé kí ìlera bá dé kókú ipò oní uch wà mo dẹ̀ láti sọ èyí ká ní pé ìgbà àkọ́kọ́ tó ń ṣe irú ẹ̀ rèé ni àbá sọ wípé wọ́n yàn fẹ́ fi gbé uch dìde kankan bẹ́ẹ̀ pé tẹ bá dẹ̀ lọ síbẹ̀ owó péréte lẹ máa san tẹ bá tẹ fẹ́ sanwó rárá àrùn kan ní social protection náà nìyẹn wọ́n ti gba irúfẹ́ owó bẹ́ẹ̀ látọwọ́ world bank yìí kan náà ni tẹ̀wé wọ́n ti ṣe pé ká máa fi sọ rí pé owó tá a fẹ́ gbà yìí tààràtààrà o a fẹ́ fi tún uch ṣe ni ṣé mọ̀ àmọ́ ìlú fúnra ara wọn tó máa kọjá ní oríta mẹ́fà wọ́n á wo ọ̀kan pé owó tá a gba $500 million tá a gbà yẹn o àti rọ́wọ́ jà lára uch o tẹ̀tẹ̀lẹ̀ iná kì í tàn bẹ́ẹ̀ ṣùgbọ́n bá ìtọ̀sán tó ru iná ya ni àti rọ́wọ́ ẹ̀ àwọn bẹ́ẹ̀dì wọn ti pààrọ̀ wọn wọ́n ti kó àwọn bẹ́ẹ̀dì tó ó ní display digital display tó ń sọ blood pressure tó ń sọ liver function tó ń sọ kidney function fún yíyàn àlá àti rí oxygen kìí ṣe tí a máa rọ́ọ̀nù hóòsì wọnú okùn èèyàn mo ti fojú ara mi rí níbẹ̀ ní hóòsì báyìí náà ti wà àwọn èèyàn mú tóba torí ọlọ́run tí wọ́n ti ń lo mask fún oxygen mask yóò àlá àti ríṣẹ́ ṣùgbọ́n wọn ò fi kí ní sọ rí nǹkan kankan bó mi lè ṣe máa ń sọ buhari tí wọ́n ń bùdá ní kò ṣe dáadáa yìí ẹ bá fi buhari wo tinubu èṣù ló ń tàn àláì buhari yáwó bẹ́ẹ̀ ni ó yáwó bó tẹ̀ pé tó yá òsùnmọ́ nǹkan táwọn eléyìí ti yá o kò dẹ̀ pa kọ́bọ̀ lẹ́gbẹ̀rẹ̀ owó táwọn eléyìí ti pa kò gbé táàkì burúkú lé wa lórí níbi táwọn eléyìí ti gbé táàkì lọ lórí dé buhari yáwó àwọn owó tó dẹ̀ yá fi ń sọ rí nǹkan kankan ni ó yáwó ṣe second rate niger bridge bíyàn débẹ̀ lé ní ìyẹn àrí nínú owó tán fi ìwé tán tọwọ́ bọ̀ ìwé pé second niger bridge la fẹ́ fi kí ni ṣe ni wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ ni lagos ibadan railway wọ́n yáwó lọ́wọ́ china bí $1.5 billion so nǹkan tá a fẹ́ fi ṣe rèé wọ́n dẹ̀ yá ọ̀tá ọlọ́run lá ní kinní yìí ò sí bẹ́ẹ̀ yóò tí wọ́n ṣe gbígbín wa ọkọ̀ tó bá fi lọ sókòó wọ́n lò dáadáa first class one dey nearly 13,000 àbí nǹkan àti buhari lọ 6,000 ṣá buhari lọ ẹ̀yàn ó ti sọ di 13,000 báyìí ìjọba tó ń ṣe dáadáa náà ni ẹ wá gbìyàn sẹ́gbẹ́ tó ń yáwó lórí nǹkan tí ò lákùrí ìkẹta wọn ní early childhood growth àbí early childhood growth nǹkan tí ó so mọ́ pọ̀ ara ẹ̀dẹ̀ ni pé ètò ìlera fáwọn ọmọdé pediatric treatment tẹ́bọ̀tá ti ń ṣe ní àwọn ilé ìwòsàn wa ẹ̀sà padà ni bíi oúnjẹ tó da ọ̀tọ̀ ló ń jẹ àgbà ọ̀tọ̀ ló ń jẹ ọmọdé ẹ ká máa gúrò nǹkan ọmọdé nílò mílíkì ó nílò ẹyin ó nílò gbá ó nílò wọn ti yá lórí àwọn nǹkan bíi ilé wọn sọ pé a ti ṣà nǹkan tó ọmọdé nílò o pé a dẹ̀ lè ṣe wọ́n nàìjíríà ẹyin a fẹ́ dá poultry sílẹ̀ ṣe ń gbọ́ mi ò tẹ́ pé ní gbogbo àwọn skúù ìjọba o pé ọmọkùnrin ẹyin kan lójúmọ́ kan ni pé a fẹ́ fowó yìí ṣí poultry ni àbí awolowo ṣe lọ́jọ́ sí nígbà tó wà ń bẹ olamẹ sí máa pa olùkà lọ sí western region àwọn kan tó ṣẹlẹ̀ ń bí wíta àwọn yọrí nígbà owó lọ́wọ́ ń báyìí lọ́wọ́n ká ṣe region àwọn òbí tó kù sọ́nà àǹfààní yẹn ni ọpọlọ tó wà lórí ọ̀báyìí ló fi ṣe kínní yẹn wọ́n dìdí ìgbà yẹn kòkó wà kòkó tí wọ́n ń tà ọ̀tọ̀ kòkó tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ kọ́ máa fún àwọn ọmọ skul mu oko ẹ̀ ọ̀tọ̀ ibi tí wọ́n ti ń sin ìmọ̀lẹ́ ti ń rí mí èkó tó fi sí kòkó tó fi ń ṣe tí fún àwọn ọmọ skul láràárọ̀ àtẹ̀yìn àti gbogbo ẹ̀ ọ̀tọ̀ káná ní pé òkè o a fẹ́ ṣí dairy farm oko màálù tó yẹ pé mílíkì ìbọn oríṣiríṣi màálù ló wà màálù ẹlẹ́ran wà màálù onímílíkì wà màálù onímílíkì ò lẹ́ran lára ṣùgbọ́n mílíkì ló máa ń jáde lára wàrà ń jọ fún wàrà ṣeréṣeré ni pé àwọn fẹ́ fi owó ìyá fẹ́ fi ṣí kíní sílẹ̀ sí agbègbè báyìí o àwọn ará agbègbè yẹn lọ máa wò pé kì í ṣe ti ń kọ́ ọ̀kan síbẹ̀ lóòótọ́ ìgbẹ́ bá sọ orun wájú pọ̀ mọ́ tí wàkọ̀ ẹ jí gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn lórí nǹkan tí ó lè já mọ́ ìsìnkọ́tò tó nítumọ̀ ìwà fi gba $1.5 billion wọ́n mọ̀ nǹkan tó ń ṣe wàláì wọ́n mọ̀ nǹkan tó ń ṣe 100%.
0: Wọ́n mọ̀ nǹkan tó tọ́.
1: Wọ́n mọ̀ nǹkan tó tọ́. Ọlọ́run ò fún wọn lórí ọ̀fẹ́ àti nǹkan tó tọ́ torí wọ́n láwọn ò fẹ́ ṣe wọ́n ń ṣe bí wọ́n máa ń pè ní rẹ̀. Mo rẹ̀ ṣe máa ń sọ ìjọba selfish olóṣèlú selfish mọ́tàrẹ́ nìkan báyìí olóṣèlú jẹ́. Àwa náà gẹ́gẹ́ bí ọmọ ìlú a láti kọ́ kíní ẹ̀ lára wọn. Ìmọ̀ra tẹni nìkan náà ẹ̀yẹ ká ni. Ìjọba tó máa ń sọ fún wa wípé ó kù díẹ̀. Ẹ̀wúpà. Ìjọba yẹn ò ṣe tiwa. Ẹ̀bìrà yín èló lẹ̀ ń pa tẹ́lẹ̀ kí lẹ fi ń ṣe. Èló lẹ̀ ń pa lénìí kí lẹ fi ń ṣe. Ṣó ń dá sí fún yín ni àbó ń rọrùn sí àbó nira sí. Tó bá rọrùn sí ìjọba yẹn ń ṣe dáadáa ni. Tí ò bá rọrùn sí ìjọba yẹn ò ṣe dáadáa o. Ara yín lẹ máa wọ. Ẹ fi ọ̀rọ̀ tán sọ sílẹ̀. Pàápàá ìṣẹ̀lẹ̀ yẹn tó bá fẹ́ wọlé èèyàn gbọ́ tẹnu ẹ̀. Ẹ bá wà lórí gbọ́n ìgbọ́ tẹnu ẹ̀ mẹ́wọ̀n. Wọ́n máa wọ nǹkan tó ti ṣe ni. Ẹ ṣe bàbá.
0: Padà bàbá ṣe ẹyin ṣe àgbéyẹ̀wò ìròyìn agbẹ́mọ̀gbẹ́ rẹ̀ ń gbọ́ láti ìkànnì West Radio 89.3 FM. Ẹja jó ilé ìmọ̀ lẹ́ka ti ọrọ̀ ajé náà ni. Eléyìí tí èsì tún jáde wípé forest inflow ṣé ó tún yàtọ̀ sí money supply right?
1: Ó yàtọ̀.
0: Pé òun náà ti lọ sókè sí 36.5% tó ti bọ́ sí $33.76 billion
1: láàrin
0: oṣù márùn-ún.
1: Ààrẹ wa náà ló ṣe eléyìí àbí.
0: Àwọn èsì ọ̀rọ̀ ń tẹ̀ jáde. Jẹ́ pé wọ́n ṣàlàyé bí ọ̀rọ̀ owó ṣe jẹ́ ni.
1: Ẹ ṣe mo ṣe sọ aṣọ̀rọ̀ ẹlẹ́sẹ̀ tó lọ àbọ̀ṣẹ̀ tán. Ọ̀nà tí owó ilẹ̀ òkèrè tó ń gbà wọ orílẹ̀-èdè Nàìjíríà bí ọ̀nà mẹ́rin gbòógì ni. Àsọlẹ́ṣì tàbí àtúnṣọ náà àtúnṣọ. A rí royalty, a rí FDI, ṣé ń gbọ́ mi o, a rí portfolio investment. Àdẹ̀ni remittance. Láyé àtijọ́ nígbà tí Nàìjíríà ṣì ń tiraka láti ṣiṣẹ́. FDI ìyẹn foreign direct investment. Gbogbo àgbàtí mo kà kalẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin yẹn FDI nìkan ló sọmọ́nà jù ní wọn. Ìyẹn ni pé àwọn olùdókòwò láti ìlú òyìnbó wọ́n ń gbé owó bọ̀ Nàìjíríà. Kẹ́tùmọ̀ sọ yẹn.
0: Bọ́yé.
1: Olùdókòwò láti ìlú òyìnbó wọn ń gbé owó bọ̀ Nàìjíríà. Tọ́ bá ní wípé owó ń wọlé o tẹ́tẹ́lẹ̀ ìyẹn gara gan lẹ́gbẹ̀ẹ́ 100% owó tó wọn láti ìlú òyìnbó tẹ́tẹ́lẹ̀. Ṣùgbọ́n ní ìsinyìí bàbá ìyẹn fẹ́ mú 5% wọn. Ó ti ràlẹ̀ ló wà. Tẹ́lẹ̀ ọ̀tọ̀ ni wípé wọ́n announce investment pé à ń gbé báyìí lọ sí Nàìjíríà. Láti ìgbà tí ààrẹ ti dé ààrẹ ti fi gbọ́ bí ààrẹ ti rìn káàkiri mọ̀kátà ní wá kiri o ààrẹ ti fi gbọ́ à ń gbé $50 billion bọ̀ Nàìjíríà ṣé ń gbọ́ mi o. Mẹ́lú $50 billion sọ́ńtì láwọn gbé bọ̀ Nàìjíríà yẹn táwọn olùdókòwò ìlú tó máa lọ wọ́n ṣàbá rẹ̀ sọ̀rọ̀ lọ́hùn ààrẹ orílẹ̀-èdè náà ni wọ́n ṣàbá sọ̀rọ̀ lọ́hùn èrè à ń gbé báyìí bọ̀ ṣé mi tó ti wọlé $2.4 billion bí kò tó dá márùn-ún. Tó ti wọlé nínú 100 yẹn ṣé àwọn tó ń gbà wọlé tó pọ̀ jù portfolio investment tó jẹ́ wípé kò lè ṣèlú ní àǹfààní kankan. Ọjọ́ sí aṣọ ti treasury bill aṣọ ti nǹkan kan leni iba a ma se kan ton pe ni ohemo ki se tan fin foso o ki de se mo ta bi o won pe ni open market operations o fara pe treasury bill sugbon ki se treasury bill shala ye fun yin ti joba la won fe ta treasury bill se nwa ba ìjọba nílò owó láti fi ṣe àwọn bùkátà kankan tí wọ́n bá ta àwọn kìíní yẹn síta èlé á wà lórí ẹ̀ tẹ́lẹ̀ bá wà lórí ẹ̀ ìjọba pa owó wọlé á dẹ̀ san èlé fún àwọn ọmọ ìlú èlé tí ìjọba ń san fún àwọn ọmọ ìlú lórí kìíní yẹn ti pọ̀ ju ó dẹ̀ ń pa ìjọba lára ṣùgbọ́n ìjọba ìjọba ń pa àwọn lára ààrẹ ilẹ̀ Donald Trump ní orí ọ̀rẹ́ ilẹ̀ amẹ́ríkà Donald Trump 3.75% ní interest rate lọ́dọ̀ tí wọ́n ó dẹ̀ ń parọ́ pé ìwà gọ̀gbà ni àwọn ń wù pẹ̀lú bí interest rate jẹ́ 3.5% yẹn torí àwọn ará àgbáyé wọ́n máa ra treasury bill lọ́dọ̀ àtàwọn ṣe ń gbọ́ mi o pé àwọn làwọn ń gbèrú gbogbo àgbáyé táwọn fún wọn lówó owó sára làwọn kàn yẹra fún gbogbo àgbáyé lọ́dọ̀ tí wọ́n báyìí average tàbí lu treasury bill bí 17% ẹ̀ tó ń san 3.5% ó ń kí àwọn aṣọ 74 àwọn lówó ń wọlé fún oṣù tó parí lánàá yìí ohemo mo sọ treasury bill níwó tó jọ fi gbọ́ bùkátà ìkejì iye kan ẹni kódà ọmọ yẹ́ ìtẹ̀lá lè gbé open market operations ìjọba wọn àgbà ó lọ́wọ́ bí treasury bill náà ni wọn àgbà ó lọ́wọ́ àwọn ọmọ ìlú wọn á dẹ̀ fi èlé lé lórí ṣùgbọ́n wọn ní pé nǹkan táwọn ṣe gba owó yẹn ní pé owó ti pọ̀ jù lẹ́yìn àwùjọ bí àwọn fẹ́ fowó yẹn ṣe gangan kan máa kìí wọn fẹ́ fi gbé bùkátà kankan gbogbo kan ti pọ̀ jù ní ẹkọ́nọ́mì a ṣe fẹ́ gba owó yẹn wọ́n ní fún oṣù may tó kọjá yìí pé àwọn fẹ́ ta open market operations pé àwọn fẹ́ fa 3.9 trillion nílẹ̀ nítorí owó ti pọ̀ dé nàìjíríà jù nígbẹ̀yìngbẹ̀yìn bíi 24 trillion ni àwọn èèyàn gbogbo wọlé láti fi rà tájáde làwọn tó ń rà á ara àwọn foreign remittance tó ń wọlé tán nípa owó ti pọ̀ látòkè yìí náà ni ṣé ń bọ́ mi kìtẹ̀ ṣe pé bíi petroleum investment láti òkè ta ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta kan bí ẹ̀ bùrú ní nàìjíríà torí tó bá ní kọ̀ọ̀dà lamẹ́ríkà gan 3.75% bèrè náà máa jẹ lórí ẹ̀ ṣùgbọ́n nàìjíríà máa jẹ 17% ìyẹn bẹ́ẹ̀ ni pé kí n ṣàlàyé dáadáa ẹ̀ ń bá ara tó ní 100,000 fún open market operation yìí wọn ká nípa amẹ́ríkà ló ti fẹ́ rà á ni èyí tó máa fi 400,000 naira láti wọn ọlọ́run tó bó máa di 100,000 ọ̀tọ̀ nìyẹn a sì ṣàwárí 3,750 lórí ẹ̀ èrè tó máa rí lórí ẹ̀ nìyẹn ṣùgbọ́n nàìjíríà tó ń ṣe 18% fún kinní yẹn ṣe mọ́ tó máa rí lórí ẹ̀ 100,000 yẹn ó máa wá di 118,000 èwo ló pe kóra nínú ti nàìjíríà tètè orílẹ̀-èdè tiẹ̀ ti nàìjíríà ló máa rà àwọn tó ń gbà wọlé nìyẹn ẹ jẹ́ ká wá ṣí ti bàbá èlé tí ó wà lórí 20 trillion tí ìjọba pàápàá gbà nínú ti 24 trillion kó lé open market operations ní oṣù september tó parí lánàá yìí interest rate torí ẹ ṣe ní bàbá ó máa lọ síbi 1.8 ó tiẹ̀ ó pọ̀ rẹ́kẹ̀rẹ́kẹ́ ni pé tẹ́ ẹ bá ṣí interest rate tó máa san lórí open market operation nìkan àti sọ treasury bill ló tí cbn máa san lówó owó nàìjíríà tó máa fi san padà fún wọn ṣe ní bàbá ó lé 24 trillion ní ọdún kan 24 trillion ló fi lé lọ́dún kan owó tẹ̀ kan máa dànù tẹ̀ mọ́ ibi tó ẹ̀ka fi san èlé fún owó tẹ̀ olówó ti pọ̀ jù gbòòrò kò tẹ̀ sọ nìyẹn o ẹ wá gba owó yẹn sọ́wọ́ tẹ bá ń ṣe bẹ́ẹ̀ yẹn monthly ibi tẹ̀ san tẹ bá ti parí ọdún ní 24 trillion ni ẹ̀dẹ̀lẹ̀ ẹ̀ṣẹ̀ kọ́ bẹ́ẹ̀ tó owó ti pọ̀ jù gbòòrò ẹ wá lẹ́yìn tẹ bá dá ojú owó padà tán ẹ wá san èlé 24 trillion ní lórí ìjọba bẹ́ẹ̀ ló dẹ̀ sọ pé kò sí subsidy ṣe ṣe tí màá tó tún àtọ sí àwọn ará ọ̀lú òyìnbó tó ń kó wọ́n tó máa ra àwọn kìíní tó fi sọ pé remittance ti pọ̀ iléeṣẹ́ ńláńlá dangote cement mtn gbogbo wọn gangan ló ń rọrí sí ìdájí ń pawó ìjọba tó ń ṣe ìjọba ló ti ga tó ti wà lókè ni àwọn tó bá ń sálẹ̀ yẹn ló bá fẹ́ kú ló tẹ́ yín sọ pé fẹ́ kú kú lọ kú bí mi ṣe rí sí ní tèmi nìyẹn. Owó tẹ̀ ń gbé fún àwọn dangote cement fún mtn kankan lórí treasury bill lórí kankan yẹn interest tẹ̀sán fún ọdún 24 trillion ẹ̀ ṣe kú fún subsidy fún àwọn ọmọlú
0: kára tu
1: gbogbo pátápátá irọ́ o ẹ̀ fawó lórí tiwa ẹ̀ wá kú fún àwọn yẹn.
0: Ẹ̀yìn ká tó lọ sí ẹ̀ka ìpolongo ọjà ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ àbí kí ni pé àwọn òṣìṣẹ́
1: kíṣẹ́ náà sí o
0: torí
1: nínú ìrètí ojúgbà mi tí fún ẹni ọ̀sìn
0: bí nǹkan ṣe rí iye
1: ojúgbà mi tí fún ẹni ọ̀sìn ayanga àwọn aláyé ó wù mí kí ọ̀rẹ́ wọn jó àjẹ́ òdúbà mi báyìí ká sọ̀rọ̀ gbaná ká máa sọ kó máa fetí gbọ́ mí tó bá fẹ́ gbọ́ lóyìnbó á sọ lóyìnbó fún lórí pé rẹ̀ lọmọ Imo State ká sọ fún bàbá bíyìnbó àgbọ̀ pidgin àgbọ̀ broken àgbọ̀ tátàtà á sọ fún láàárọ̀ ẹ̀ òun ló sin àwọn nàìjíríà débi táwọn nàìjíríà délé ní ibà débi pé ẹgbẹ́ mi wàá kóra wọn jọ̀pọ̀ lábẹ́ ẹ̀ ọ̀sìn wọn làwọn fẹ́ jáfẹ́tọ̀ wọn.
0: Nígbà tí wọ́n ti rí wípé
1: tẹ́bẹ́ ẹ̀ ti fúrẹ̀ tẹ̀ wọ́n ti bá yọ ara wọn jẹ́ wọ́n máa fẹ́ já fún ẹ̀tọ́ àwọn òṣìṣẹ́ yẹn dẹ̀ ti sọ fún ìjọba báyìí pé láti ọ̀la lọ mí náà mèsì lè gbọ́kànlé wọn o àwọn àpèjọ ara wọn ká tó mọ̀ ká tẹ́fẹ́ ṣe ni pé láti ọ̀la mo rẹ̀ gbọ́n gangan tán ní SSS ń ṣe mo fẹ́ fi àkókò yìí kìlọ̀ fún SSS kò sí nǹkan tó kẹ́ SSS pẹ̀lú pé labour fẹ́ lọ on strike legitimate action ni strike nǹkan tó kẹ́ SSS ni bá ṣe ń pààyàn kiri nàìjíríà tán jí odidi olórí ìletò kan ní kánò ni wọn náà rògbù ẹ lánàá yẹn lẹẹtàn jí gbé iṣẹ tó kan ẹsẹsẹ sí ni ẹ kàn máa dájú mọ.
0: àwọn ọlọpàá tó lọ mú àwọn tó ń kọ
1: aṣọ a máa sọ yẹn náà ẹjọ tí ẹsẹsẹsẹ báyìí wọn náà ti ń pe àwọn tó láwọn fẹ lọ sí strike lọla yìí èmi ti wà ń lo òyìnbó orí tó jẹ pé strike ṣẹlẹ tó bá àrí train wọ àrí plane wọ tó ń ṣẹlẹ ń lo òyìnbó cia ò gbé wọn o fbi ò gbé wọn o kẹsẹsẹ gbájúmọ iṣẹ which is national security bẹ́ẹ̀ náà la gbọ́ ní ìjẹta fáwọn kan wọṣọ kan pé tinubu must go wọ́n dẹ́ lọ́lọ́pàá kó wọn kí ẹ ṣe máa kó wọn fún nǹkan bẹ́yẹn abacha must go gan-an kó wà á protest láàrin òye ọjọ́ ṣáàrin òye ọkùnrin tó kó wà kò sí ẹni tó kó wa wọ́n wá wọṣọ tinubu must go ẹ wá lọ kó wọn nígbà tí ariwo ti pọ̀ láàrin ilé àti kódà láti òkè ẹ̀ta wá ẹ wá ní pé yẹn bàtẹ́ tú àpò wọn tẹ́ ẹ bá gbó ń bẹ́ sọkúsọ ọ̀rọ̀ gbá nìyẹn aláàkókò tó kan lọ́pàá pẹ̀lú igbó ndlea nìyẹn ẹlẹ́ǹkejì ni pé ṣé gbé olè arrest wọn fún of which ẹ ti arrest ọbẹ̀ bí ọjọ́ méjì àdọ́rọ̀ ọgbó nígbà tá ariwo wá pọ̀ rẹ́rẹ́rẹ́ ẹni kúkú yẹ̀ wà lápò wọn of which bàtẹ́ arrest wọn ṣe ẹni kúkú yẹ̀ lápò wọn ìkan tó wọ̀ ẹ ṣe arrest wọn ọ̀rọ̀ náà jáde wọn ní gómìnà bẹ̀yẹn ló pàṣẹ pé kọ́ máa kó àwọn tó bá ti wọṣọ bẹ́yẹn kiri àánú gómìnà ṣe mí o torí sáà ẹ ti fẹ́ tán kó mọ̀ nǹkan tó ń ṣe immunity àlọ́ o kó mọ̀ nǹkan tó ń ṣe o.
0: ẹ ṣeun ọ̀gbẹ́ni ọlálẹ́kan sanni ẹ jẹ́ àlọ́ sókè lọ́hùn-ún ká gbọ́ ìkéde àti ìpolongo ọjà nígbà bá padà dé aláǹfààní láti ṣe ojú òpìlẹ̀ fún ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lé láti bá wa dá sí àwọn ìròyìn tá a ti mú wá lọ́lọ́kan òjọ̀ kan ẹ má yíkú ní ìkànnì west radio 89.3 fm àmọ́ ẹ kú kalẹ̀.

0: ẹ ṣeun tí ẹ ṣì wá ń bẹ̀ pẹ̀lú wa ní ìkànnì West Radio 89.3 FM. Ètò àgbéyẹ̀wò ìròyìn àgbẹ̀mágbẹ̀ náà ṣí láǹfààní láti máa tẹ̀wájú. Ẹ jẹ́ ká ṣe ojú òpólẹ̀ fún àwọn tó ń gbọ́ wa lé láti bá wa dá sí àwọn ìròyìn káàkiri lórí ọ̀fẹ́ láti mú wá láàárọ̀ tòní 0916-893-1000 0916-893-1000 tàbí 0915-3334-893. Hello.
1: Ọmọ bàbá champlain.
0: Ẹ mọ̀ káàárọ̀ sá.
1: Ẹ pẹ̀lẹ́ o.
0: Àpò oṣù tuntun.
1: Ẹ kúṣẹ́ kakuta fún un.
0: Ẹ ṣeun sá.
1: Olóyè Sọ́ní.
2: Ààrẹ
1: gbogbo ìbí.
3: Àwọn
1: tá máa ṣe independent fún ni àwọn tá kọ́pàá lè wà Nnamdi Azikiwe Awolowo Anthony Enao àwọn bẹ́ẹ̀ la máa ṣe independent àwọn ilé yìí wọ́n wá fún mi láyé kan tó wà nínú kí n máa sọ.
3: Ẹ má sọ ẹjọ́
1: gbogbo ẹ̀ máa gbin náà ni.
3: Ẹ má jẹ́ obìnrin náà ẹjọ́.
1: Olóyè Sọ́ní.
3: Bàbá.
1: Ìgbà tí mò ń gbọ́ speech arákùnrin láàárọ̀ yìí mo kàn rẹ́rìn mi tiẹ̀ mo kọ́ tí mo lè sọ. Ẹ tó sọ gbogbo ọmọ Nàìjíríà àti bond servant debt servant tó yẹ pé gbogbo alájẹ gbèsè bá ṣe sọ̀rọ̀ yìí ó tún jáwó nínú ṣíṣe síjọba ìṣe kọ́mìtì ẹ̀ǹgàn nípò wá yáwó yìí olóìtàn ni.
3: Mi ṣe agbẹ́sọ̀ ìjọba mi ò sọ́sà
1: o. Achievement wa ta ní afẹ́ àti àti àtìbò owó là ń yá o adẹ̀ owó yẹn yá o. Nǹkan tó yẹ kó sọ orí rédíò láàárọ̀ ènìyàn ẹ tó secrete iná from bandi ṣe bí Nàìjíríà gbogbo wa ẹ jẹ́ kó sọ necessity to luxury. Kíyàn tó rí nǹkan gidi là ń sìn yìí ó rí àgidi gan. Ọmọ Nàìjíríà ni máa rọ ọmọ Nàìjíríà máa rọ ọ̀rọ̀ gidi gan kán jọ ń sọ ọlọ́run ọba kán dìbò fẹ́ tó máa tún Nàìjíríà ṣe máa tó bọ̀.
0: Ẹ ṣeun. Hello, ẹ ti wọlé o.
4: Ẹ máa káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sá.
4: A kú iṣẹ́ o.
0: Ẹ ṣeun sá.
4: Happy independent o.
0: Same to you sá, iṣẹ́ o.
4: Olóyè sọ ni ẹ kú iṣẹ́
3: bẹ́yẹn. My sá.
4: A kú ọdún.
3: Ọdún ni sá.
4: Bàbá mo kí ẹ káàárọ̀ sá.
0: Ẹ káàárọ̀ sá o.
4: Ẹ kú iṣẹ́ sá.
0: Yes sá.
4: Mo kàn ní kí n kí gbogbo àwọn ọmọ Nàìjíríà ní àti West Radio
0: pé
4: happy independent.
3: Àwọn náà kí
4: ló sọ. Ẹ jẹ́ kí a máa ṣe bá ṣe ṣe lọ. Ọlọ́run ayọ̀ wá kúrò nítorí ìtakùrọ̀ àti.
0: Amen.
4: Ẹ kú ètò olóyè àti ìtìlẹ́yìn.
0: Ẹ ṣeun.

0: Hello, ẹ ti wọlé o.
1: Hello, Jim. Jimo.
0: Ẹ káàárọ̀, sà.
1: Orúkọ tèmi ni Adé láti UI ní Bébà.
0: Ẹ ṣé o.
1: Ẹ rí n tó ń dà wà láàmú, kò ń ṣe àwọn tó wà ń jọba ìlú ń dà wà láàmú. Aráàlú, àwọn afúnra wa gan la, Serious of the Country. Ojú ti là kọjá, 2015 la ṣe mistake. Kò síbi tí a fi ń gbọ́ pé a dìbò fún àwọn bátọjọ́ wọ̀nyí. From there, a mọ̀ sí Yaàdùà. Amúfin Jonathan ti dé ibi ọ̀dà. Ẹ wo olóòtú, kí ló lè mú wa, kí ló lè ṣe wá, kí ló lè hàn wá lè mọ̀ tá a máa sún padà sí gbogbo Buhari pé Nepa bíi lókè tòru. Sọ̀n Buhari a tún padà sẹ́ni kan tó jẹ́ pé ọdún kan láti yá gí ọ̀tẹ́ sí sí ìbá ọ̀tún ìtàṣíbíkè. You don't build on nothing. Education ṣe pàtàkì gan-an. Education is not to get job. It's not primary to get job. A jẹ́ kí o lè smart, you be smartly thinking. So àwọn ọtẹ wa dìbò fún wọn yìí àwọn MK owó branded vehicle kan lánàá. Mo rí Sàràfà, mo rí Tinubu, mo rí Òsèlú, mo wá rí Ṣèyí Tinubu. Ẹjọ́ kí ni Ṣèyí Tinubu contest fún? Àwọn tí àwọn ọtẹ dìbò fún nílùú wọ́n ti bàálù yìí jẹ́ ẹ̀. Àti kò yẹ káwé lè súnmọ́ ìjọba rárá.
0: Ẹ̀ṣin.
1: Nípa ìdáwọ̀ láàmú nìyẹn.
0: Ẹ̀ṣin.
1: We have gone beyond having this kind of character as leaders. A country like that cannot grow.
0: Over
1: the best of today.
0: Ẹ ṣe, Johnny. Hello.
2: Happy descendant.
0: Same to you, sir. Ẹ ṣe o.
2: Ẹ pẹ̀lẹ́ sá.
0: Yes, sir.
2: A kú iṣẹ́ ìlú.
0: Ẹ ṣe ń gà.
2: Lágbára ọlọ́run, gbogbo a máa ṣe dé ilé ìlú.
0: Àní.
2: Olóyè sàn ni.
3: Bàbá o.
2: Ìmọ́lẹ̀ ayọ̀ ayọ̀rọ̀ náà fẹ́ kíra.
3: Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀, sá. Yes, sir.
2: Lágbára ọlọ́run, ọ̀rọ̀ wa ò ní sún ọlọ́run.
3: Àmì ọlọ́run.
2: Mo dẹ̀ tí Nàìjíríà wa kú oríire àti ń pawó sí dáadáa oro gbogbo nǹkan ń gúnrégé everything. A dẹ̀ tí ó ń lè lórí ọ̀fẹ́ àti yáwó mẹ́yìn ká ń pàjọ lórílẹ̀-èdè Nàìjíríà ara oríire náà ni ó ti ga bẹ́ẹ̀ lágbára ọlọ́run ọlọ́run á ṣe dáadáa fún gbogbo wa.
0: Àmì ò ẹ ṣe
2: à ní sọ̀rọ̀ òdì torí tẹ bá ṣe wá lẹ́gbẹ̀ẹ́ ká sọ̀rọ̀.
3: Ẹjọ́ àtẹ̀jẹ́jẹ́ sá.
0: Ẹ ṣeun. Hello, ẹ ti wọlé o.
4: Ẹ káàárọ̀ o.
0: Ẹ káàárọ̀ sà.
4: Ọjàrí àpò ìwọ ọdún Nàìjíríà
0: o. Ẹ ṣeun o, àmì ó ṣọ̀pọ̀.
4: Agbára ọlọ́run láti ọlọ́run, yọ̀bọ̀ ọlọ́run fún wa o.
3: Àmì.
0: Àmì.
4: Olóyè Sani,
3: Alhaji
4: Ogun Ẹ̀nì Nẹ́gà Wàràwàrà o.
3: Àmì àtẹ̀yìn náà sọ.
4: Àti ayànyàn o, Alhaji Mukadam látàyè Bunni o.
0: Ẹ ṣeun bàbá.
4: Lágbára ọlọ́run ọba yọ̀rọ̀ láàánú tí a ṣe aláìpẹ́ o. A ti mọ̀ pé ọlọ́run náà bá bẹ́ẹ̀ léèṣẹ́ pẹ̀lú ìkẹ́ tó ọlọ́run tánú fún wa.
0: A
4: lè bẹ́ẹ̀ láìpẹ́ lágbára ọlọ́run.
0: Àmì ẹ ṣeun. Hello.
5: Hello, ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sà.
5: Orúkọ mi ni Mr. Sam láti Liberty.
0: Ẹ ṣeun, Mr. Sam.
5: Bífa yẹn nana.
3: Ẹ sà. Ẹ sà, ẹ káàárọ̀ sà.
5: A kú eléde atọ́kùn.
0: Ẹ ṣe o.
5: Mo kẹ́yìn náà o.
0: Ẹ ṣeun gan.
5: Àwọn ọmọ Nàìjíríà nìkan ni mo kí èmi ò kí bàbá Tinubu ó bẹ́tà gan-an kí bàbá Tinubu má contest fún presidency ju eléyìí tó ṣẹlẹ̀ yìí lọ. Ẹ̀yin náà wo orú nǹkan náà ti báyìí. Òun la débì ní gbogbo orí òsì láàrẹ ojútùú láàrẹ. Bí mo ṣe ń gbọ́ announcement ní orí tẹ́lẹ̀ ní àgbà tí mo dédé ni mo ti sọ fún ìyàwó mi. The same thing tó sọ láti ìjọ tó ti dórí òyìn yìí. Òun náà ló ń sọ. Ó lè sọ ní ẹjọ́ tó ń sọ mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yìí. Wọ́n ní Buhari táwọn onídìbẹ̀bẹ̀rẹ̀ bá máa sọ̀rọ̀. Má ló ti bàjẹ́ pípẹ́ Buhari ti fi gbogbo owó wa ó ti fi epo wa yáwó tán. Kínní kan kí lóòótọ́ ni Buhari fi epo wa yáwó wọ́n fẹ́ pé owó tí ó yẹ káwa máa rí lórí epo sì òun ni wọ́n kó fún.
3: Ṣe fẹ́ gbọ́ mi sà. Buhari fi owó wa yáwó ó fi epo yáwó lẹ́ẹ̀kan ṣe ń gbọ́ sà ní ọ̀nà tó jẹ́ pé owó epo tá máa dá padà ojú owó ti àyà ni sà ṣe ń gbọ́ mi sà ṣùgbọ́n nísìnyí sà àwọn ilé ti ṣe lẹ́ẹ̀mẹta ọ̀tọ̀ọ̀tọ̀ tó dẹ̀ jẹ́ pé ìkan bẹ́ẹ̀ sà ṣe ń gbọ́ sà o. Aya $3.3 billion ó kéré tán àsan rárá àfi san $12.4 billion ìkanu mẹ́ta nìyẹn sà mẹ́ta tá dẹ̀ ń lọ lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń bára yín sọ̀rọ̀ sà. Buhari ṣe lẹ́ẹ̀kan àwọn lè ti ṣe lẹ́ẹ̀mẹrin ẹ̀mẹta ìtí bọ́lá ilé ṣe dẹ̀ rí báyìí kò sí jìbìtì níbẹ̀ bọ́lá ilé ìsáyẹ̀tàn ṣe bí báyìí bàràǹdà burúkú lọ́wọ́ mo lè fẹ́ numi sọ lẹ́nu ìwé ẹ̀sà.
5: Ọmọ Nàìjíríà ti rógo.
0: Ọ̀dà ẹja gbẹ́pẹ̀ mí ẹ ṣeun. Hello.
6: Hello.
0: Ẹ káàárọ̀ sà.
6: Good morning.
0: Good morning, sir.
6: It is really, really unfortunate.
0: What's your name, sir? Hey, that
6: my, my name is Shita.
0: Okay.
6: Very unfortunate that Mr. President has just told us his last Independence Day speech. This one is going to be the last one for him. He's not going to come back again to our life. Very unfortunate. I will continue, I expect that your door, this president, Lenny, this guy has just disappointed the whole Nigeria. Also, he's got nothing for us. What do you mean for the past 3.5 years? And could they provide any succor among Nigeria? From the one Kimaya Zoom office to this President's Day, what in Kiwobo of Boaluju, what in Daibo, Sibubuara Mon Nigeria, or the Soboshima Petsuanokon, Sibubon Konshima Da from Mon Nigeria?
0: That's you.
6: Thank you so much.
0: Thank you very much, sir. Okay. Sure. Our Lojo Opo Facebook, West Radio 893 FM fan page. West Radio 893 FM 5 fan page. Hello.
7: Hello, Eko Jumo.
0: Eko Jumo. Yes, sir.
7: Good coordinator of Eka Jumo. Thank you.
0: Thank
7: you, Lisan.
3: Eka, sir.
7: Eko Lojo Ni Daru.
3: I'm here, thank you, sir.
7: Eko Lojo Ni Daru. I'm here, thank you, sir. I'm here, thank
3: you, sir.
7: Eko Lojo Ni Daru. Ọlọrun ju baje.
3: Amen.
7: Please, when say don do mi tun ni pe mekun tun gbeja en to wa nbe yi, mekun ni. Ko ri gaga je o. Ko de tun gbeja yi. Mo ma wu won bi ah, mi ko ni malamu ni, asa won ni. Ala ko mo ta toro wule won yin. O mo nyan den, mi o lo mo ai ka ru aru aji wura wa gwa, iwa won yin ni. Se mo abi ko wa pe to ma ti mu education ko lo do awon eyan. Se ma awon yin ba di education ti o ti ni o si mo. Awon yin ni le ronu. I'm about to join the one. I won't call a guy. Hold on, you go back. You go back.
0: You go back.
8: Mole ayo
3: Olorun sir
8: mo fe bere okan lo yin ni
3: yes sir
8: ninu nkan ti baba so ni aro yi
3: yes sir
8: ninu gbogbo n to ni ara ilu lara iwo no mention be lo sir
3: won ni kele fokan bale pelu ma dancing
8: ka lo fokan bale lati di going to years lo for
3: suru ipo suru ipo ju sir
8: se won gen gbo nkan tan so sir
3: ko si nkan te so ti won be sir Want to solano, want to subsidy you, but I lie. Want to solano. Ah, subsidy to bad anony, and what allowance, so we move to another Luma anony, sir.
8: Okay, this is Shemama, Dolipot, Lonori.
3: Only Lucy Dababa.
0: Look at that. Ah. A show. Gun. We. Look, only one Kawalara Mordua. You know, we are solo radio, Nicoco. Nee, it be set out, but be by ye. La Yara. Hello.
9: Hello.
0: A carosa.
9: A carosa.
0: Yes, sir.
9: I have put a look at that black bullet.
0: A show.
9: Yo, babo, ngonya mkule, kóní ibi tẹ́ ń kọ́ ló yẹ kẹ́wù ìsàlẹ̀ ń kẹ́wù. Tí ìṣòro Nàìjíríà ti wá èyí sọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì wa bẹ̀rẹ̀. Pẹ̀lú àfojúsùn tèmi, mi ò rí ẹnìkan lára àwọn tí tolóhùn kò ṣe fún ipò ààrẹ tó jẹ́ ẹ̀kan kan tàbí sọ́pẹ́ àdóde. Ṣùgbọ́n ká ní a lọ wo àtúntò òfin wa ni. The Constitution of Nigeria needs to be rewritten and readdressed. Òfin yẹn ti da lórúkọ Mùsàpà. A fẹ́ máa mọ̀ bí tí Constitution wà ń da orí wa kọ. Nígbà tí òfin tí ó bá ń fún àwọn tí ó tọ́ ní ẹ̀tọ́, you cannot legalize illegality. Wọ́n náà ń ṣe geopolitical restructuring. Kò sọ problem wa. Tọ́ padà lọ. Kọ́ ní another constitutional concept. Let the right arm of government be empowered and not the central government. A bá padà sí regionalism. Ọ̀rọ̀ wa ṣe alámòjútó torí màá rí ẹni tó ń di owó mi. Kò dẹ̀ síbi tó fẹ́ gbé kàkà sí ọ̀tá lọ.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun bàbá. Níwòye tiwọn. Wọ́n ní kí àtúntò ó wà níka àti òfin orílẹ̀-èdè Nàìjíríà. Hello.
10: Aba Champlain.
0: Yes, sir.
10: Olé ìtàní.
3: Bàbá.
10: Ṣé rí mo kí yín fún ṣe kápákápá kẹ́yìn ṣe Ọlọ́run ọba ń gbọ́. Tó bá pè mí ni a ti sú mi. Àwọn ọmọ Nàìjíríà kì í gbọ́ ọ̀bọ̀rọ̀ ẹjẹ parí náà mo mí tẹnìkan. Ó ní bàbá yẹn máa wọlé. Bàbá yẹn máa wọlé fẹ́. Bàbá yẹn máa wọlé. Mo lè ránko sí ẹ̀bá rẹ̀ ní yàwó bá. Ẹ̀kún ọ̀rọ̀ fẹ́ Nàìjíríà ò fẹ́ gbọ́rọ̀ kò yé mi bá a ṣe ń ronú. Kọ́ táǹkọ̀ yìí mo wo kọ́ duration mi. Wọ́n ń já 34 naira fún 1 minute 30 seconds. Ẹ̀yìn máa ti kó ṣe lẹ́ni ìgbọ́ rí. Kọ́ máa jẹ́ 34 naira fún 1 minute 30 seconds. Àtẹ̀sọ́pà ń gbé Nàìjíríà.
0: Ẹ ṣeun ẹ̀yin tí ẹ bá wa dá sí. Hello.
11: Hello, ẹ káàárọ̀
0: sá.
11: Ẹjọ́ Mr. Sam nílẹ̀ kan sí o.
0: Ẹ ṣeun.
11: Ẹjọ́ mo fẹ́ béèrè nǹkan kan ni o, bàbá Sanni.
3: Yes, sir.
11: Ẹjọ́ ní ìlú tá a wà torí mo gbọ́ nínú ọ̀rọ̀ bàbá láàárọ̀. Ó ní gbogbo nǹkan tó yẹ káwọn ìjọba tọ̀hún yẹn ti ṣe, ó ní wọ́n ṣe. Ẹjọ́ nígbà tí Jonathan yọ sọ síbì, ta ló fẹ́ pé kò rí bẹ́ẹ̀.
3: Àwọn tó sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ pọ̀ lára ọ̀dẹ́rẹ̀ ní Bọ́lá Tinubu.
11: Ó dẹ̀ ní nǹkan tí àwọn ìjọba ọ̀hún kò fi ṣe tí wọ́n ṣe, ó nílò òun ṣe yìí. Ṣé pátá kò ṣe? Ta ló wá ṣe látakọ̀ ẹ̀? Ṣé bóun náà ni?
3: Sá ṣẹ́rìsà subsidy removal nínú ìwé tèmi nǹkan burúkú ni wọ́n ń san lamẹ́ríkà sá subsidy gbọ́dọ̀ wà wọ́n láti wà sá. Fẹ́ràn ká sọ̀rọ̀ pé kan tiẹ̀ yọ rárá kò ṣeé yọ ẹ kó wà ń bẹ fáwọn ẹ̀yẹ kan jàǹfààní ẹ.
0: Ẹ ṣeun. Hello. Ẹ ti wọlé o. Yes, sir. Ẹ káàárọ̀ sá.
12: Ìlú sọ Bàbá Chaplin.
0: Yes, sir.
12: Wíyì tún dé Bàkárọ̀.
3: Abẹ́ káàárọ̀ sá. Yes, sir. Sẹ́ńtì sá.
12: Ẹ kúṣẹ́. Olóyè sọ ní mo fẹ́ kí yín ni o.
3: Yes, sir. Thank you, sir. Thank you, sir. Àmì
12: Ọlọ́run yóò ṣe wà ọ́.
3: Àmì sáà.
12: Ẹ rí pé gbogbo nǹkan tí bàbá yìí sọ láàárọ̀ yìí, ó ní àwọn ọjà àwọn òṣìṣẹ́ lówó. Àwọn ìgbà tó kàn sọ, mo kàn wò. Ẹ wò ó ṣe rí àwọn ilé wa gbé wa ní gbogbo káàmù. Bọ̀ nìkan èmi àdúrà mi ni pé Ọlọ́run ó jẹ́ kán bọ Nàìjíríà tí wọ́n gbọ́. Torí pé iṣẹ́ ni gbogbo ọrọ̀ ajé Nàìjíríà ṣe ló ń jù padà sẹ́yìn. Kò síbi tí Nàìjíríà ti improve in every aspect kò síbi tá a ti improve in very every aspect pé ọmọ Nàìjíríà improve every aspect. Ọlọ́run ń ṣàánú wa.
0: Àmì àmì àti àmì.
3: 10,000 tí mo fi sílẹ̀ ọ̀pọ̀ sẹ́yìn tó jẹ́ o.
0: Pé ẹni bá ti lè sọ nǹkan gbòógì tó ti wálẹ̀. Hello.
13: Hello Nigeria. Happy New Month.
3: Yes, sir.
13: Nǹkan tí bàbá ṣe àjẹ́ sọ pé a lè jẹ 10,000. Gbogbo sọfígì tí bàbá yìí lọ kò fọ́nrán gómìnà tó a fi ṣe títí láì ká fi ṣe títí.
3: Ok.
13: Tí mo jẹ́ bẹ́ẹ̀.
3: Ẹ̀yin gẹ́gẹ́ ẹ ti jẹ́ obìnrin.
13: nkan ti ma kan so ka lo get the voter card wa nkan ti dayo wa kan so le kan pe ko awon debi kan pe awon pipe yan so pa ba yan ma wole ma wole awon kan na ma so be o te ni na bo kan ti bi mo bo kan to so be bo kan lo ndibo so e mo kan to ba tin soro ori awon awon debi dibo awon ni ka duro tan pe yan ni yo ko ta se ti debi voter card ni koko
0: e se o eyin lori ele to ni se pelu ibo ko se bo awon ebe oselu alatako won na ngbe igbese lori ati ni omo oyi kan soso nje ele yi se se na eja gbe pe na
14: hello hello e karo
0: n karo sir
14: oruko ni ni nka
0: lati bo
14: tola ade ku independent day o
0: e seun
14: Emi ko fe salaye won ba kan bi o to ko ye ni lori ta ba yo age de ni 41 years ni ni ninu 66 yi emi o ti gbadu Nigeria mu se tu kan so e ma bi sobo tori won ti fail wa won ti da wa kule so
0: nda te eyan ti lo 41 ninu 66
3: ko 25
0: Hello.
15: Hello.
0: Caro.
15: Hello.
0: Yes, sir. Yes, sir.
15: Amo aba ni laki.
0: E caro, sir.
15: Amo ifani.
3: Baba.
15: E ni lala.
3: Ami atayin na, sir.
15: E wi yo ni eni te.
3: Ami atayin na, sir.
15: E ri e mo ko ti sara, fresh comedy tori skit ni won Nigeria gbagba. Tori ti aba ni ka
3: ma. O dite mi o ge se skit yo.
15: Seri. Olóye kan ni
3: ṣe
15: fún yín ní fáìtì yín ẹ wàá gba fọ́ọ̀mù ta sílẹ̀ fún yín ni wọ́n àti fi fọ́ọ̀mù lẹ̀ fún yín pé ẹ̀yin ni president like ṣùgbọ́n tí bá fún yín náà kù tẹ́ bálẹ̀ nígbà ẹ sáré wàá gbà kíákíá ni torí ṣe nínú yìí ní ìlú àìsàn lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ṣe láwọn ọ̀rọ̀ tẹ́ nǹkan yẹn ṣe bá ṣe híìlì gbogbo àtàtẹ́ńṣọ̀ ẹ̀yin gan ni mo bá ní nǹkan tẹ́ ń sọ torí tí ẹ bá jókòó sí ní lásán tẹ kan ronú ọ̀rọ̀ ìgbà yìí hypertension àti ẹ fàyàn dànù high blood pressure ṣùgbọ́n tẹ bá ti ń sọ̀rọ̀ yípa inú ìyá dẹ̀ máa dùn ọkàn ìyá dẹ̀ máa wálẹ̀ a máa fi hàn pẹ̀sẹ̀ ṣé tí bá mú yín ní àárọ̀ tẹ́ ẹ bá gbàgbà fọ́ọ̀mù tó wà lẹ̀ ẹni yáwù.
0: Ẹ já wo ti ọ̀rọ̀ ètò ìdìbò lórí ti àwọn ọmọ òye.
3: Ẹ jọ ẹ fún wa ṣẹ́jú kan káfí sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ṣẹ́jú kan méjì ká fi sọ̀rọ̀ yìí sáà kò lè work. Bẹ́ẹ̀ni nǹkan tí ò ṣe lè work ni pé ṣẹ́rí òṣèlú lágbára o òṣèlú dẹ̀ jinú gan àwọn àgbàlagbà kan tẹ́gbẹ́ ìlú mọ́lé pé yàn gidi ni wọ́n wà lára tó ń ba ayé ìlú jẹ́. Ó yẹ kí 2023 yẹ kan jọ dúró ni àwọn tẹ́lẹ̀ kan bára ṣẹ́ pọ̀ sí iye àwọn kan fúnra ara wọn náà jáde nígbà yẹn nínú opposition party gbà yẹn PDP Peter Obi àti Kwanku Aso àbí wọn bọ́ ta kúrò nínú PDP gbà yẹn ìgbà yẹn nìkan dá ogun opposition lọ́wọ́ wùdìwùdìwùdì nígbà tí gbogbo òlù kẹ́nugbò wọn ó yá gbóyin ẹ kóra pọ̀ sójú kan ẹ jọ ṣe pọ̀ lọ́jọ́ sí ló fà á tí wọ́n fi nà yín ó yẹ kóra sójú kan kó gbóyin dìbò primary yín ẹ tó bá ti wọlé ẹ support yẹ. Àwọn méjì tó jáde nígbà yẹn tó ń gbọ́rọ̀ sáwọn àgbàlagbà yorùbá kan lẹ́nu Kọ́ńkọ́sọ àti Òbí àwọn méjì yìí wọn kọ nígbà tó ní pé káwọn aspirants tó bá ń bẹ̀rẹ̀ àwọn márùn-ún tó fẹ́ dìjẹ́ lábẹ́ ẹgbẹ́ ìṣòro adc láti gbogbo ti kẹ́nu pẹ́ lọ sí adc nígbà yẹn wọ́n ní yá ẹ máa jẹ́jẹ́ báyìí pé ẹni tó bá ti wọlé ẹ máa ṣàtìlẹ́yìn fún àwọn mẹ́ta jẹ́jẹ́ pà máa ṣàtìlẹ́yìn fún ẹni tó bá wọlé peter obi àti kwankwaso tẹ́lẹ̀ pé bàbá ilẹ̀ yorùbá kan ló ń gbọ́rọ̀ sí lẹ́nu àwọn méjì nífẹ̀ẹ́ náà jẹ́jẹ́ yẹn bẹ́ẹ̀ ni kẹ́ni tó bá wọlé ẹ máa ṣàtìlẹ́yìn fún àwọn méjì tán yọ ọ́ nu pdp tí nǹkan fi wú wọn pdp lọ́wọ́ wọn ti yọ wọn nu adc nsìn báyìí ẹ̀wá ni bí kan jọ̀wọ́ pa àwọn nìkan tẹ́sítì mọ́ àbí bí kan bẹ́ẹ̀ nìkan iṣẹ́ bí kò lè work iṣẹ́ tí wọ́n náà ti ń ṣe yẹn ó wá kùsà mọ̀ lọ́wọ́ láti jẹ́ kan máa fi wọ́n da ìbò rú àbí ká bá fúnra gan ká mọ àwọn tó ń jẹ́ opposition yàtọ̀ sí àwọn tó ń ra ní opposition.
0: Hello, ẹ ti wọlé o.
3: Ọ̀rọ̀ yẹn deep o, ó deep.
16: Ẹ káàárọ̀ o, ẹ kú iṣẹ́ o,
0: ẹ káàárọ̀
16: ẹ kú wá pé
0: ìrìnlẹ̀
16: mo ń tẹ́ ẹ dárúkọ pé bóyá kìnnì náà rí ní sọ́síìdì labrod ṣé ìgbà tí ẹ bẹ́ẹ̀ mi gbọ́ yín dáadáa.
3: Wọ́n rí
16: mo tó ẹ ní wọ́n rí
3: mo. Mo ní sọ́síìdì wà labrod, ó wà labrod mo ń sọ.
16: Thank you very much. Thank you very much. Even apart from that, Governor Shehu Makinde sọ̀rọ̀ kan nígbà tó bẹ̀rẹ̀ campaign. Àwọn èèyàn ò tẹ́tí sí i. Ó ní ẹ máa sọ, ó ní ẹ kọ́kọ́ pa subsidy tì. Subsidy camouflage ni wọ́n fi ń rí. Ẹ kọ́kọ́ pa tì. Ẹ jẹ́ ká ti bẹ́ẹ̀rẹ̀ ìbọn tó wà nílẹ̀. Inú ìwọ̀n ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lórí epo tó wọ́n import. Ṣé wọ́n transparent lórí cost of production fi kìíní ẹ̀gọ́ cost? Adébíyí transparent, àbí wọ́n inflate ẹ̀fún wa. Tó ti yẹ yí, tó wá sọ̀rọ̀ ti Dangote, cost of production ti Dangote. So, this is on no subsidy. Ṣé transparency gangan wà lórí bí wọ́n ṣe cost of production tí wọ́n ń ná lórí epo yẹn tó wá sí Nàìjíríà? Or are they inflating it? Èmi lọ́sẹ̀ ọ̀rẹ́ dẹ̀ dé sí lọ́kàn. So, ìyẹn lọ bẹ́ẹ̀ lórí pé ìbò tá a fẹ́ di oníkálukú ní kó mọ tó fẹ́ ṣe.
0: Ẹ ṣe o.
16: So, ti ní tó bàá oníkálukú mọ ti kọ́ ojú oníkálukú ti là àti bó ṣe lọ. Lórí bá tẹ̀fẹ́ ṣe ẹgbẹ́ fọ́ọ̀mù opposition party fẹ́ fọ́ọ̀mù ẹnìkan. Tọ́ máa fọ́ kí àtìkú kọ́kọ́ kò bẹ́ẹ̀ mí ìfẹ́ láti kù. Because the remaining 4 years ní South ló bí. Ìlú ti ta sí ń bá bọ̀ láti ọ̀dá ìmọ̀ bá sọ jọ́. CGPT sì à ń tó ni from South to North, from South to CGPT sì. Kí àtìkú kò bẹ̀. Kọ́ fi ṣèyí àti òbí sílẹ̀. Kí náà ti mẹ́nìkan nu wọn.
0: Ọ̀dà ẹ ṣeun ọjọ́ ti lọ ẹ ṣeun ọjọ́ ti lọ ẹ ṣe ìgànnì lójú òpó Facebook a rí ọwọ́ alàgbà Kẹ́hìndé Òjò Awo kan ṣàlàyé wípé kí àjọ tó jẹ́ tẹgbẹ́ àwọn òṣìṣẹ́ kí wọ́n gbé ìgbésẹ̀ láti lè rí pé wọ́n dòlà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú ìlà ìlò lẹ́ tí wọ́n wà lábẹ́ ẹgbẹ́ òṣèlú
3: lẹ́yìn
0: tí ó wà lóde yìí.
3: Bákan
0: náà Adéọlá Adésanya àwọn náà kí wá pé akú àyájọ́ òmìnira àrí ọwọ́ Adéolú tó ní Àfọlábí Sunday Hosanna Olúwaṣeun Oyèbọ̀dé Adéọlá Adésanya. Ọ̀gbẹ́ni Ọlálékan sọ ní ìmọ̀ràn ló ní ráńpẹ́ ká tó máa bá ti wá.
3: Ọ̀rọ̀ tèmi ni pé ẹ máa gọ ara yín ẹ mọ ìlú ẹ káwọn kẹta fẹ ṣe kádẹ ìṣẹkan tó wà tọ fún orílẹèdè wa.
0: Ẹ ṣeun ọjà títí aago mẹ́wàá lè ti àtúmú ètò tó ní ṣe pẹ̀lú ti àyájọ́ òmìnira wá ìjókòó ọ̀jọ̀gbọ́n òní wádé tòní àyájọ́ òmìnira ni láàfi ṣe sí aago mẹ́wàá tèmi tọ́pẹ́ ọláwọlé wọn bàbá chaplain mc noodles lórúkọ tèmi ìbànújẹ́ kéré tóbi òní jẹ́ tiwa o a ò ní rò ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ó dàbọ̀.

0: Ààrẹ Bọ́lá Tinubu lóní ti kéde wípé àsìkò ìnira láti ara àtúntò ọrọ̀ ajé ti kọjá. Eléyìí tó ń ṣàlàyé nínú ọ̀rọ̀ àpilẹ̀kọ rẹ̀ tó bá àwọn ọmọ orílẹ̀-èdè yìí sọ, wípé ilẹ̀ yìí ti kúrò nínú àtúntò bọ́ sínú ọ̀pọ̀ yanturu pẹ̀lú ìkìlọ̀ sí àwọn olóṣèlú tó ń pè fún ìdápadà owó ìrànwọ́ orí epo ṣáájú ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027. Eléyìí tó fi sàmì àyájọ́ òmìnira ẹlẹ́ẹ̀kẹrìndínláàádọ́rin orílẹ̀-èdè yìí ni ló ti sọ̀rọ̀ ṣègbè lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ akin tí ìṣèjọba rẹ̀ ti ṣe. Ààrẹ dúró lórí wípé àwọn àtúntò láti ọwọ́ ìṣèjọba rẹ̀ kò wà láti mú àkùdé dé bá ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí, bí kò ṣe láti kojú gbogbo àwọn ìṣòro tí àwọn ìjọba àtẹ̀yìnwá tán fojú fò. Àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè tí a mọ̀ sí NLC ti pè fún àdínkù ojú ẹsẹ̀ sí owó epo pẹtiróòlù, owó ìmúgbàdẹrùn fún àwọn òṣìṣẹ́ jákèjádò orílẹ̀-èdè yìí àti bíbẹ̀rẹ̀ ìdúnàádúrà fún owó oṣù òṣìṣẹ́ eléyìí tó kéré jùlọ tuntun àti ìkìlọ̀ lórí bí nǹkan ti ṣe gbówó lórí fún àwọn òṣìṣẹ́. Ẹgbẹ́ náà ló pe ìpè yìí nínú ọ̀rọ̀ àyájọ́ òmìnira lẹ́ẹ̀tí ààrẹ wọn ìyìn òjò ajáàrò lẹ́ẹ̀ tó buwọ́lù lánàá. Wọ́n ṣàlàyé pàtàkì ìbéèrè yìí lórí àwọn òṣìṣẹ́ gẹ́gẹ́ bí owó ọkọ̀, owó oúnjẹ, owó ilé àti àwọn nǹkan míì ti ṣe gbówó lórí látàrí yíyọ owó ìrànwọ́ orí epo lọ́dún 2023. Ẹgbẹ́ ọ̀hún pàrọwà sí ìjọba àpapọ̀ láti wá ojútùú sí ọ̀rọ̀ yìí fún àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀, òṣìṣẹ́ ìpínlẹ̀ àti ti ìjọba ìbílẹ̀. Ẹni tí ó fi ìgbà kan rí jẹ́ ọmọ oyè sí ilé aṣojúṣòfin àpapọ̀ fún ìwọ̀ oòrùn àríwá àti ìwọ̀ oòrùn gúúsù Ìbàdàn lọ́dún 2023 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour Party, ìyún Honourable Sunday Oni ti ya kúrò bọ́ sínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Òní ìlò kéde ìgbésẹ̀ yìí lánàá níbi àpéjọpọ̀ òṣèlú kan tó wáyé nílùú Ìbàdàn, níbi tí wọ́n ti tẹ́wọ́ gbà á sínú ẹgbẹ́ òṣèlú APC láti ọwọ́ alága ẹgbẹ́ ọ̀hún ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn Ọ̀túnba Moses Alake Adeyemo. Sunday Oni sàmì ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí eléyìí tó wà fún àtìlẹ́yìn ìtẹ̀síwájú ìṣèjọba rere. Bákan náà, nígbà tó ń sọ̀rọ̀, ẹni tí ṣe olùdíje sí ipò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC, Sẹ́nítọ̀ Sàràfàdé Àlé, òun náà sọ̀rọ̀ nínú ètò náà.
1: Láti ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù karùn-ún ti bọ̀, àwọn ìjọba àbílẹ̀ wa àti SCD wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ pẹpẹrẹ nípínlẹ̀ Ọ̀yọ́. Bí àǹfààní ṣe wà nígbèríko yẹn pẹ́ láǹfààní wà Ìbàdàn, it will be based on need assessment. Ìtọ́ba jẹ́ mágbèrè kọ̀ọ̀kan láàmú ṣe. Ṣàbí value addition ẹgbẹ́ wa lágbára lọ́wọ́ náà tá a bá ti wọlé tán. The resuscitation and faith.
0: Àlè fi dá àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ lójú àwọn ìgbésẹ̀ ìdàgbàsókè lẹ́yìn tí òun yóò láǹfààní àti ṣe tó bá ní orí ọ̀fẹ́ láti wọlé sí ipò náà, pẹ̀lú ìpè fún ìfọwọ́sowọ́pọ̀ fún ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀jìmí olókòwò ọmọ ilẹ̀ Zimbabwe ìyún Mikne Shivayo àti ìyàwó rẹ̀ ni ló ti bá ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ òfurufú lẹ́yìn tó gbẹ̀mí ènìyàn mẹ́fà rìn. Gẹ́gẹ́ bí ìdílé rẹ̀ ti láǹfààní àti ṣàlàyé ọ̀rọ̀, bàálù náà ni ló jálulẹ̀ ní ìgbèríko Maradura ní ìrọ̀lẹ́ àná. Iléeṣẹ́ ọlọ́pàá ṣàlàyé wípé gbogbo àwọn mẹ́fà lẹ́yìn tó wà nínú ọkọ̀ òfurufú ọ̀hún ni ló gbẹ̀mí mì nínú ìṣẹ̀lẹ̀ náà. Ẹ ti ṣe agbẹnusọ fún ìdílé náà, Ebout Shivayo, ó ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí eléyìí tó bani lọ́kàn jẹ́. Shivayo ni ló jẹ́ ẹnìkan lẹ́yìn tó súnmọ́ àwọn ààrẹ nílẹ̀ Adúláwọ̀ tó sì ti tako àwọn ìwà kò tọ́ nídìí ìṣọwọ́ṣe okòwò rẹ̀. Ẹni tí ó jẹ́ lẹ́wọ̀n lórí ẹjọ́ ikú nílẹ̀ Tennessee, Krista Pike, iná ti gbé lọ sí ilé ìwòsàn lẹ́yìn ìgbìyànjú ìṣekúpani nípasẹ̀ abẹ́rẹ́ lẹ́ẹ̀méjì tó kùnà. Gẹ́gẹ́ bí agbẹjọ́rò rẹ̀ ti ṣe ṣàlàyé, ikọ̀ òfin rẹ̀ ló gbé ìgbésẹ̀ pàjáwìrì gẹ́gẹ́ bí ẹni tí wọ́n dájọ́ ìpànìyàn fún náà ti ṣe wà nípò lé tó kù díẹ̀ káàtó. Pike ni wọ́n dájọ́ ikú fún lọ́dún 1996 fún ṣíṣekúpa ọmọ ọdún 19 kan, ìyún Connie Slimmer. Ti ṣe olóòtú ilẹ̀ Israel Benjamin Netanyahu ti ṣàlàyé wípé ó ti yájú láti sọ ìdí tí awakọ̀ òfurufú kan ti ṣe gún ẹnì kejì rẹ̀ nínú ìgbìyànjú láti já bàálùgbà ilé tó ń fò láti Dubai lọ sí Tel Aviv. Bàálù náà ni ló ti ń fò fún bí wákàtí méjì lánàá lásìkò ìṣẹ̀lẹ̀ náà, kí àwọn èrò inú ọkọ̀ ọ̀hún kó tó yabo olùṣekọlù náà léetán sì gba ìṣàkóso bàálù ọ̀hún tó fi balẹ̀ láyọ̀. Awakọ̀ tán gún ọ̀hún, ọmọ ilẹ̀ India Captain Smith Marshall, ni ló ti ń gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn. Netanyahu ṣàlàyé wípé olùṣekọlù náà iná ti fi kélé òfin mú pẹ̀lú ìrètí láti gbé lọ sí United Arab Emirates níbi tí bàálù náà tó ti gbéra. Nínú ìròyìn eré ìdárayá, Victor Osimhen ni oyè owó òdiwọ̀n títà rẹ̀ ti jáwálẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ikọ̀ Super Eagles ọ̀hún ti ṣe kúrò láti €5.5 million sí €5.75 million nínú òdiwọ̀n ọjà bọ́ọ̀lù tuntun. Àdínkù yìí ló wáyé látàrí àwọn atamátàṣe àgbáyé míì nínú eléyìí ti àtìrí Mohamed Salah àti àwọn míì. Ìgbésẹ̀ yìí ti mú Osimhen padà sípò bí ọdún mẹ́rin sẹ́yìn nínú oṣù kẹfà ọdún 2022 nígbàtí ó dé Galatasaray nínú oṣù kẹsàn-án ọdún 2024. Òdiwọ̀n rẹ̀ lè tó tó €100 million tó jẹ́ kí ó jẹ́ ẹni tí ó ní owó lórí jùlọ nínú ìtàn ikọ̀ Super Eagles. Èyí ń lòpin ìròyìn àgbáyé wa fún tọ̀sán tòní, ṣùgbọ́n ká tó máa lọ ẹgbọ́n àwọn kókó tá a mẹ́nuba lẹ́ẹ̀kan sí. Àmúwá fún yín pé Ààrẹ Bọ́lá Tinubu lónìí ti kéde wípé àsìkò ìnira látàrí láti ara àtúntò ọrọ̀ ajé ti kọjá, eléyìí tó ń ṣàlàyé nínú ọ̀rọ̀ àpilẹ̀kọ rẹ̀ tó bá àwọn ọmọ orílẹ̀-èdè yìí sọ wípé ilẹ̀ yìí ti kúrò nínú àtúntò bọ́ sínú ọ̀pọ̀ yaturu pẹ̀lú ìkìlọ̀ sí àwọn olóṣèlú tó ń pè fún ìdápadà owó ìrànwọ́ orí epo ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Àmúwá fún yín pé ẹni tí ó ti fìgbà kan rí jẹ́ ọmọ òye sílé aṣojúṣòfin àpapọ̀ fún ìwọ̀ oòrùn àríwá àti ìwọ̀ oòrùn gúúsù ilẹ̀ Ìbàdàn lọ́dún 2023 lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú Labour Party. Ìyẹn Honourable Sunday Oni ti ya kúrò bọ́ sínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress, ìyẹn APC, ní ìpínlẹ̀ Ọ̀yọ́. A mẹ́nuba wípé ọ̀jìmí olókoòwò ọmọ ilẹ̀ Zimbabwe, ìyẹn Weakness Vayo, àti aya rẹ̀ ló ti bá ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ òfurufú eléyìí tó gbẹ̀mí ènìyàn mẹ́fà rìn gẹ́gẹ́ bí ìdílé rẹ̀ kan ti ṣàlàyé ọ̀rọ̀. Àmúwá fún yín pé ẹni tí ó jẹ́ ẹlẹ́wọ̀n lórí ẹjọ́ ikú nílẹ̀ Tennessee, ìyẹn Krista Pike, iná ti. Gbé lọ sí ilé ìwòsàn lẹ́yìn ìgbìyànjú pa ẹ̀ẹ́méjì tó kùnà gẹ́gẹ́ bí agbẹjọ́rò rẹ̀ ó ti ṣàlàyé. Nínú ìròyìn eré ìdárayá láti mú wa fún yín pé Victor Osimhen ni oyè owó òdiwọ̀n títà rẹ̀ ti jáwálẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ikọ̀ Super Eagles ọ̀hún ti ṣe kúrò láti mílíọ̀nù márùndínlọ́gọ́rin euro sí mílíọ̀nù márùndínláàádọ́rin euro nínú òdiwọ̀n ọjà bọ́ọ̀lù tuntun. Àkójọpọ̀ àti àtúntò ìròyìn tẹ́ gbọ́ ni ló wá láti ọwọ́ Kúnlé Olówù. Àyè wà láti máa gbọ́ wa ní àwọn ojú òpó ìbánidọ́rẹ̀ wa gbogbo at West Radio 893. Ẹ tún lè máa gbọ́ wa ní ojú òpó Facebook.

0: West Radio 89.3 FM Konga Goma
1: fẹ́ polówó ọjà yín lórí rédíò tẹ́ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà West Radio ní kẹ́ ẹ máa bọ̀ o àfetìwà gbé tiyín lárugẹ owó owó ga jara lọ o come for your jingle and advertisement at West Radio 89.3 FM gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀ iléeṣẹ́ ńláńlá àti kéékèèké ẹ̀yin ilé ìjọsìn pátápátá ẹ máa bọ̀ ẹ wá gbé wò ẹ jẹ́ wò ẹ jọ wò ẹ tọ́ wò jọ́ ọ̀gá ni master kílẹ̀ tún ń dúró ṣe náà ẹ má ṣe tàbí ṣùgbọ́n o ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì ilé funfun pẹ̀lú àwọ̀ blue west broadcasting house ní aláàfin avenue olúyọ̀lé estate ìbàdàn ọ̀yọ́ state nigeria ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394 west radio 89.3 FM ọlọ́run gbọ́ gbogbo tẹ́ fẹ́ ojú kan ló wà.
2: Ẹ filẹ̀ ẹ má yí kúrò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.

0: to serve Nigeria with all my strength. Pẹ̀lú adúrú ìlérí tí mo ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà yìí.
1: Gbà wá lọ́wọ́ ẹ̀ o.
0: Ṣé irú ipò tó yẹ kí n bára mi rè lórílẹ̀-èdè Nàìjíríà?
1: Àyí ń pọ̀. Ikú lọ́sàn-án ogun láàjọ.
0: Edumare, ìwọ nìkan la pè wá bá wa dá sí.

0: Hello.
1: Hello.
0: Yes, sir. Orúkọ yín sáà bí tẹ́sí bá a sọ̀rọ̀.
1: Orúkọ mi ni Clement Jolade.
0: Láti bó ni sà?
1: Láti Àpáta.
0: Ẹ bá wa dá sétò yìí sà.
1: Ní àkọ́kọ́ náà, ṣé ẹ rí àwọn ọmọ yẹn, ìgbésẹ̀ tí wọ́n gbé, kódà Ọlọ́run nífẹ̀ẹ́ sí i. Lóòótọ́ àmọ́ nǹkan tí àrà tí bàbá dá tó fi di pé inú fi bí ìyá bẹ́ẹ̀ yẹn. Torí àwọn ọ̀pọ̀ bàbá ayé ìsìn wọ́n ti fi ilé ayé wọn ba ọ̀run wọn jẹ́ nípa pé kán má tọ́jú ọmọ, kán má nífẹ̀ẹ́ sí wípé ká ra ọtí ẹ̀rán ọmọ ní skul. So ọ̀pọ̀ àwọn bàbá lónìí ni wọ́n fi ilé ayé wọn fi bọ̀run wọn jẹ́. Òun ló mú kí màmá yẹ kó máa bínú sódì ṣùgbọ́n kó dàárò kó jẹ́ pé ọ̀rọ̀ àwọn ọmọ ọkùnrin méjì yẹ kó fọwọ́ wọ́nú kó gbà fún wọn kí bàbá wọn yẹ kán jókòó. Èyí tí mo ní sọ nìyẹn.
0: Ẹ ṣeun gan sa. 091-68-93-1000

0: Hello.
1: Hello,
0: Yes. Eka soma. Oru koyin ma bi soro ma. Yes ma, Olorun lo ba wa to.
1: Lati so yo ni o.
0: Oru koyin ma.
1: Oru ko mi ni iya beji.
0: E ba da se
1: to. Seri. Obirin yen, iya yen. O fi suru kun. Olorun ti da lari. Olorun ti je ka won ma ri oyin akan yen ju. So bo fi baba yen le. Ọpọ ọkùnrin sin wọn fẹ jẹ wọn mọ ni wọn fẹ tọmọ o. So tọlọrun bá lè fi ẹnu obìnrin lọwọ tó tọmọ tọmọ bá ti jẹ èèyàn dandan ni kó ṣe fún bàbá yẹn.
0: Kó fi bàbá lẹ̀ mọ́ kí ìyá náà fi bàbá lẹ̀ kí bàbá náà jẹ́ ń bẹ̀.
1: Bó ṣe rí nìyẹn kó fi bàbá lẹ̀ kó fi lẹ̀ kó jẹ́ kọ́lọ̀ ń dájọ́ fún un kó jẹ wọn mọ ní wọ́ọ̀rùn tó ti yé yín.
0: Ẹ máa ṣe ọmọ ìlàkà eyín òkùnkùn ní dàrú. Mo mọ̀ pé ẹ̀yin ọlọ́gbọ́n ayé lẹ̀ ń gbé ètò ìrírí mi. Ọgbọ́n kílà wá ní kílà wá mọ̀. Ẹ̀yin ilé gangan lẹ̀yìn wà ń bẹ̀ táwa fi ń fakọ sí yẹn lápá bí. Ìmọ̀ràn tí ẹ̀yin bá ti fún wa làwa náà máa fún wọn. Ẹ já kí n wò bí amúṣì lè rí ìpè bí abí mẹ́ta àbí bí méjì ṣùgbà 091-6893-1000 091-6893-1000.

0: mọ̀ yí pé wọn ò papọ̀ mọ́ ara wọn.
1: A ní kí n bá jí lòwúrọ̀.
0: Ẹ wá wẹlé èyí tó máa ń ní tọjọ́ ìní.
1: Máa wẹjú wẹsẹ̀ mi.
0: Ọjọ́ kìíní nínú oṣù kẹwàá.
1: Máa yára máa gbá
0: mi. Eré bí àwàdà.
1: Yẹ mi lọ.
0: Àkàsọ ìkẹwàá la tún fẹsẹ̀ lé nínú ọdún 2026 yìí.
2: Nítorí òwúrọ̀ ni rin.
0: Ẹ mọ̀ yí pé iṣẹ́ ọba òkè òun náà ni. A fi ìgbà gbogbo oúnjẹ lọ́sàn-án àti lóru.
1: Bí ìyá òtítà.
0: Mo dẹ̀ fi ìgbà kọ̀ọ̀kan dáwọ́ rẹ̀ dúró.
1: Jíjẹ́ fọ́mọ ọlọ́mọ lẹ́kọ́.
0: Nítorí pé òun náà ló tún fún wa láǹfààní láti lè gorí ètò ní títí ọ̀sán yìí.
2: Bí èèyàn bá dá kẹta rẹ̀ á
0: fẹ́. Òun náà mo fi ń kí yín o.
1: Ṣùgbọ́n ojú kòkòrò ni ò dára.
0: Wí pé ẹ kú ìkàlẹ̀ nítorí pé mo mọ̀ pé ẹ fìgbà kankan kúrò lórí ìkànnì.
1: Bá a ṣiṣẹ́ lébà.
0: Ìkànnì. Ìkànnì World Radio 89.3 FM.

0: mo ti kọjá lọ́sàn yìí.
1: Mo ní kí n bá kí.
0: Wọ́n yí sókè lálálá ni.
1: Ṣé o rò máa kúnlẹ̀?
0: Wọ́n ní àwọn ò ní ìkànnì méjì tí wọ́n ń gbọ́ bí kò ṣe West Radio.
1: Máa yá gbàdúrà.
0: Mo kí yín ní gbogbo ilé epo.
1: Màmá akọrin Ṣẹ́jú máa rẹ̀ wípé.
0: Èyí tó jẹ́ pé ẹ̀yìn náà ti ń gbọ́ ìkànnì yìí. Inú ilé lẹwà ìbí orí ọ̀kadà lẹ́yìn náà wà. Inú kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta ni.
2: Jáde lọ láti ṣe.
0: Orí àgbà ní tara lẹ́yìn náà wà.
2: Ṣé o?
0: Nítorí pé ìsinmi wà nítọ́jọ́ ìní.
2: Ojú mi.
0: Gbọ́n o.
2: Ìwọ nìkan.
0: Àwọn agbófinró kò sí.
2: Èmi
0: o. Ìsinmi fún wọn o. Bẹ́ẹ̀ sì ni àwọn náà tó jẹ́ pé. Wọ́n ní wọ́n wà ní agbon ní ètò ìlera.
2: Àti
0: ẹnu iṣẹ́ náà làwọn náà wà.
2: Níṣẹ́.
0: Akọ náà gbogbo ẹ̀yìn oníṣẹ́ ọwọ́. Mo mọ̀ pé ẹnu iṣẹ́ náà lẹ́yìn náà wà. Nítorí pé mo mọ̀ pé ẹ̀yìn náà ò lọ stadium láti lọ kẹ lọ tò kẹ lọ.
2: Ṣé
0: ẹ lọ máa ṣì.
2: Àmì ni gbọ́dọ̀.
0: Ètò yín náà lélẹ́yìí. Ètí ti ọ̀sán yà àkọ́kọ́ nínú oṣù. Ètí ṣe oṣù kẹwàá. Mo mọ̀ pé ọjọ́ tó tún yàtọ̀ ló tún bọ́ sí. Ọjọ́ òmìnira ilẹ̀ wa. Àti gbogbo àwa oníṣẹ́ ọwọ́. Àti gbogbo àwa oníṣòwò.
2: Àti
0: gbogbo àwa àgbẹ̀. Àwa oníṣẹ́ ìjọba. Gbogbo yín náà ni mo kí wípé.
2: Ìbájáde.
0: Happy Independence.
2: Lọ́bọ̀mọ̀jẹ́.
0: Ẹni mọ̀ wípé gbogbo àwọn adarí wa àwọn aṣojú wa lórílẹ̀-èdè yìí wọ́n ń ṣiṣẹ́ takuntakun. Ẹbí tó jẹ́ wípé wọ́n gbé orílẹ̀-èdè wa dé. Àti gòkè àgbàgbà. Ọdún mẹ́rìndínlẹ́ àádọ́rin. 68 years. Lórí òkè ìpẹ́. Ẹni mọ̀ wípé iṣẹ́ ńlá làwọn aṣáájú wa ṣe àbí.
1: Ó ti yá ọ̀nà gẹ̀rẹ̀ tí mo dé gọ́rọ́jì.
0: Lórúkọ Ọlọ́run ọba èyí tó yẹ kó tún mọ akalẹ̀ sórí ètò níbi ti ọ̀sán yìí. Lórúkọ àwọn aláṣẹ àti lọ́gàlọ́gà ní ìkànnì tá a wà yìí.
1: Ibi táwọn mini bus.
0: Bẹ̀rẹ̀ látòrí màmá wa evangelist Mrs. Lillian Bademosi.
1: Wọ́n dúró sí.
0: Màmá iṣẹ́ ọwọ́ yín ò ní fi ìgbà kankan bàjẹ́ tẹ̀mí àti tara lórúkọ Olúwa. Lórúkọ ọ̀gá àgbà ní ìkànnì tá a wà yìí Ayọ̀ Emmanuel Ojo.
1: Ó di bí iṣẹ́ mi.
3: Àwọn tí kìí dé.
0: Mo mọ̀ wípé ọ̀gá náà bí àwọn náà ti ti stadium dé.
3: Ìyá ẹsẹ̀.
0: Báwọn wà lẹ́nu iṣẹ́.
1: Àwọn tí kìí jọ mọ́ jìyà ẹsẹ̀.
0: Lórúkọ olóòtú ètò yìí Stephen Igè.
3: Onídàpọ̀.
0: Lórúkọ ẹnjíníà mi ní ti ti ọ̀sán yìí tó ní kò ní séwo.
3: Àpápá Jégún.
0: Ẹnjíníà Harry.
2: Bóyá.
0: Mi ò yé padà Sunday Afọlábí yín náà rí tẹ mọ̀ sí èmi lọ́lọ́pẹ́. Ní ìjẹ́jọ́ apàdé ara wa, a tún kora wa lónípẹ̀kì nítọ́jọ́ ìní.
3: Àpápá Jégúnlẹ̀.
2: Bóyá. Nínú dáńfó.
0: Bó bá di ìgbà kan, ẹ̀yin ò rí mi. Bó bá sì di ìgbà kan, ẹ̀yin kì yóò rí mi. Ẹnu ara wọn ni wọ́n fi sorúkọ wọn lẹ́ni o. Ẹ lè bí wọ́n ní ìbéèrè. Ṣó fi ń rí bẹ̀ tán fi sọra wọn dé ọba òkè. Mo sọ pé ní ìgbà kan ẹ̀yin ò rí mi, ìgbà kan ẹ̀yin kì yóò rí mi.
3: Tó bá tún ṣe kẹja.
2: Bóyá.
0: Ètò iṣẹ́ ọwọ́ náà rèé.
2: Ẹ
0: ti mọ̀ wípé ń dédé agogo méjì sí agogo mẹ́ta ní gbogbo ọjọ́ bọ̀.

0: ètò iṣẹ́ ọwọ́ tó jẹ́ pé ń gàtẹ́gàn. Mo kí àlejò wa ní ìjẹ́jọ́ tá a gbà lálejò. Jamlad production.
1: Bàtún ṣe wọ́.
0: Wẹ́ àǹfààní ńlá làtán mú wá fún wa.
1: Ó yá.
0: Kàn tí ẹ ṣì wá sójú abẹ́ ń kó ni.
1: Àwọn
0: yìí pé wọ́n ti fi wọ́n tí fi déètì àti fẹ́niù wọ́n tí fi sí. Wọ́n kàn tí ẹ wá, wọ́n kàn wá fi tó wa létí. Láìpẹ́ láì jìnà tí àkókò tí ó jẹ́ pé wọ́n ó ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí oṣù méjì péré yìí. Wọ́n padà wá sórí ètò yìí lágbára Ọlọ́run.
1: Inú dáńkó.
0: Abala méjì ló kalẹ̀ sórí ètò iṣẹ́ ọwọ́ abala àkọ́kọ́ òun náà ni abala idán òun náà ni abala àkọ́kọ́. Abala tá a ti mọ oríṣiríṣi àwọn iṣẹ́ ọwọ́ tó wà.
1: Máyà sọ fún ni mọ́tò.
0: Ó ní pé àwọn iṣẹ́ ọwọ́ kan wà tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ gbà wípé kò sí iṣẹ́ kò sí ohun tó ń pè bẹ́ẹ̀.
1: Ó múra.
0: Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n ròyìn pé àpapọ̀ ni. Ṣẹ́ni mọ̀ yìí pé láti bí oṣù mélòó kan la ti ń tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àwọn èyí tó sodo sí tàbá ń sọ̀rọ̀ nípa àwọn mẹkáníìkì. Mẹkáníìkì ó pẹ̀ka lóríṣiríṣi ọ̀nà. Ó mú ṣe máa ń sọ ní gbogbo ìgbà wípé ètò yìí kì í ṣe fún àwọn oníṣẹ́ ọwọ́ nìkan. Ó wà fún gbogbo àwọn tó jẹ́ pé àwọn tí ò kì í ṣe oníṣẹ́ ọwọ́ gan. Nítorí pé a lè jẹ́ kí wọ́n mọ àwọn iṣẹ́ ọwọ́ kọ̀ọ̀kan èyí tó wà. Iṣẹ́ ọwọ́ tí mo fẹ́ mú wá lénìí, mò ń bá àwọn tó ń ṣe é, mò ń bá wọn sọ̀rọ̀. Mo ní bí ọ̀pọ̀lọpọ̀ bí ọkọ̀ wọn àbí ohun ìrìnsẹ̀ wọn tó bá ní ìṣòro bí eléyìí, mẹkáníìkì ni wọn ó pè. Mo ní mẹkáníìkì ó wàá gbà á, yóò ṣẹ̀ wá gbé fún yín. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ò dá wọn mọ̀, ó nítorí pé wọn ò wọ́pọ̀. Mo ní ǹjẹ́ àwọn iṣẹ́ ọwọ́ kan ṣì wà tó jẹ́ pé kò wọ́pọ̀, àwọn èèyàn wọ́pọ̀ ńbẹ̀. Ó ní ní gbogbo agbègbè tó ń wà yìí, ó ní ó tún da iyàn yín àpáta kán tó lè rí ẹni tó ń ṣe irú iṣẹ́ tó ń ṣe. Ní ìwọ̀n ìgbà tó jẹ́ pé iṣẹ́ ọwọ́ mìíràn nínú kọ́ḿplẹ̀ẹ̀sì kan, àwọn bíi márùn-ún ni wọ́n wà ńbẹ̀, wọ́n dẹ̀ máa ṣe oníkurukú yóò dẹ̀ máa ṣe tirẹ̀. Nínú kọ́ḿplẹ̀ẹ̀sì kan, àwọn oníṣẹ́ ọwọ́ bíi márùn-ún tó jẹ́ pé iṣẹ́ ọwọ́ kan náà dẹ̀jọ́ ń ṣe. Tọ́pọ̀lọpọ̀ wá ròyìn pé ó ti pọ̀ jù. Tá a bá rí iṣẹ́ ọwọ́ mìíràn, òpó kan sí ìkejì, wọn ó ti ṣe kí ni, a ti rí wọn. Ṣùgbọ́n àwọn iṣẹ́ ọwọ́ kan dẹ̀ ṣe wà tó jẹ́ pé àwọn èèyàn ò mọ̀. Ó ń jìnà sí ara wọn. Ó ní abala yìí ṣe ṣe pàtó. Ẹ̀yin tẹ́ ẹ wà nílé, ẹ̀yin òbí, ẹ̀yin tí pẹ̀ ń wo wípé iṣẹ́ wo lẹ lè kọ́, òun náà ni abala idán tó ṣe wà fún yín. Ó wà fún yín, kì í ṣe fún àwọn oníṣẹ́ ọwọ́ nìkan. Abala ìkejì lórí ètò yìí, òun náà ni abala àṣírí idán. Abala yìí láti mú oríṣiríṣi nǹkan tó jẹ́ pé ó ròyìn yín lójú, yálà fún àwọn oníṣẹ́ ọwọ́ àti àwọn náà tí ò kì í ṣe oníṣẹ́ ọwọ́. A dẹ̀ máa ń gba àlejò àwọn ọ̀gá iṣẹ́. Ẹ̀rí bí àlejò wa tá a gbà ní ìjẹ́jọ́ kán tó kọjá lọ sí agbọ̀nni ìpolówó wọn, àṣekíni àkọ́kọ́ lù wọ́n lọ́gọ̀ ẹnu ná. Wọ́n jẹ́ kó yé wa nípasẹ̀ iṣẹ́ wọn wípé èèyàn lè máa ṣe tá a bá ń sọ̀rọ̀ nípa télọ̀. Télọ̀ ó tún pín sóríṣiríṣi ọ̀nà, ṣùgbọ́n àwọn èèyàn bíi mẹ́ta nínú iṣẹ́ télọ̀ oṣù mẹ́ta péré làwọn dẹ̀ fi kọ́. Òun ló wá fún wọn ní ìgboyà náà wípé àwọn lè kọ́ ọ̀yàn. Wọ́n lè kọ́ ọ̀yàn lẹ́nu oṣù méjì péré. Ó da gbọ́ lẹ́nu wọn ìgbà tí wọ́n bá tún padà wá sórí ètò àti ìgbà tí wọ́n ó ṣe ètò náà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ yìí pé ìfáàrà la fi ń ṣìde ètò lẹ́nu oníkàn láti ń gbọ́kàn án, nítorí pé wọ́n tún wálé ní. Àwọn fúnra mo ti sọ́ lẹ́ẹ̀kan pé òun fúnra rẹ̀ náà ni ó dárúkọ rẹ̀. Ju bó wá ṣe dárúkọ rẹ̀ yóò wá fún wa ní ìfáàrà. Óyá ẹja lọ nítorí ìjọba àkókò.
2: Mo kí gbogbo wa nílé o. Orúkọ tèmi ni Tèmítayọ̀ ọmọ bàbá tí ń jẹ́ Déwùmí. Ní ti ìfáàrà tèmi yìí lórí ètò iṣẹ́ ọwọ́, òun ni mo pè ní àkókò. Àkókò ṣe pàtàkì, ó ṣe kókó. Ìgbà àti àkókò tèmi àti ẹ̀yin kò mọ̀ ní fòwárù, ṣùgbọ́n ìwọ tàkókò rẹ̀ tí tó tó wà wà alágò ṣiṣẹ́. Ó ti gbàgbé nì pé àsìkò ti táyé ó yàtọ̀ sí ti Kẹ́hìndé, ti Kẹ́hìndé ó yàtọ̀ sí ti Ìdòwú, ti Ìdòwú ó sì ṣe kíni, ó sì yàtọ̀ sí ti Àlàbá bí orúkọ ọ̀gá mi. Àkókò oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Mo fẹ́ ká dóde àkókò wa, ká má wà gan alágò ṣiṣẹ́, ká mọ́ sáré kọjá kádàrá. Nítorí pé ẹni bá sọ orúkọ ẹni, nítorí pé ẹni bá sáré kọjá kádàrá, irú wọn ní ṣe kíni, ní ń bá àkókò lọ. Èmi àti ẹ̀yin àmọ́ ní bá àkókò lọ. Bí àkókò rẹ bá wá tó, kí ló ń fi ṣe? mo se kini mo waste akoko re biyanju lati fi akoko re nigba kigba to ba to fi se nkan gidi fi de nkan mole nitori ojo ale nitori pe gbogbo ise owo ko lo se se titi di ojo ale o sugbon ko ba ba sun le bi lojo ale oni mo so fun wa pe akoko re titete fi jo nkan mole nitori ojo ale ko ni ju bele ja bayi na lo ni ti farate ni yi titi jo mejo mo ki wa wi pe akodo mi ni re ni
3: ago me

0: àkókò. Ẹwọ́lẹ́ náà lẹ́ti gbọ́. Ó yẹ ká máa lọ. Àkókò ṣe pàtàkì.
1: Ó ṣe pápá Jégúnlẹ̀ mo wí hàn.
2: Ó yẹ ká máa lọ.
1: Ẹ tètè yára gun mẹ́jọ la máa wọjẹ́.
2: Ó yẹ ká máa lọ.
1: Èmi ò lè sógun.
0: Àkókò ṣì wà.
1: Ẹgbọ́n.
0: Àkókò ṣì wà.
1: Èmi.
0: Lọ̀pọ̀lọpọ̀ ń pariwo.
2: Ó yẹ ká máa lọ.
0: Ṣùgbọ́n ní kété tí ó bá wẹ̀yìn wò. A ti ẹ̀rí wípé àkókò ti lọ
1: ní. Oníkẹwọlé.
2: Ó yẹ ká máa lọ.
1: Mọ́mú ni.
0: Gbogbo ẹ̀yọ́ níṣẹ́ ọwọ́.
1: Kẹ́kọ̀ọ́ bá máa wí.
0: Ẹ̀túndé yìí mọ́ ní ti ti ọ̀sán yìí o ní torí pé ìkànnì agbọ́nmágbẹ́ tó kún fún omi ọgbọ́n òun náà lẹ ń gbọ́.
1: Jáde.
0: Òun náà lẹ́wà. Òun náà náà tún ti pọn fún yín ní ti ti ọ̀sán yìí.
1: Dẹ́mọ̀lẹ̀.
0: Àkókò ṣe pàtàkì.
1: Owó
0: tí ọwọ́ rẹ ti jí sówó.
1: Ìwọ
0: tí o ti ń ríṣẹ́ gidi gbà.
1: Ìwọ ó fẹ́ gbẹ̀gbẹ́ ẹyọ.
0: Kó o tó gbaya àbí kó o tó lọ́kọ.
1: Kára máa.
0: A ní kó o ṣe nǹkan kan sí ìkejì ní àkókò ṣì wà kí tí ń ṣe àkókò yìí nìyẹn.
1: Ẹlé.
0: Ìwọ tọmọ sì kéré. Eré tó yẹ kó yẹ kó sá. Tó yẹ kó o tètè fi àkókò rẹ. Tó yẹ kó o tètè fi dè mọ́lẹ̀. Ìwọ fi ń ṣeré. Oní kò tí ì sákòókò. Kí n ralẹ̀ àbí kí n kọ́lé.
1: Àwọn ní.
0: Kó tó bojú wò, kó tó bojú
1: rí. Àbò pawó tẹ̀.
0: Àkókò yẹn ti lọ.
1: Ẹ̀kọ́kọ́ rẹ̀.
0: Káàdì mú o.
2: Àbò pawó tẹ̀lé.
0: Ẹ sọ wípé ìkànnì agbọ́nmágbẹ́ lẹ ti gbọ́.
2: Àbò pàràkó ọ̀dàbọ̀pọ̀.
0: Ó dáa nítorí ìjọba àkókò. Àǹfààní àtòrí ọ̀fẹ́ wà fún wa láti polówó ọjà wa àti láti polówó ilé iṣẹ́ wa. Ẹ ti mọ̀ wípé irú àkókò tá a wà yìí. A ti ń súnmọ́ àkókò tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ yóò fẹ́ pààrọ̀ ohun tó wà nínú ilé wọn. Gbọ́gá èyín jẹ́ wẹ́dà ni. Ṣé mo pé ọ̀pọ̀lọpọ̀ ló lè máa ṣe kí ni wípé jẹ́ kèmí kẹ́kí máa má lè jẹ títí ti àkókò yìí. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti ń ṣe kí ni wọ́n ti ń wò wípé àkókò ọdún ti ń sún mọ́lé. Ẹ jẹ́ kí n ṣe kí ni ẹ jẹ́ kí n pààrọ̀ lẹ̀kùn yìí. Wọ́n wá wò wípé ibo ni wọ́n lè yà. Ẹ jẹ́ tètè bọ́ sí gbàgede kẹ́polówó ọjà yín kẹ́polówó iṣẹ́ yín. Ẹ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n fẹ́ ṣe lẹ̀kùn ńlá èyí tó jẹ́ pé ó wà lẹ́nu ọ̀nà tá ń pè ní géètì. Ṣé mọ̀ yìí pé ibi tí wọ́n bá ti gbọ́ ìpolówó rẹ̀ ibẹ̀ náà ni wọ́n yà sí. Bóyá yín náà tó jẹ́ pé ta ohun tí àwọn oníṣẹ́ ọwọ́ ń lò ni. Àǹfààní náà lélẹ̀ẹ́ fún yín lákòókò tí a wà yìí. Nítorí pé àwọn èèyàn lè mọ ibi tẹ́ ẹ gbé wà. Ó mo ṣe máa ń sọ lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ bí eléyìí wípé ẹ̀tìtì wá jẹ àǹfààní yìí kí gbogbo rẹ̀ kó tó dí kí ọ̀nà náà kó tó dí ẹ̀tìtì máa gbé ohun tẹ̀ ń tàbọ̀ lórí ètò iṣẹ́ ọwọ́ àti ẹ̀yìn náà tó ẹ pẹ̀ ń ṣe wẹ́dà níyìn ní fọ́níṣọ̀ òun náà níyìn ní àgá tìmùtìmù lẹ́ ṣe dà kalẹ̀ yìí bẹ́ẹ̀ sì ní lẹ̀kùn ọlọ́pọ́n lóríṣìíríṣìí òun náà lẹ ṣe kalẹ̀ yìí. Ẹ̀yìn náà jẹ́ tẹ́lọ̀ ní hairdresser ní ẹjẹ́ kan mọ̀ ibi tán tẹ́ wà ẹ̀wà polówó ilé iṣẹ́ yín. Ẹ ṣàtìrẹ́ àlejò wa náà ní ìjẹ́jọ́ táwọn náà ti bọ́ sí gbàgede ohun tó jẹ́ pé àwọn náà ń ṣe àwọn náà wà polówó rẹ̀. Àǹfààní ojú òpó ni náà ti ṣí kalẹ̀. Ẹ lè kọjá lọ sójú òpó kọjú sí mi kí n bá ọ̀dọ́ rẹ̀. At West Radio 893 FM Vampage. At West Radio 893 FM Vampage. Òun náà lẹ fi kàn sí wa. Ẹ máa àǹfààní tí mo máa ń fún yín. Mr. Tony láti òde ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ àbí àwọn náà máa ń jà àǹfààní dáradára. Mo ní ilé iṣẹ́ yín àti ibi tí ẹ ti gbé ń ṣiṣẹ́ yín. Ẹ fi síbẹ̀ lójú òpó Facebook náà. Ẹ wá ṣìkìnì, ẹ wá ṣíẹ, ẹ láìkì ẹ. Ẹ ti mọ̀ yí pé nípasẹ̀ orí ọ̀fẹ́ ọba òkè kò sóhun tí mo sọ nípasẹ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run n ó mú ṣe o. Nítorí pé kò sí irọ́ ní ìkànnì yìí kó ẹ̀dẹ̀ lè bá irọ́ pàdé lẹ́nu gbogbo àwọn tó ń gbóhùnsáfẹ́fẹ́ ní ìkànnì yìí. Ọlọ́run ò fi kọ́ wa, wọn lè fi pinlẹ̀ ìkànnì yìí. Mo sọ ní ìjẹ́jọ́ pé àlejò wa ẹni tó bá gba iṣẹ́ ọwọ́ tó ń ṣe pé tán lọ kọ́kọ́ wò ó. Olólùfẹ́ wa Tony látòdo ọ̀nà àwọn ló gbà á. Mo ní kẹ́ pè mí lẹ́yìn ètò ẹ pè mí láti lọ́wọ́ ara mi. Mo ti fẹ́ fún yín ní ẹ̀bùn. Ṣe mọ̀ pé kò ní dáa kí wọ́n sọ pé àwọn dẹ̀ sọ bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀. Tẹ bá ṣèrà àǹfààní náà ṣì wà ẹ pè mí lẹ́yìn ètò. Wọ́n fún yín ní ẹ̀bùn yín ẹ̀yin lẹ gbà á Mr. Tony láti odò ọ̀nà. Ó yá ibo là ń lọ lẹ́nìí ní abala ìdán iṣẹ́ ọwọ́ wo la fẹ́ mú wá. Ṣé ni mọ̀ pé mo ti sọ lẹ́ẹ̀kan wípé iṣẹ́ ọwọ́ tó jẹ́ wípé àwọn èèyàn kà sí tá bá dẹ̀ sọ̀rọ̀ nípa ọgbà àwọn mekaniki mo ní àìmoye iṣẹ́ ló jẹ́ pé ó sodo sí ọgbà àwọn mekaniki ẹni báwo ló ṣe jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n ti ń wò wípé ẹ jẹ́ ká máa mú lọ́kọ̀ọ̀kan wọ́n ní ṣe mi wàá fẹ́ kúrò ní ọgbà àwọn mekaniki ni ṣe mọ̀ pé àwọn iṣẹ́ kan wà ní ọ̀dọ̀ àwọn mekaniki tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ rò yìí pé àwọn mekaniki ni mekaniki ni mekaniki ni tẹ bá dé ọgbà àwọn mekaniki ó fẹ́ tó iṣẹ́ bíi márùn-ún mẹ́fà ló papọ̀ sí ọgbà àwọn mekaniki ṣe mọ̀ pé ní ọgbà mekaniki láti mú àwọn rìwáyà wá tó jẹ́ pé wọ́n ṣe rìwáyà ara ọkọ̀ ọ̀dọ̀ àwọn mekaniki láti mú àwọn panẹ́bítà wá ọ̀dọ̀ àwọn mekaniki láti mú àwọn tó ń rìpíà bọ́mbà rìpíẹ̀rìn àwọn tó ń rìpíà bọ́mbà ṣẹlẹ̀ bọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ó bá sọ àwọn mekaniki náà ni wọ́n ń pè é bákan náà àwọn tó jẹ́ pé gúúsì ni àwọn ń gé sí ẹsẹ̀ ọkọ̀ tó jẹ́ pé bóyá àwọn kan tán máa ń pè níbi rọ́bà ó ti jẹ àwọn ni wọ́n gé èyí tó dára tí wọ́n gé sí ọgbà mekaniki náà ni wọ́n wà ṣe ń dé lénìí wọ́n máa ń pe àwọn kan ní àgbẹ̀dẹ ní ọgbà àwọn mekaniki àgbẹ̀dẹ tabasọ̀ nípa àgbẹ̀dẹ ọ̀pọ̀lọpọ̀ a ti gba bàbá wa kan lálejò ní abala ní orí ètò yìí tó jẹ́ pé wọ́n ń ṣe iṣẹ́ wẹ́dà ṣùgbọ́n wọ́n jẹ́ ká mọ̀ wípé àgbẹ̀dẹ tabasọ̀ nípa àgbẹ̀dẹ a fẹ́ lè sọ pé àgbẹ̀dẹ náà tún ti pín sí ìpàdé mẹ́ta ẹni báwo ló ṣe jẹ́ àgbẹ̀dẹ ni èyí tó jẹ́ pé wọ́n fínàfínà lágbẹ̀dẹ tí wọ́n rọrin tí wọ́n rọ bàbà àgbẹ̀dẹ òun náà ni wọ́n tó jẹ́ pé wọ́n rọ ọkọ́ wọ́n rọ àdá àgbẹ̀dẹ ni wọ́n atara àgbẹ̀dẹ òun náà ló jẹ́ pé àwọn tó jẹ́ pé wọ́n ṣe wẹ́dà lẹ́ni tá à ń pè ní wẹ́dà bàbá wa tó jẹ́ pé ó pẹ́ àwọn náà ti lo bíi 50 ọdún níbi iṣẹ́ yìí wọ́n ní àgbẹ̀dẹ náà ni wọ́n pé àgbẹ̀dẹ náà ni wọ́n ṣe mọ̀ pé ó da méjì tabá tí wọ́n sọ̀rọ̀ nípa àgbẹ̀dẹ náà mo wá fẹ́ sọ̀rọ̀ rẹ̀ lénìí wípé àwọn náà wà ní ọgbà àwọn mekaniki ẹni báwo ló ṣe jẹ́ àbí mò ń bọ̀ ẹ jẹ́ ń bomi mu.

0: kalẹ̀.
1: Lọ́jọ́ ayé ni abẹ́ òní.
0: Ìkànnì World Radio 89.3 FM náà lẹ̀ ń gbọ́.
1: Àwọn dàrẹ́tọ̀ àkóyẹ́.
0: Ètò iṣẹ́ ọwọ́ ọ̀nà ló ga tẹ́gùn.
1: Mo jẹ́ àmọ́ dàrẹ́tọ̀ gidi mọ́.
0: Pẹ̀lú olólùfẹ́ yín Sunday Afọlábí. Àti Tèmítayọ̀ Adéwùmí.
1: Àwọn
0: ẹ̀ka ṣe ń bẹ lórí ètò.
1: Ṣéjánà kọ̀ǹtàtọ̀ wọn ò tẹ̀ níye.
0: Abala àkọ́kọ́ náà láwà yìí. Nígbà tó jẹ́ pé ẹ ti fi ìfáàrà ti fi ṣèfàjẹ́.
1: Managing Director kò níye.
0: Kí ọwọ́ ta múwádé lẹ́nìí. Wọ́n ní tá a bá ti tọ̀ ọ́.
1: Ìtànìtànà
0: kan. Tá a bá ti tá à ń tọ̀ náà ni.
1: A tọ̀ olóògùn.
0: Iṣẹ́ àgbẹ̀dẹ òun náà lámúwá aṣọ wípé ó wà ní ara iṣẹ́ àwọn mẹkáníìkì ọgbà àwọn mẹkáníìkì á ti sọ àwọn. Àgbẹ̀dẹ tó jẹ́ pé ìwọ́n wà tán yàtọ̀ sáyé èyí ti ń bẹ ní ọgbà àwọn mẹkáníìkì. Tábùkìlà wa ń pè ní àgbẹ̀dẹ tá a mú wá lè ní. Ó náà ní wípé ẹ̀rí mọ̀ yí pé tẹ́yìn bá wò ó bóyá ara ọkọ̀ yín àbí ohun èlò tó jẹ́ pé ó jọ mọ́ ẹ̀rọ. Ẹ ti rí mọ̀ yí pé bóyá ẹ̀ ń de nǹkan kan ó kàn mọ́ lẹ́nu. Ẹlòmíràn ti wá wò yí pé báwo ni ó ṣiṣẹ́ ọ̀nà òun ó gbé gbà. Ẹ bá ń pè mẹkáníìkì. Mẹkáníìkì náà ni wọ́n ó pè. Mẹkáníìkì. Mẹkáníìkì báwo ni ó ṣe ṣe. Mò ń de bóòtù kan ló máa ṣe kíni. Ó máa ti kan mọ̀. Ọ̀nà wo ni ó gbé gbà báwo lẹ́ ṣe bá ń yọ. Mẹkáníìkì á wà wò wípé ó yá ẹ gbé wá á wà ọgbọ́n dá sí i. Ẹ fowó lẹ̀. Kì í ṣe àwọn mẹkáníìkì ni ó ṣe é. Ara ohun tí àwọn àgbẹ̀dẹ yìí náà tó jẹ́ pé àwọn náà fi wà ní ọgbà àwọn mẹkáníìkì lílé yìí àwọn ni wọ́n ó pè àwọn ni wọ́n ó mọ̀ pé wọ́n ó ṣiṣẹ́ kínni àbí ẹlòmíì lè máa sọ ó lè sọ pé òun dè é ó mà ti já ẹtìmọ̀ kan tí àwọn ẹ̀yìn tẹ̀ ń de nǹkan lára ọkọ̀ yín ó kò dè mọ́ ó ti wọ́ọ̀nù àbí ó ti wọ́ọ̀nù báwo láwọn àṣìṣe ojú tírẹ́dìn ẹ̀ ti ṣe kínni ó ti bàjẹ́ báwo láwọn àṣìṣe báyìí ọ́ìlì ń dà sọnu ọ̀nà ọ̀la ó gbé gbà àwọn wọ̀nyí ni wọ́n ó mọ̀ bí wọ́n ó ṣe ṣe é àgbẹ̀dẹ ni wọ́n ojú ibi gan ó ti lè ṣe kínni ó ti lè fọ́ àwọn ni wọ́n mọ̀ bí wọ́n ó ṣe wá òjé tí wọ́n ó fi ṣe wọ́n ó dẹ̀ ṣe ojú ìdè ojú bóòtù wọn ó dẹ̀ ṣe padà bóyá ó kàn mọ́ lẹ́nu ni àwọn ni wọ́n mọ̀ bí wọ́n ó ṣe wọ́n ń pin nǹkan kan ní ríbìtì àwọn ni wọ́n ó rí bìtì ẹ̀ àwọn ni wọ́n mọ̀ bí wọ́n ó ṣe dí bí wọ́n ó ṣe ṣe ojú rẹ̀ ojú tírẹ́dìn tó bàjẹ́ àwọn wọ̀nyí náà ni wọ́n ó ṣe kínni àwọn náà ni wọ́n ó mọ̀ bí wọ́n ó ṣe ṣe ojú tírẹ́dìn mìíràn tí wọ́n ó ṣe ṣe síbẹ̀ kì í ṣe àwọn mẹkáníìkì iṣẹ́ tiwọn náà ó dá dúró iṣẹ́ tiwọn dá dúró gẹ́gẹ́ bí iṣẹ́ kan tó jẹ́ pé gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ àwọn náà dá dúró ó dẹ̀ jẹ́ iṣẹ́ tó jẹ́ pé ṣé mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ bóyá ojú bóòtù kan ló jẹ́ pé bóòtù kan mọ́ àbí tó wọ́ọ̀nù ẹ̀yin náà ti mọ ìṣòro tó jẹ́ pé ó lè dé bá ẹ́ńjìn bẹ́ẹ̀ bóyá ọ́ìlì bẹ́ẹ̀ sì ń dà sọnù wọ́n wá sọ wípé odidi ẹ́ńjìn yìí bóyá ẹgbẹ́ kan ni ẹ wà lọ rà á bóyá wọ́n pè é níbi ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ṣùgbọ́n tí àwọn wọ̀nyí tí wọ́n bá ṣe é ó ṣeéṣe ń gbà míì kó má ju bí ẹgbẹ̀rún márùn-ún tí wọ́n ó fi ṣe ẹ̀yin náà wo ẹgbẹ̀rún márùn-ún sí ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ṣe ti mọ̀ yí pé iṣẹ́ tó jẹ́ pé ó ṣe pàtàkì òun náà ni àwọn iṣẹ́ àgbẹ̀dẹ yìí mò ń bọ̀.

iṣẹ́ ọwọ́ ta mú wá lẹ́ni òun náà lélẹ́ yìí iṣẹ́ àwọn ọ̀ẹ́ṣẹ́ àgbẹ̀dẹ ṣùgbọ́n àgbẹ̀dẹ tí wọ́n kì í ṣe àgbẹ̀dẹ tí ń tirin bọ̀nà ti ń rọ irin ṣùgbọ́n ohun tí àwọn náà yàn láàyò èyí tó jẹ́ pé wọ́n ń ṣe òun náà ní ilé yìí iṣẹ́ ọwọ́ kan tó jẹ́ pé ó ń gbanilà iṣẹ́ ọwọ́ kan tó jẹ́ pé ó ṣe ń sinmi lé òun náà ní iṣẹ́ ọwọ́ yìí iṣẹ́ ọwọ́ tó jẹ́ pé àwọn náà ń wá ọ̀nà àbáyọ sí gbogbo ohun tó jọ mọ́ ọ̀rọ̀ iṣẹ́ wa ẹ ti rí agbani tí àwọn wọ̀nyí náà wà wọ́n yàtọ̀ sí mẹkáníìkì iṣẹ́ tí wọ́n dá dúró ṣùgbọ́n ọgbà àwọn mẹkáníìkì lẹ ti lè rí wọn. Bí oore ọ̀fẹ́ bá wà bí ò bá jẹ́ pé iṣẹ́ ń pọ̀ lọ́wọ́ àwọn náà ohun tí mo fi sọ yìí pé ẹni tó jẹ́ pé mo bá sọ̀rọ̀ yìí ọ̀dọ́ mọ̀dé ọkùnrin dẹ̀ ni o tó jẹ́ pé àwọn máa wòye pé iṣẹ́ táwọn àgbàlagbà ń ṣe ni iṣẹ́ táwọn arúgbó ń ṣe ni ọ̀dọ́ tó jẹ́ pé tẹ̀yìn náà bá rí ẹ mọ̀ yìí pé ó jẹ́ iṣẹ́ tó jẹ́ pé kì í ṣiṣẹ́ ìtìjú kì í dẹ̀ ń ṣe iṣẹ́ ìdọ̀tí òun náà níṣẹ́ àgbẹ̀dẹ yìí iṣẹ́ tó jẹ́ pé èèyàn lè fọkàn balẹ̀ lé lórí ni tẹ̀bá wa wò ó níwọ̀n ìgbà tó jẹ́ pé irú agbègbè tá a wà yìí kó jẹ́ pé èèyàn kan ló níṣẹ́ ọwọ́ kan tó dẹ̀ wà ń bẹ̀ báwo náà lẹ̀yìn náà ó ṣe wá ròyìn pé yóò ṣe ṣe kíni yóò ṣe tàtó ẹ wá sọ pé ẹ̀yìn náà ò rí ṣe ẹ wá sọ pé iṣẹ́ ọwọ́ ti pọ̀ àwọn èèyàn ti pọ̀ ń di rẹ̀ tábàdẹ̀ ní ká wo orú iṣẹ́ yìí ó dáa ẹ má ti jẹ́ kí n bá lọ wo ná nítorí pé wọ́n gbìyànjú rẹ̀ bí arákùnrin yìí bí àwọn náà yóò ṣe ní àkókò láti fara wọn ní orí ètò yìí labala àṣírí ìdán á gbà wọn lálejò lágbára ọlọ́run mo ṣèlérí náà fún yín mo mọ̀ yìí pé ọba òkè yóò fún wa ṣe láti mú ṣe iṣẹ́ àgbẹ̀dẹ èyí tó jẹ́ iṣẹ́ àgbẹ̀dẹ ìkẹta òun náà làmúwá lọ́sàn-án yìí iṣẹ́ tó ṣe sinmi lẹ́ni orí ètò iṣẹ́ ọwọ́ òun náà láwà tẹ bá ti ń gbọ́ bí eléyìí nítorí ìjọba àkókò òun náà la fi ń sọ yìí pé ẹ wá ṣe kíni ẹ wá láti wá kówó lé ètò yìí ẹ wá jó ní gbọ̀wọ́ ẹ wá polówó ọjà yín ẹ wá polówó ilé iṣẹ́ yín nírú àkókò tá a ti ń súnmọ́ ọdún bí eléyìí kò sí iṣẹ́ tí ò nílò rẹ̀ tí ò kì í máa àkókò yìí yàtọ̀ ẹ̀yin ní kẹ́ ẹ má ṣe kíni ẹ má dọwọ́ bo ara yín bẹ́ẹ̀ sì ni má gbé ara yín pamọ́ ẹ wá wò pé báwo lẹ ó ṣe tọ̀ àbí ẹ kàn sí ìkànnì yìí èyí tó kalẹ̀ sí púpọ̀ náà aláàfin olúyọ̀lẹ̀ ẹ̀sìtì ní ìlú ìbàdàn tẹ bá ń bọ̀ láti àpáta tẹ bá ti kọjá sharp corner ẹ ti rí wa gbàgede láwà iléeṣẹ́ tó jẹ́ pé ó rẹwà ni àtinú àtìta òun náà lọ́ba òkè ṣe lọ́ṣọ̀ọ́ tẹ bá dé ń bọ̀ láti mobi kẹtòdé sharp corner ẹ ti rí wa bóyá ẹ̀yìn dẹ̀ ìyàwó lé láti àkálà ni ẹgbà olùsọ jí wọlé ẹ jáde sí olúyọ̀lẹ̀ ẹ ti rí wa gbàgede láwà white and blue building òun náà la kalẹ̀ sí ẹ bèrè ẹ̀ka ìpolówó ọjà wa ẹ wá sọ yìí pé orí ètò iṣẹ́ ọwọ́ òun náà lẹ̀ ń lọ àbí kẹ́ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi ẹ pè mí lẹ́yìn ètò ni kì í ṣe lórí ètò 08038072357 bóyá ọwọ́ yín dí ẹ fẹ́ kí n ṣe kíni kí n yọjú sí yín 08038072357 òun náà lẹ lè fi pè mí lẹ́yìn ètò òun náà ni whatsapp number mi abala kejì lórí ètò iṣẹ́ ọwọ́ oya ẹja lọ.

ẹ̀yin náà rí wípé atẹ́gùn yẹn ó tún ti ṣe kíni ó ti ń yí padà bí rí ọjọ́ mú sọ lókun. Mo ti bẹ àwọn ẹnjiníà wa títí tí wọ́n ní àwọn náà wọn àti ìrọ́gbọ́n náà dá ṣùgbọ́n bóyá títí ọjọ́ mẹ́jọ ẹnjiníà ẹ̀rì wọ́n lè bá wa rọ́gbọ́n náà dá tí àkókò yìí kò ní fi ṣe kíni tí òfin ni sáré mọ́ nítorí pé ẹni lọ́jọ́ òmìnira wa ó lè fún wọn láǹfààní náà láti lè bá wa rí ọgbọ́n náà dá tọ́jọ́ yìí òfin ni máa sáré. Abala kejì la wà lórí ètò iṣẹ́ ọwọ́ èyí tí ń ṣe abala àṣírí dán. Ẹ tiẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ àǹfààní là ń fún wa ní abala yìí ní abala àṣírí dán. Ọ̀pọ̀lọpọ̀ ló sodo sí abala yìí. Tabari ọ̀sẹ̀ tó lọ lọ́rùn a sọ̀rọ̀ láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn a fún wa ní àǹfààní kan ní abala yìí. Èyí tó lè jẹ́ kí ẹ̀yin náà kí ọwọ́ iṣẹ́ yín kó túbọ̀ gbèrú sí gẹ́gẹ́ bí àṣírí ìdán àṣírí àwọn iṣẹ́ ọwọ́. Àti kọ́kọ́ fún wa ní iṣẹ́ ọwọ́ kan èyí tà mọ̀ sí bí èèyàn ṣe lè ṣe kírímù tí wọ́n fi ń ra irun èyí tà mọ̀ sí hair cream àti kọ́wà. Èyí tá a fẹnu bà kẹ́yìn òun náà ni ọṣẹ tẹ̀ ń lò nínú ilé yín tẹ̀ fi ń fọ abọ́ tẹ̀ fi ń fọ tá a lè fi fọ ọkọ̀ a tún lè fi fọ aṣọ fún àwọn tó jẹ́ pé wọ́n ń lo washing machine. Òun náà la sọ kẹ́yìn ká tó gba àlejò ní ìjẹ́jọ́. Bí ò wá mọ̀ bóyá ọ̀pọ̀lọpọ̀ àwọn náà ṣe kínni wọ́n ní ìbéèrè ẹ jẹ́ kí n ṣe bí eléyìí níwọ̀nba àkókò tó kù ká di pépèpé mọ ara wa lọ́wọ́. Tèmítayọ̀ Adéwùmí òun náà yóò dá sí o mẹ́ẹ̀dì ni mo fẹ́ ká mú papọ̀ ní abala àṣírí dán níwọ̀nba ìṣẹ́jú tó kù yìí. Ẹ jẹ́ kí n kọ́kọ́ fún wa ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wọ agbọ̀n nìyí 0916-893-1000 tàbí 0915-333-4893 ohun tí mo ṣe fún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí síta ohun méjì náà ni ẹ̀yin tó jẹ́ pé bóyá ní ìbéèrè lórí iṣẹ́ ọwọ́ yìí iṣẹ́ ọwọ́ tá a pè ní liquid soap ìyẹn ní ọṣẹ tí wọ́n fi ń fọ abọ́ tọ̀pọ̀lọpọ̀ ń pè ní morning fresher àti tá a dẹ̀ lè fi fọ ọkọ̀ àwọn tó jẹ́ pé wọ́n nílé iṣẹ́ tí wọ́n ti ń fọ ọkọ̀ àbí nínú ilé wa àwa tó jẹ́ pé a fẹ́ fi fọ aṣọ mo ṣe àwọn àlàyé ohun tó lè mú kó yàtọ̀ díẹ̀díẹ̀ sí ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí bóyá ẹ ní ìbéèrè lórí rẹ̀ ẹ pè wọlé. Ohun ìkejì tá a sọ kẹ́yìn ní orí ètò yìí tá a láǹfààní láti yànnàná rẹ̀ tán òun náà ni wípé lákòókò tá a wà yìí kí ló ohun tó ń fà á tó jẹ́ pé àwọn èèyàn wa àwọn kí n sọ pé àwọn ọmọ wa wọn kì í fẹ́ kọ iṣẹ́ mọ́. Ìgbà tá a sọ kẹ́yìn mo ní ókú mẹ́ta ókú ọyọ kan mẹ́ta lóhun tó ń fà á. Ẹnìkan ti kọ́kọ́ sọ̀rọ̀ wípé àwọn ọ̀gá iṣẹ́ wípé àwọn ló ń fà á nítorí pé ọwọ́ tí wọ́n fi mú àwọn ọmọ ẹ̀kọ́ṣẹ́. Mo ní ó dín ní. Ẹnìkejì tó pè wọlé wọ́n ní àwọn ọmọ fún ara wọn wọ́n ní àwọn ló ń fà á nípasẹ̀ wípé ojú wọn ti là sí owó jù. Mo ní odi ìkejì ó ku ìkẹta kí lohun kẹta tó ń fà á. Mo ní ìgbà náà ní ó tó yànnàná rẹ̀ àwọn nǹkan tó ń fa kí àwọn bí àwọn ọmọ ò ṣe fẹ́ láti kọ iṣẹ́ mọ́ nírú àkókò tá a wà yìí. Ohun méjèèjì náà ni mo ṣe fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí síta. Kí lẹ rò yí pé ń fà á tí àwọn ọmọ wa wọn fi ní ìfẹ́ sí iṣẹ́ ọwọ́ nírú àkókò tá a wà yìí? Ìyẹn àkọ́kọ́ iṣẹ́ tá a fi ṣàǹfààní fún wa
tin se ose sise ose olomi to je pe ale fifo abo ale fifo aso wa ade le fi fo oko pe bi a se le se awa to je pe abani ni ibere lori re e se kini e pe wole mo nbo e kin to wa koja lo boya temi tayo na lo nkan si kiji to fe so lori eyi nipa bi awon to nfa ti awon mo bi won ti fe ko ise mo niru akoko ta wa ye mo nbo.

Bó ní ká gbà wọlé, ojú òpó yẹn ó ti wà ní ṣíṣí kalẹ̀ gẹ́gẹ́ bí ohun méjì tá a mú wá tí àǹfààní ẹ̀gàn bá wà ní nítorí pé àkókò yìí tó ti ń kó wa ní pápámọ́ra. 0915 333 4893 0915 333 4893 tàbí 0915 333 4893. Ẹjẹ́ kí n sáré mo bí eléyìí kí n tó kọjá lọ sọ́dọ̀ Tèmítayọ̀ Adéwùmí. Gẹ́gẹ́ bí ọṣẹ yìí ta sọ̀rọ̀ nípa rẹ̀, bóyá àwa tó jẹ́ pé àwa náà wà nílé nítorí olùdé, a lè fẹ́ jẹ orí ọ̀fẹ́ yìí nítorí pé ara ọ̀pọ̀lọpọ̀ ń bò máa ṣọ wípé tán bá dẹ̀ lè sọ, èmi náà lè jẹ àǹfààní o. Ohun ta nílò a ti sọ àwọn èròjà ta nílò, nítorí pé bí obìnrin bá fẹ́ ṣe bẹ́ẹ̀ yóò ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èròjà, bẹ́ẹ̀ náà ni ọṣẹ yìí. Àkọ́kọ́ nínú rẹ̀, ẹ̀yin náà ẹ lè mú ohun tó jẹ́ pé ẹ lè fi jẹ àǹfààní rẹ̀ lọ́wọ́, àbí kẹ́tẹ́ rìkọ́dìn kẹ́tẹ́ sí ẹ̀kálẹ̀. Nitrosone òun ni ohun àkọ́kọ́, kẹ́míkà àkọ́kọ́ tẹ̀ nílò. Ìkejì òun náà ni Tesapol òun náà ni ìkejì. Ìkẹta SLS rice àbí lọ̀rẹ́ òun ni ohun ìkẹta tó yẹ pé nílò. Ìkẹrin soda ash òun náà ni ìkẹrin. Ìkarùn-ún òun náà ni caustic soda. Ìkẹfà formalin. Ìkeje sulfuric acid. Ìkẹjọ kan nìyẹn, ìkẹjọ STP. Ìkẹsàn colorant, ẹ̀dẹ̀lẹ̀ kọ color náà síbẹ̀. Mo wá jẹ́ kó yé wa wípé ìwọ̀n tẹ́ ẹ bá fẹ́ ṣe, òun náà lẹ ó sọ níbi tó jẹ́ pé ẹ bá ti mọ̀ tí wọ́n ti ń ta àwọn nǹkan wọ̀nyí, àwọn nǹkan èlò yìí. Tẹ́ ẹ bá ti débẹ̀, ẹ lè sọ fún wọn wípé ìwọ̀n 5 litre lẹ fẹ́ ṣe. Tẹ́ ẹ bá ti sọ wípé 5 litre kan ta èròjà 5 litre fún yín, ẹ̀yin náà wọ́n á mọ̀ wípé àwọn wọ̀nyí wọ́n mọ̀ nítòótọ́, wọ́n ti dángájíá. Tẹ́ ẹ bá ti sọ pé 5 litre, ẹ délé ṣe mọ̀ pé nínú 5 litre ẹ kàn yọ 1 litre kúrò, nítorí pé àwọn kan tó jẹ́ pé ẹ fi omi sí náà, ẹ wá yọ 1 litre kúrò, ẹ wọn omi 4 litre, ẹ wá wà nǹkan tẹ́ ẹ fi rò ó. Ẹ má lo ayọ́, ẹ má lo irin, ẹ lè lo irin, ẹ lo igi lẹ lè lò, ohun èlò igi òun náà lẹ lè lò. Ẹ lè lo bóyá ẹ rí rọ́bà kan tó le, ẹ lè lo rọ́bà náà, nítorí pé àwọn kẹ́míkà kan wà tó jẹ́ pé wọ́n lè ṣe rọ́bà rọ̀ nínú àwọn nǹkan wọ̀nyí. Igi tó ti gbẹ, igi bí orógùn lè ṣáàlè wá. Lẹ́yìn náà, ẹ kọ́kọ́ fi ohun àkọ́kọ́ tẹ ẹ kọ́kọ́ fi ṣe òun náà ni nitrosone. Ẹ fi nitrosone sí níwọ̀n bí wọ́n bá ṣe tà á fún yín. Ìkejì, ẹ fi Tesapol ẹ fi sí. Tesapol yìí mo ti sọ fún yín wípé ẹ ti mọ̀ wípé ẹ nílò láti ṣe tán, nítorí pé bá ṣe ń dà á sí omi báyìí, ó rọ̀ tẹ́lẹ̀, eléyìí tó yẹ kó fi máa rọ̀ yóò máa le ni, níwọ̀n ìgbà tẹ́ ẹ bá tètè ń rò ó. Mo kí olórúkọ mi, àwọn náà wọlé, Osana Afolabi Sunday, ẹkùṣẹ́ náà, àwọn náà bọjú wá nínú okulò yìí. Tesapol ẹ fi sí, ẹ tètè, bí bá ti fi sí báyìí, ẹ tètè máa rò ó, nítorí pé o lè dì kókó, òun máa ń le tó bá ti rí omi ni. Nítorí ìjọba àkókò, mo ti sọ pé SLS ráìsì àbí lọ̀rẹ́ ìlítẹ̀ bárántì nínú méjèèjì, òun dàbí ráìsì tá à ń sè nínú ilé, ṣùgbọ́n kì í ṣe ráìsì.
ebomi kekere lara 1 liter tebu seyin e kan bomi kekere ebu si ohun e dora bu si e je ko le yo nitori pe ohun te ba ti da sinu omi yo yo soda ash e ti fun so mi tele bi 24 hours iyen bi ojo kan e ti fi sinu omi e le fi si omi to je boya egbe abo bi ayo sile rara rubber na lewa rubber kin se awon rubber ike olomi ta mu kakiri o e le fi si yo yo o e lo wa ike to tobi e ike to tiki bi ike awon bi 5 liter 25 2.5 liter won yen ehun le le soak e si soda ash ati caustic soda awon ma tan ba ti denu omi won ma gbona ni won le yo ike ti o ba ti je ike to je ike awon ike gidi won le yo leyin na e fi soda ash e fi si ero e fi caustic soda e fi si sulfuric acid e fi si formalin e se kini e fo na si niwon tan ba ti fun yin niwon ba se ba ti so iwon te fe se e fi si e sa ma ro e ma ro leyin na e wa fi STP FC o wa ku o meji te ba fe e kan mi o so perfume te ba fe se mo yi pe eyi te yan fe fi fo abo eyan o le se kini eyan o le ko wo ko je dandan sugbon eyi te yan fe fi fo oko eyan le fi si be ya leyin tan ba fo oko tan ko le ma run awon to ba fe lo fun aso fifo won le fi si se mo yi salaye re fun yin na lateyin wa na niyin color na eyi ta fe fi fo abo ko je dandan sugbon ta ba mo pe a fe fi si a ti dora fi ohun na sinu omi kekere ko le dilute dada ko le ti mix dada e wa da si e ro o pare eyin na te fe fi color e fe fi perfume si e je te ba ti ru tan e kokko fi lara bale e je ki gbogbo form to form lo okiyen e je ko wale e fi sile bi wakati kan gbogbo form yen yo ti wale he e ti wa roju ose te se e se wa fi perfume ni won ba te fe fi si e wa fi si e kan nilo lati ro die ni yo ti miss mo ara won e wa se kini o ti di lilo lona ti e fe lo mo so fun yin pe eyin te fe fi fo abo e le ma ni lo color e le ma ni lo perfume sugba eyin te fe fi fo aso eyin te fe fi fo oko e le se kini e le fi won yin sabe eyin te fe fi fo le e le fi si lo batan akoko yi ti lo keke bi on ta de mu wa ta mu wata a de fe lati fenu re ko akoko yi ti lo ke la si akoko yi baye.

0: nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM, kànga agbẹ́mágbẹ́.
1: The time is 3 PM from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
2: Gerege lago mẹ́ta ọ̀sán lò láti ìkànnì kànga agbẹ́mágbẹ́ 89.3 FM.

Ṣàlàáfíà lẹ́wà yín tí wá. Lónìí ọjọ́ kìí nínú oṣù kẹwàá October 1, àyájọ́ ọjọ́ mi ní Oh My God Independence. That is to say, Happy Independence. Ṣí gbogbo wa nílé lóko àtìlẹ́yìn odi. From here and there, láti ọ̀dọ̀ wa ń bí, ẹ̀yin tẹ́ wà ń tòsí, ẹ̀yin tẹ́ wà lọ́nà jíjìn, ọkùnrin ni obìnrin ni, ọmọdé ni àgbà ni, ọmọ Nàìjíríà.

àwọn ìbíbí o sáwọn tápà. Gbogbo wa pátápátá ta ń porúkọ Nàìjíríà mọ́ lára tí bá ní máa kà tẹ́ńdáǹsì wa ní ìsìn àníkù ò ń bíbọ̀rọ̀. Kí n ṣètò ọmọ mú un nílé ìlú bá ìlú ní state and capital, Abiyamọ Sọ́ta, Alámọ́lá Sọ́wà.

wọ́n ní kí n tún lọ sórí state and capital. Hey, hey. Ta ni mo ṣe, ta ló ń bínú? Má ti ẹ̀ wá ṣe state and capital yẹn fún yín, torí pa ń ṣe independent lọ́wọ́. Ẹ̀yin tẹ́ ẹ̀ wọ green lónìí. Tí bá fẹ́ ṣe màá rí pé everybody mẹ́ra ṣe fídíò kọ̀ pẹ̀lú mi kí n mọ àwọn tó bá wọ green and white kí n fún wọn lẹ́bùn. Sáàmù Alpha ṣé ká ṣe bẹ́ẹ̀? Ṣé kó lọ bẹ́ẹ̀? Ó yá ẹ̀yin tí a bí Awumaya, Adamawa Yola, Akwa Ibom Uyo, Anambra Ọkà. Ẹ̀yin tí Bauchi Bauchi. Ẹ̀yin tí Bayelsa Yenogwa. Benue Makodi Bono Maiduguri. Àwọn ti Cross River Calabar. Delta Asaba Ẹ̀bọyì Abakaliki. Edo Benin City Ekiti Ado Ekiti Enugu Enugu Gombe Gombe Imo Owerri Jigawa Dutse Kaduna Kaduna Kaduna yen ojo re bi ana Kano Kano Katsina Katsina Kebi Benin Kebi Kogi Lokoja Kwara Ilorin Lagos Ikeja Nasarawa Lafia Naija Mina Ogun Abeokuta Ondo Akure Osun Osogbo Oyo Ibadan Plateau Jossi Rivers Port Harcourt Sokoto Sokoto Taraba Jalingo Yobe Damaturu Zamfara Gusau Federal Capital Territory Abuja Ọlọ́run sẹ́, àwọn ọmọ Nàìjíríà rere. Wọ́n tún fẹ́ máa tì mí sí ni wọ́n ní kí n máa dárúkọ gómìnà wọn lẹ́yọkọ̀ọ̀kan lè ṣe pé yẹn mo wá ṣe lónìí kí ló dé eréa torí ló gbé mi débi. Sáàmù ṣé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe rèé. Ẹ má wọ̀rí, mo fi yòókù lẹ̀ fún yẹn máa yanjú ẹ̀. Ẹ ká àsọ́jàre, ṣe ẹ̀ náà enjoy olùdé. Ṣé ẹ̀ ń gbádùn ara yín bí ọlọ́ba? Àṣàwà ẹ̀ṣẹ̀ àfàwálẹ̀ báyìí. Tẹ́ra wa àwọn onílé ìwòsàn àwọn ọlọ́rin hospital nìyẹn àwọn ní police station àwọn wòtún nìyẹn táàkì ń lọ́lùdé. Ẹ̀sẹ̀ àmọ́ fọlọ́ ẹ̀ máa fi tìá kẹ́lẹ́dà yín máa di fáwọn àǹbò mi. Weekend ti bẹ̀rẹ̀ fáwọn míì báyìí long weekend ni wọ́n wà. All longevity weekend òná máa láǹfààní àti ṣe. Látànà tẹ́ ti lọ bí sẹ́fà yìí tẹ́ ti délé ìyókù tún di Monday. It's a long journey. Ṣùgbọ́n àwọn tó yẹ pé iṣẹ́ rere tún tẹ̀ wájú lọ́la. Work resume tomorrow torí pé ọ̀la jẹ́ Friday ò túmọ̀ sí pé ká má lọ ibiṣẹ́. Àmọ́ àwọn kan wà wọ́n ti tilẹ̀kùn ọ́fíìsì lọ́sẹ̀ yìí. Ó ti wá ní Monday ó ti wá kolẹ̀ ọ̀sẹ̀ yìí nìyẹn. Tó wá ní Tuesday ó ti wá kolẹ̀ ọ̀sẹ̀ yìí nìyẹn. Kò wá Monday rárá ìbá wá wá ní Tuesday Wednesday Thursday Friday kò wá lọ́sẹ̀ yìí nìyẹn. Torí pé kò wá Monday. Ẹ̀yin wá ń kọ́ báwo lẹ̀yìn ṣe ṣe. Ok, ẹ̀yin lọ ibiṣẹ́ lọ́la. Ẹ̀yin tẹ̀ ń lọ ibiṣẹ́ lọ́la jẹ́ ìrọ́wọ́ yín lókè. 1, 2, 3, 4, 5 ok, ọ̀pọ̀. Ẹ̀yin tẹ̀ ń náwó sókè yẹn, ẹ̀yin ò lọ ibiṣẹ́ àbí? Kò síṣẹ́ lọ́la àbí? Kò sí wàhálà. Ẹlẹ́dàbí ọ̀dà. Ó kí yín ló kọ alága àti ìgbìmọ̀ tí ń darí ìkànnì yìí. Lórúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan lórúkọ amojú ẹ̀rọ fúnṣẹ́ àti àwàyé henry lọ́lọ́wọ́ bọ́tìnì tàájọ dáná mọ́rí ṣiṣẹ́ ọpọlọ tó mẹgbẹ́ òbí máa lọ bí a ti ṣe kọ̀wé rẹ̀ lọ́sàn-án tòní lórí eréa torí sáàmù adélèrè sáré bá ṣe olúwa lọ ẹni ìpè ní sáàmù ẹ mọ̀ mi sọ pé ẹni ìpè mo ní ẹni ìpè ó sáré bá ṣe olúwa lọ ni. Ó sì sáré hán mi pọ́nkán dàmọ́lámú ní sá. Sáré máa bọ̀ ṣẹ́ ti kàn án ní kò sí wàhálà. Tó bá ṣà ti ń bọ̀ mo ti mọ bó ṣe ṣètò ẹ̀. Àmàlà mẹ́rin ògúnfe méjì bárí nǹkan ẹlẹ́rìn dòdò tútù oníke gíga ní omi báwo oníke sọ́kọ́rọ́ sọ́kúrú yẹn tá àti ṣètò ẹ̀ pọ̀ kò sì fi brown envelope sí. Ó ti tán nìyẹn ṣúgà ti já.
wọ́n ní brown envelope bí ibo ìyẹn mọ̀ wọ̀rí ó ti yó o. Ẹ jẹ́ nìṣó pápápá Adédàmọ́lá olóyèdè ọmọ bàbá olómi yìí òun ló kọ tẹ́mi jẹ́ o èmi ni ọmọ bàbá olómi yìí. Mo tún ti dé lọ́sàn-án tòní màá máa já fún yín lẹ́yọkọ̀ kejèjì màá máa já fún yín bí àpò ẹ̀wà ẹ máa fetí kó lóní kóngbẹ́kóngbẹ́ lọ́sàn-án tòní. Eré àtòrí àwọn ìròyìn tó ṣẹlẹ̀ lẹ́sẹ̀ kùkú àti lọ́nà jínjìn nítòsí àti lọ́nà jínjìn mo ti ṣàwọ̀n wá lẹ́yọkọ̀ kan. Mo ti ṣàwọ̀n wá ẹ̀yin ẹ̀kan wá nǹkan jókòó lé àbí ẹ̀jòkó lé nǹkan. Ẹsẹ́ àbíábí ẹjẹ́ ń bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kùkú. Ẹjẹ́ ń bẹ̀rẹ̀ wọ́n ní ilé láti kó ẹ̀ṣọ́ lọ sóde. Na from house we dey carry kí la máa ń kárì yẹn ẹ̀ṣọ́.

ọ̀nà tí Said tẹ́ni ó ń wa kọ̀ọ̀kan. Tó wá lọ rè é kọlu kí ló kọlu ó lọ kọlu àwọn tí ẹ máa ń táwọn ẹlẹ́sẹ̀ máa ń gbà lójú títì. Ẹ ń bèrè pé só gbá àyàn ni ìtí mò ń wò wọ́n ní kọ̀ gbá àyàn o. Èmi náà ń bèrè. Só kọlu ṣọ́ọ̀bù ni wọ́n ní kọ̀ kọlu ṣọ́ọ̀bù. Só kọlu ilé ni kò kọlu ilé kí ló kọlu ó kọlu pavement àwọn táwọn ẹlẹ́sẹ̀ máa ń gbà láàrin títì. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà làwọn kan wá bẹ̀rẹ̀ sí ní nà ká sí pé á ìwọ bọ́ọ̀ì mo ṣe ń wọ̀ ọjọ́ ọmọ àwọn ọmọ tí màá ń tẹ́kẹ́ tẹ́kẹ́. O look like tẹ́kẹ́ tẹ́kẹ́, you are looking like a tẹ́kẹ́ loss. A technology, ṣe technology ni tẹ́kẹ́ tẹ́kẹ́ kí la máa pè é. Press plastic, tẹ́kẹ́ tẹ́kẹ́. Ní ẹ bá dáwọ́ jọ lù ó. Pé ìwọ ọjọ́ yà kí ni yẹn yà kó yó ọjọ́ ọmọ yáóyáó wọ́n ló fojú jọmọ yáóyáó ni o. Ní a bá bẹ̀rẹ̀ sí ní dáwọ́jọ ẹ àníjú o lọ. Kódà wọn àdáwọ́ lòun nìkan tán wọ́n ní wọ́n tún mú ọkọ rẹ̀ àti Saheed àtọkọ̀ ní a bá sọná sí wọn. Ha! Orí ìyá mi ẹ̀. Kí ni ká ti pe eléyìí ọmọ Nàìjíríà? Wọ́n lójú ẹsẹ̀ ni Saheed sọ wípé tọ̀ ní ọwọ́ rẹ báyìí Olúwa ni mo fi ẹ̀mí mi.

Kila gbe kila ju. Aburo Sahidi to na wa nu oko. Won ni won o mo won da ona si won ni won ni iwo he o ni lo. You too, you gonna be a partaker. Oma farakambe. Wana si ona le se to na ti wa de ro le wo san titi ngba toju. Isele yi lo ti wa mu ikan minu jade o pe eyin eyan e ma na suru si e ma calm down e ma calm down o ye keyin eyan ma ba si foro to awon alase leti fun awon igbese abi nta ba ri ka kefe kese be ke kan fi dajo so wara yin eba e ma ma se be ko da. O ni eko ti a ri ko ni bi o. Mo ti ku nbe yen papapa e ja keko lara n to sele. Baba ke fi anything e ma fi dajo so wa ara yin e mejo lo sodo awon toro kan. E je se dajo bo ti to ati bo ti ye. Wọ́n ní ọ̀rọ̀ di sinimá àgbéléwò nílé kíni onílé ẹjọ́. Nígbà tí adájọ́ pàṣẹ, adájọ́ gbé ìdájọ́ kalẹ̀ wípé àná go gree o, àná go gree. Ẹ̀fọ̀ ọwọ́ tó lè mu, àná go gree. Wọ́n ní adájọ́ ní kan fọwọ́ òfin mú ọkùnrin kan tí wọ́n pé wọ́n ní wọ́n fẹ̀sùn kan pé ó ń díbọ́n, ó ń pretend. O n se camoufla. O n se kila tu fe pe. Impersonation. Pe ohun o agbejoro lohun amofin lohun lawyer lohun ohun mo nipa ofin. Ha ha ha. Tori pe ti gbo pa won kan ti se won ti je lo ri iwo na wa danwo. Ohun to ju e ba ti ri afi ko fi body e ko fi ko. Afurasi fake lawyer yi. Yẹn pẹ́ lọ rẹ̀ fojú hàn lé ẹjọ́ láti defend ẹnìkan lórí ẹjọ́ kan tí a fi kẹni ti bí ẹ̀wẹ̀ adájọ́ wa bẹ̀rẹ̀ sí ní fura. Wípé eléyìí náà pèrè ní amòfin. You too, you go. You dey call yourself amòfin as I sound now. Adájọ́ sọ àfura. Adájọ́ ò sùn wọ́n nàgẹ̀rẹ̀. Adájọ́ gbéra wọ́n jí. Adájọ́ ò jẹ́ kí wọ́n gé àwọn létí lọ. Bàbá pàṣẹ fáwọn agbófinró pé no time to share time. Ẹ gbé bọ̀ yìí. Ẹ àrẹsì fún with immediate effect. Bádájọ́ ṣe gbé dàjọ́ kalẹ̀. Bádájọ́ ṣe gbé ìdájọ́ kalẹ̀ jàre. Arákùnrin yìí bá wò pé àṣírí ti tú ọká ti fún àkàrà ti tú epo. Aṣọ ò bọ́mọ yẹ mọ́ ọmọ yẹn. Ọmọ yẹn tó pe rẹ̀ ń lọ́yà sáà ti rìn ho. Ó rìn nakedly. Oh my God. Ó ti jáde lọ sọ́jà ṣá without using one fair cloth to cover body. Ṣùgbọ́n wọn jẹ́ lọ ìwọ kẹ àbó ti lọ ni. Ó fẹ́ gbé bẹ́ pé ìfẹ́ àfẹ́wé. Ó fẹ́ gbé bẹ́ wípé kójú má rí bí ẹsẹ̀ lóògùn ẹ̀. Ó fẹ́ ṣe pé kójú báyìí o, ṣùgbọ́n àwọn tí ń bẹ́ńbẹ́ ní.

bi adajo se ba adajo se gbe oro kale pe already beni kilo pere barista bi superstar bi sinister bi siesta abi fiesta fiesta kilo lo nje yen koko yo wig ori e na mo se pa se pe kan fowo fi gbe oloju ese eyin olopa e arresti fun ni sele yi ba da rugudu sile ati cinema gbelewo lo ba di bo lo ya mi tolomo ki lo fama re o oni oro ninu courtroom awon officers se gbe igbese awon officers no ya goda won ya sare si pe o lo bi kankan you go no where about ti lo ni ki ma ki o da to na mi lowo yan ba mu o kẹyìn ẹ̀mọ́ pretend láti jẹ́ ẹni tí ò jẹ́ you know you are not a competent lawyer in the competent court of law law of court sorry. mo ti kú ǹbẹ̀ nìyẹn o in tó bá jẹ́ mọ́ pera rẹ bẹ́ẹ̀ mo fẹ́ délé amẹ́ríkà. ẹ jẹ́ sáré jọ wọnú ọkọ̀. Oko, oko, lo, oko, oko, nina, electric vehicle, eja josare gbe de America. Eja jo de America, America. Nibiti baba kan, sorry, baba kan o. Omo 22 years old, dunio. Tien po kore, ni Avenger Queen Guterres. Nibiti an ti aresi, fun ti an si chaji repe, lu moda po pa anyan. Lẹ́yìn tẹ́ pé ó pa ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kan 25-year-old cousin rẹ̀ Nathaniel Cavazos. Lẹ́yìn pé àwọn méjèèjì ni wọ́n jọ ní argument láàrin ara wọn wípé kìnìkan ọ̀rọ̀ sí abẹ́rẹ́ sí ní lem láàrin ara wọn méjèèjì. Kí náà sì ń jiyàn lé lórí kí ni ó fa ìjiyàn? Ìjiyàn kò dá ẹyẹ jiyàn. Kí ló ṣẹlẹ̀ kí náà ń jiyàn lé lórí wọn náà ń jiyàn lórí oúnjẹ tó láta oúnjẹ yìí ti láta ju oúnjẹ ẹ̀yin tẹ́ ẹ láìdí ata àti ẹ̀yin tẹ́ ẹ mọ̀pẹ́mì tí ò bá jata ẹ̀mí kí ni wọ́n pè é. Ẹ ṣe o wọ́n lẹ́mìí yẹpẹrẹ ni ẹ̀mí yẹpẹrẹs. It is a life that is yẹpẹrẹs. Ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹjọ ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ó ní ìkọwọ́ aago mọ́kànlá alẹ́ ní New Mexico nílẹ̀ Amẹ́ríkà. Níbi tí àwọn ọlọ́pàá ti pè sọ́rí wọ́n pe àwọn ọlọ́pàá dàre. Àwọn máa ń gbúrò ọ̀bọ̀n excuse police ọpẹ́lọpẹ́ òyìnbó nílé kejì sọ́rí ọpẹ́lọpẹ́ àwọn neighbor nílé kejì. Tí wọ́n sáré pé ọlọ́pàá tán tí wọ́n gbúrò gun shot lágbọ́. Káwọn ọlọ́pàá tó dé kí panápaná tó dé kí pólíìsì tó dé. Nígbà táwọn ọlọ́pàá fi máa dé wọ́n bá Cavazos. Àbíwọ̀lá ẹgbẹ́ porúkọ ìbáyìí. Wọ́n ti bá a tó ti fara ṣèṣe seriously injured ni. Nínú lẹ́yìn náà nìyẹn sì bá tó tó di pé wọ́n padà kéde wípé tọ́. Lọ́dọ̀ Ọlọ́run ni a ti wá ní ọ̀dọ̀ rẹ̀ náà ni gbogbo

Lobby, Dory, everybody, John Benilia, yeah. According to police affidavit, àwọn méjèèjì ni wọ́n jọ ń gbé papọ̀ pẹ̀lú àwọn family members tí wọ́n sì ń gbìyànjú àwọn oríṣiríṣi nǹkan tí wọ́n fẹ́ fi ṣe fàájì lásìkò dínà ni Guterres ní ẹ bá lórí rìpọ́ọ̀tì tó ní ẹbẹ̀ sí ní jiyàn pé oúnjẹ tí kìíní ṣe ìkíní kan kìíní kan lórí oúnjẹ lórí oúnjẹ lórí oúnjẹ. Ní kúkúrú èdè ọlọ́run má jẹ́ kí oúnjẹ kó rán wa lọ́rùn àṣàǹtẹ. Bóúnjẹ bá láta fílẹ̀ bó ò lè jẹ́ mọ́ bẹ̀mí mi. Bóúnjẹ ò bá sì láta tó ò bá lè jẹ́ lọ kátà sí. Bóúnjẹ yọ̀ ló pọ̀ jùlọ reduce ẹ̀bà yọ̀sẹ̀ bí ò sì jẹ́ yọ̀ ló tó lọ buyọ̀ sí. Now you know wetin dey go for your mouth. Ìwọ ló mọ tí ahọ́n rẹ lè gbà. Ìwọ ló mọ tí fún rẹ lè gbà. Go and chop anything chopable. Ìdíyàn tí ó ń jiyàn láàrin ara wọn bẹ̀rẹ̀ ó wá di ó tó fún ẹ máa ń gbọ́ kèké dábọ́ sí tèbí dábọ́ sí káwọn lè sẹ kémi lè wòran òun lọ̀rọ̀ tó padà sẹ́lẹ̀ yìí ó yan bẹ̀rẹ̀ sí yọwọ́ ọ̀sẹ̀ síra wọn ẹ̀ ń tọ́lọ̀ sojú tóun jẹ́ cousin fáwọn ọmọ méjèèjì yìí ní kàfásọ́ọ̀sì ó pọ̀n ti Guterres ó sì mú kí Guterres kí òun máa sun. Ìyẹn ni pé ìpọn bẹ̀rẹ̀ sí ní jáde bí mú ni bẹ́ẹ̀nu ni bẹ́ẹ̀tì ni ọlọ́run ló mọ̀ bó sì jẹ́ gbogbo ara ta ló yé. Kó tó di pé wọ́n wá ṣàlàyé pé Guterres ló bá fàbọn yọ ló bá dàbọn bo Cavazos náà mọye ìgbà. Ní ìwọ̀n 10 feet síra wọn làwọn méjèèjì ṣe kí ni ní ọjọ́ wà. Kó tó di pé Guterres sá lọ ó sá lọ. Àmọ́ àwọn ọlọ́pàá wọn padà rìkọ́bà ìbọn tó jẹ́ ti Cavazos yìí lára rẹ̀. Ẹ wo kọ́lọ̀ ń dákun kó sàánú ẹni. Guterres ó ti sọ̀rẹ́ndà fáwọn ọlọ́pàá ní Downtown Albuquerque ní New Mexico lọ́jọ́ 28. Ṣùgbọ́n àwọn agbófinró pé a ṣèwádìí ọ̀rọ̀ yìí ní ẹ̀kúnrẹ́rẹ́ a sì update everybody. Ẹ jẹ́ kó ń bẹ́ẹ̀ jẹ́ lọ kó ń bẹ́ẹ̀ jẹ́ rí mi kò tí ìtásíkò ni. Wọ́n ní 31 degrees Celsius ni oní wẹ́dà wà báyìí kó gbóná gan. Celsius náà lẹ mọ́ pé àbíbò lẹ́yìn ní oní.

Mo ti kú ò l'Amẹ́ríkà yín tẹ́ ẹ bọ́ lẹ́nu mọ́tò kí ló dé ẹ wọlé ẹja ẹtún fẹ́ já pa. Ẹ fẹ́ já pa nù mọ́tò àtòrí ọlọ́ lẹ́sùn lọ kàrò ìpé mo ní kí n help life yín kí n gbé yín d'Amẹ́ríkà kí n gbé yín débẹ̀. Ẹtún fẹ́ kó bá mi ẹ fẹ́ sá ẹ wọlé ẹ sì dáhùn. Èrò kan péré ló kù. Talenta ń wá. Ta ni ò tí wọlé nú ọkọ̀? Ẹ gbéra yín lẹ́sẹ̀ ẹ lápara yín ẹ wọlé ẹ sì dáhùn. Ta kúnlé ló kù ẹjọ́ wọlé. Eré àtòrí sí lẹ́tọ̀, ètò ní eré àtòrí. Nìkan ni kànga gbọ́mọgbẹ́. 89.3 FM. Ẹ já lọ, mo ti dé Nàìjíríà, ó yá everybody ẹ bọ́lẹ̀ jọ. Wọ́n ní tán AC fáwọn irọ́ AC kọ́ sí ẹni continuous assessment. Ìtàn. Ní ìpínlẹ̀ Abia ni mo gbà lọ bí mo ṣe dé as I landed from the electronic vehicle, electricity. Bó ti fẹ́ pọ̀ jù. Ọkùnrin kan tí a identify as Tony ní ìpínlẹ̀ Abia, Venice ṣe Tony láti odò ọ̀nà. Òun kọ́ leléyìí, wọ́n lábíà leléyìí. Wọ́n ní ọ́pẹ́ ọwọ́ ti tẹ̀ lẹ́yìn tí wọ́n nà ká lébù sí, wọ́n accuse rẹ̀. You are accused and accused. Pé ó abuse ọmọ 13-year-old biological daughter. No, you don't mean it. What? Irú ọ̀rọ̀ burúkú wo nìyẹn? Ọmọ ọdún mẹ́tàlá tó jẹ́ tiẹ̀. Tony, why you dey do like this? Abo lórúkọ jẹ́ lélẹ́lẹ́ máa ń báyìí, ó máa ń báyàn lórúkọ. Kìí ṣe Tony ti odọ̀nà lélẹ́, Tony Abia lélẹ́. Tony odọ̀nà kò tó bẹ́ẹ̀ kó ṣe lé. He dare not do this. Màá bẹ́ lùpa. Tony láti Abia lélẹ́ yìí, kìí ṣe Abia o, Abia State. Àwọn kan ti ń pè Abia. Kí ló dé? Ẹyẹ pé tẹ̀lé mi Abia State. Ó yàtọ̀ sí Abia. You get it? If you don't get it, come back to it. Don't forget about it. Gbogbo nǹkan kan lóye máa ń forget about it. Nígbà tí wọ́n ń bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ Tony, wọ́n ń question ni ẹ̀. Ó ní ẹ dákun ẹ ṣe mí jẹ́ ẹ pa mí sílé ẹ mọ́.

con el lonqueo. Nígbà tó ń sọ̀rọ̀, ẹ wá gbọ́dọ̀ rírùn tó tẹnu ẹ̀ jáde fọ́lọ́yìn. Ó pé igbó ṣẹlẹ̀ yẹn na just two eyes ẹ̀mejì péré ni. Ìgbà tọ́mọ yẹn dẹ̀ wà lọ́mọ ọdún mẹ́sàn-án. Ẹ ní ọ̀rá imó kan ọdún bẹ́ẹ̀ yẹn kẹ́ ẹ bá mi wipe orí ìdìdì rìn. Ẹ ní follow come charger tí ò lè cut tẹ bá dàborí èèyàn. Àwọn original cord tí èèyàn lè dàbò ọrùn èèyàn tí kò ní cut tí ò ní lọ. Kẹ́ ẹ bá mi sáré sámbà orí imú tí orí ìdìdì ní ara ẹ̀. Abẹ́ ẹ̀ máa gbọ́ ni. Ó nígbà tọ́mọ twice when the girl was 9 years old. Ọmọbìnrin yìí ló wá ti give different account. Ó ṣàlàyé fáwọn aláṣẹ wípé arákùnrin yìí bàbá òun ni. Àti wípé abuse yìí ìgbà tó ń pọ́mọ ọdún mẹ́sàn-án. Òun ló ti bẹ̀rẹ̀ tó dẹ̀ tún ṣàlàyé pé ilé àwọn náà ti ń ṣe ọmọ burúkú ni tó nìyí tó ó fẹ́ máa ṣe àmúlò òwe Yorùbá pé ilé ẹni la ti ń jèkú tí onídodo yaye bambazo. What a rendezvous, no, Kosoflex, oh my god. Ebo mo fe yalo be. Nígbà tán wá bèrè pé how many times ni abuse yìí ti wáyé. Gẹ́ẹ̀ yẹn ọmọ yẹn sọ̀rọ̀. Ó lóun ò lè count iná. Ọmọ ọlọ́mọ ti lose count. Jésù mi ò. Àgbà kò mọ̀ dé. Ó ní kódà bàbá mi tó bá ṣe kì í fún mi ní nǹkan kan. Ọ̀rọ̀ burúkú tó ń ti laughter. Àmọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀, ọ̀rọ̀ yìí ti wà lọ́dọ̀ ìjọba ìpínlẹ̀ Abia. Báwọn authorities ṣe bẹ̀rẹ̀ ìwádìí láti establish pé kí ni tá a ṣe sórí ọ̀rọ̀ yìí. Kí lẹ fẹ́ ṣe kẹ̀? Ẹ máa gbé bọ̀, ẹ wá gbé bá mi. Bring the case to me. Ẹ má pẹ́ tó bá fi máa di 12 lásán ọ̀la tí ẹ bá dé wá sọ́dọ̀ mi wá bá mi. Oh my God. Tẹ bá ti ń bọ̀ bá mi ra àwọn cord téèyàn lè fi wipe ọrùn èèyàn. Oh my God. I will wipe you to eternity. Tẹ bá sì àti ń bọ̀ ra àwọn cord tó ṣe dáadáa, àwọn cord tó jẹ́ original. Tí ẹ pé tí ẹ bá fi wipe èèyàn tán, tí ẹ bá tún tì bọ̀ náà, ó tún máa ṣáàjì lọ. Abẹ́ ẹ̀gbọ́rọ̀ rírun. Èkó ni a pe bí ẹkúò, ẹja kúò lábí ẹja lo Èkó. Ẹ̀yin ará Èkó, Alpha. Bẹ́ẹ̀ ti wo sinimá ta ni ẹ wá wò. Àmọ́ ẹja kúò ń bẹ̀. Ọkùnrin kan rèé tí a ń pè ń Bàsíìtì. Bàsíìtì! Ṣé Bàsíìtì dúdú? Ọmọ ilé àwọn olúbọdún ṣe èso. Okay, wọ́n lè ṣe ẹ̀dẹ́ lá, ó dẹ̀ dé padà sí Nàìjíríà láti abroad ni fún wedding rẹ̀. Wọ́n ní ẹ ti lù ú pa Lẹ́kọ̀ọ́, Lagos Island, ayé mi, orí omi kọ́ yẹn, Lagos Island. Ọjọ́ wo ló ṣẹlẹ̀? September 2. Ọdún yìí náà ni oní Pate area ní Lagos Island gẹ́gẹ́ bí àwọn eyewitness àwọn ẹlẹ́rìí àwọn sojú mi kòrò. Wọ́n ní Bàsíìtì ló ń wakọ̀ jẹ́jẹ́ rẹ̀. Ló wá ṣèṣì kọlu èèyàn, wọ́n ló kọlu arákùnrin kan tó ń gbìyànjú àti kírọ́ọ̀sì. Ìyẹn náà fẹ́ sọdá, lọ́mọdé á sọdá lékú lọ́wọ́. Àwọn tọ́rọ̀ sojú wípé Bàsíìtì kàkà tí ó fi dúró kó ẹ̀pù máa yí, wọ́n ló tẹná gbẹni pé má dúró, má sáré àṣáájú láyé. Wọ́n ní báwọn èèyàn ṣe rí pé kò dúró báyìí ní a bá gbéná sọ́kọ̀. Àwọn náà ẹni tó lè gbọ̀kadà, ẹni tó lè mú márúwá, ẹni tó lè gbé báísíkù. Àwọn tí wọ́n dẹ̀ dúró fún kankan tó yẹ pé ẹsẹ̀ wọn ni ó tẹ̀. Oh my God, wọ́n ní ẹsẹ̀ yájú mọ́tò lọ. Ìyẹn náà pè ń kọ̀rọ̀. Wọ́n ní náà bá gbáyà, wọ́n sì bá
ni lile emi o le ni biba emi o ba won ni ababa si ti o ni ababa re si ni ko ibombo ti pe iwo ah oi o mo nkan eko na pe bi ni asu da pa si lara niba ti won lu debi to la pere chan won wa da da pu kata re debi wi pe on go mo ko mo bi to wa mo Basiti na pada so leyin ore yin pe latari awon arunki aluku arunku and so on and so forth ti won ti fowo re si lara on lo pada gbemi basiti mi wili o gbaradi fun wedding re to ye ko waye ni September ta lo tan yi sugbon o dun yeye what a pity area tori ile ise olapa ni ipinle Eko won ni won o ti so nkan kan lori oro yi o lasgba ta se sa iroyin ijo le oko kejeje ka se le die ka se ta die eja tude ile kenya eyin te ba ni sa lo ti mi ni se mo wa yin kiri ni ke tele mi o eyin te ni sa lo ti mi ni se ni mo wa mo ti o kola eni ke tele mi o mi le wa mo ti o kola esanu aje o Come on, come on, come on, come on, come on, come I cannot cope. Mbappe lo, timi ni man, wa kidi ni ko tele mi. You get it? If you don't get it, forget about it. Catholic priest, you can tele, re, to di on my la italo. Father Sandro Ferretto. Oni apa wani o di fi, eto isa isin. O ti fi le bayi iyen ijo oluso agutan rere ninu ijo catholic to si do re gbeyawo si omo ile kenya ibo ni ati pade won pade ara won lasiko ti fada ti se ise oluwa lowo ah oju baba wa eni tolorun pe obirin ti pe pada En ti Olorun pe pesi we go call woman call am back kabiyesi re olodumare nigba ti baba nse se oluwa ni Baringo County ni Kenya ti en si je fada ni en ti site Olorun lo mo how far how long Ferreto serve gege bi Catholic parish priest ni Kasiela ati ni Montongoi Nibi to ti ti se oluwa ti o si je pe o si awon eyan na ni agbegbe na lasiko to se se oluwa lagbegbe on lo meet Sharon Jackpong sorry o Jem Gorke to je woman to tun je daughter fun former councilor iyan John Wendot iyan wale wode wa bere laarin awon mejeji Wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale wale Sorry, Taya la pe ni abo resign. O resign lo do Olorun, o lo apply so do ta ni so do obirin, so do woman. Ko na le build the family pelu Sharon. E ma kule te si pe kankan, won ti se marriage, traditional ceremony ni Selection Village ni Kasiela. Ni Baringo South ni le Kenya ni ati se wedding. Won ti ko su lo so ma ko su lo na nbe won won sa ti se dede na ti dede na awon mo le bi ore community members gbogbo won ni wa nbi won ni wedding won gan wa ko lo fu asi we god call ma a woman don't call am back O ti draw attention re kuro lodo Olorun. Won reverse attention re wa sodo eyin. Who they do this kind thing? Na ma.
You got a trans woman. You got a trans evil. Evil, you got a trans woman. I know I say me oju abo. Hello, Bill. I want to lap up. I want to king Kaye Santo de Doseku knows no doing. I want to see team Mudeti by now. I want to see Mudeti. Mudeti, you know, yeah. Beauty Fair, that's all. I see two genuine, yeah.

Ọlọ́run ṣètò class capture àwọn singles àti mọ̀. Janitor àti mọ̀. Class rep àti mọ̀. Course rep àti mọ̀. Senior prefect àti mọ̀. Senior girl àti mọ̀. Ta ló tó mi ní láòdú ẹ̀? Àwọn tá a mọ̀ láàmà, àwọn tá a mọ̀ láàmà, à sá àmọ́ra wa, kò séwu kò béwu dé. Ẹjẹ́ ń kó bẹ́ẹ̀ eré àtòrí. Torí-torí, eré àtòrí. Torí-torí, torí eré-à, eré àtòrí. Wọ́n ní a máa kú òun Kẹ́ńyà ẹja wálé padà. Ẹ ṣe bo láìkẹ̀ yín tẹ́ tẹ̀lé mi lọ. Kẹ́ńyà ẹ bojú mi jẹ́. Everybody dẹ̀ wọlé asáàpù. Asáàpù ni mo like ọwọ́ méjì fẹ́yàn kan. Thank you so very much. Mo love you débẹ̀. Wọ́n gbé mi lẹ́mìí gbé mi ṣẹ̀ mọ́ wá wọn kiri bí àwọn tó tẹ̀lé mi lọ Amẹ́ríkà lẹ́ẹ̀kan. Kí lẹ̀ ń wá kiri? Ẹ̀yin ẹjẹ́ lolúlẹ̀wọ̀ Àbújá dàrí FCT. Ilé-iṣẹ́ ọlọ́pàá ń bẹ̀ Police Command FCT. Wọ́n ti arrest fún woman kan, a woman tí a identify ẹ̀ gẹ́gẹ́ bí Gift Amos. Ẹni tó ń gbé ní Lúgbé ní Àbújá. Kí náà ló ṣe? Wọ́n ló da omi gbóná sí ọ̀nẹ́bọ̀ rẹ̀. Ṣé ẹjọ́ ń jà sọ́kọ ni? You dey fight for husband, you two you na dey argue. Wetin cause the wahala? Wetin cause the kasala? Kasala bọ̀ sí o. Kí lorúkọ nẹ́bọ̀ kan da mí gbóná sí? Mrs. Beauty Monday. Àwọn náà ní argument ni. Ogunlogun. Sọ́ra fẹ́ni tí wà ní argument pẹ̀lú o. Wọ́n mọ̀ data sí ọ lójú. Kọ́ mọ̀ domi wèrèpè sí ọlá. Máa sọ́ra fẹ́ni tó máa bá ní argument ọ hẹ́ẹ̀sì tójú ẹ bá ti rí kò faramọ́. Omi gbóná náà dà sílẹ̀ ìlara. September 4, 2026 nìṣẹ̀lẹ̀ lẹ́yìn ṣẹlẹ̀ lẹ́yìn disagreement lórí wípé ayé mi lélẹ́yìí, ayé ti ẹ lélẹ́yìí nínú compound kẹ́nà tí ẹ jọ ń gbé. Ilé tí ì ṣe lé yín àbí nǹkan wa ń ṣe yín ni, kí ni ń dààmú yín báyìí ná? Wetin dey do these people? Henry, kí ló ń ṣe wọ́n? Ní ẹ bá mú ọjọ́ lọ sí ilé-iṣẹ́ ọlọ́pàá lágbègbè náà ní September 7, 2026. Mo rò bí wọ́n ti ń gúnra wọn, wọ́n ti ń fẹ̀gbẹ́ gúnra wọn, wọ́n ti ń sọ̀rọ̀ àlùfàǹṣá síra wọn. Nígbà tálukọ̀rọ̀ ilé-iṣẹ́ ọlọ́pàá yóò wá sọ̀rọ̀ ní FCT SP Josephine Adé. Wọ́n ní ìtò falà àsìgbò. O ni bí Beauty Monday bó ṣe gbé omi gbóná ti Gift Amos tó ń bọ́ìlì lórí stóòfù. Ó gbé lọ sí ààyè ibi tí ẹ ti yà sọ́tọ̀ pé ibi tí ẹ mọ rú nǹkan yẹn ẹ̀yin náà nígbà tẹ wà ní school tí ẹ tẹ wà ní primary school tẹ máa pín table pé this is where your space reach. Don't put your book on my own space. Put your book here. Don't put your book here. Ẹ ti rántí? Ní tó ṣẹlẹ̀ ní obìnrin. Wọ́n ní ìbínú yẹn ló wá mú kí Amos Gift. Ló bá gbé omi ogbé àti pot àti ẹwù ló bá dà á sẹ́yìn Monday. Àníyà pé èèyàn fẹ́ bó adìyẹ tòrótò ṣe é padì ẹ sí àwọn fẹ́ bomi ọlọ́run. Bí tíìmù Beauty Monday fara ṣeṣe o, kò nílé ìfẹ̀yìnlé lẹ́nà fọ̀ náà. Ó sì ti ń gba ìtọ́jú, ó ń gba ìtọ́jú. Àwọn ọlọ́pàá ṣàlàyé pé Amos ni wọ́n ti gbé lọ sílé ẹjọ́, wọ́n sì ti rìmáàndì ẹ̀ sí Correctional Center tí wà ń súlèjà. Tí ẹjọ́ sì máa tẹ̀ ọwọ́ iwájú. Wọ́n sì sún ìgbẹ́jọ́. Wọ́n sún ìgbẹ́jọ́ láti máa tẹ̀wájú lórí rẹ̀. Kọmíṣánná ọlọ́pàá lólùlúlẹ́wọ̀ Àbújá CP Ahmed Muhammad Sanusi wá rọ àwọn olùgbé. Ẹ máa yàgò fún wàhálà, ẹ máa ṣe gáfárà fún wàhálà. Ẹ máa ṣe gáfárà fún làásìgbò. Ẹ máa gbé ní ìrẹ́pọ̀ pẹ̀lú everybody. Ẹ máa ṣe wàhálà wà o. Disagreement. Agreement is agreement.
ba ni isu komisanna olopa so e wo ona te gba lati yanju e e le lo le ejo e le pe awon agbagba e le pe awon omode aso e le pe awon ti an ba logbon lori so le ba yin yanju oro ni tubi inu bi dipo ke ma so yara yin lo se e ma se ra yin bi o se tera yin lorun e ma se ra yin suta

làwọn nurse bá sáré wọlé pé kí ló ṣẹlẹ̀ dádì wa wetin happen. Àwọn ìgbà tán wọlé etí ọkọ sì wà lẹ́nu ìyàwó rẹ̀. Etí ọkọ sì wà lẹ́nu láì ṣe pọ̀nmọ́, láì ṣe àgémáwọ, láì ṣe kùndí torí Ọlọ́run. Kí Ọlọ́run dákò mọ́ sànú àwọ ọkùnrin náà. Ẹ̀yin obìnrin nìkan kọ́. Kó ń bẹ̀ pápápá, ẹ jẹ́ ń wò bí a máa fún yín nìkan sí kí n tó máa sẹ́rí padà rélé. Iléeṣẹ́ ọlọ́pàá tó rí sí ọ̀rọ̀ cybercrime, ìyẹn sẹ́ńtà tiwọn ni wọ́n ti àrẹ́sì 27-year-old woman, Hafsa àti Abubakar, lórí fake document tó ń kílèmù wípé iléeṣẹ́ OPE wọ́n máa dáwọ́ iṣẹ́ dúró sẹ́yìn náà rántí ìròyìn yẹn. Everybody bẹ̀rẹ̀ sí ní páyà pé ẹ lọ kówó yín kú. Àṣẹ fẹ́ẹ̀kì ni àmúníà àkó possible now is not done. Owó tá a ti ń bi síbẹ̀ lájẹ̀ mo rántí mo sì ń sọ sórí ìfẹ́ nìkan lánàá ìgbà kan tí àwọn iléeṣẹ́ ìṣẹ̀dé tí wọ́n gbé ọ̀kadà tá máa máa gọ̀kadà láti bí lọ anywhere 100 naira. 100 naira náà ni àbí 50 naira any junction. Any location in Ibadan náà yẹn bẹ́ẹ̀ bá ti gbé ọ̀kadà wọn 100 naira ni wọ́n tún máa ń ṣe bónọ́ọ̀sì ń gbà mí. Wọ́n ti gbákàndá ìdáwọlé àwọn tí ó gbaṣẹ́ ti dé. Anyways, iléeṣẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá Anete Iniedu wọ́n disclose eléyìí lásìkò press briefing ní National Cyber Crime Center ní Abuja lọ́jọ́ Wednesday, September 9. According to the police, iléeṣẹ́ tọrọ kan wọ́n submit the petition ní August 31st, 2026. Níbi tí wọ́n ti ń àsìkò pé ẹ̀dàpọ̀ ẹ̀yìn aláṣẹ ẹ̀dàpọ̀ ẹgbà wa, wọ́n mọ̀ ti fẹ́ gbèrú wa látẹ̀yìn ta ló wà ń bí iṣẹ́ wọlé. Yes. Hello. Nígbà tó sọ mí di petition, iléeṣẹ́ ọlọ́pàá bá ta mọ́ra wípé ẹ má bo oko olóko ọjọ́ ẹ má ba iléeṣẹ́ iléeṣẹ́ ẹ má ba ṣẹ́ jẹ́ fún wọn. Wọ́n ṣàwá ọmọ yìí kan ni a bá gbé e wá ṣàlàyé ẹnu rẹ̀ lọ̀rọ̀ bá di wò ló di wò mí ń wọ̀ ní bá wò bí bọ́ọ̀lì ní wò bí àkàrà tó tú epo ní wò bí iṣu tí ò jiná dénú ní wò bí bọ́ọ̀lì tó ṣe kí ni ó tó rọ̀. Kọ́lọ̀ ń dákun máa ṣàánú. Kéèyàn máa spread the fake information, fake news, ìwà burúkú ni kò dáa. Ẹ yéé ṣe bẹ́ẹ̀ mọ́. Ẹ̀kọ́ àwọn èèyàn kan sẹ́ hypertension irú àwọn mọ̀mọ́mọ́ kan. Ṣé ó yẹ pé tipátipá lẹ fi fọ́ọ̀sì wọn àbí lẹ fi introduce sọ pé ẹ máa lo àwọn kíní ó rọrùn. Ẹ máa lo àwọn iléeṣẹ́ yìí ó ṣe dáadáa. Ẹ máa lo àwọn kíní. Irú wọn tí ẹ bá ṣe gbọ́ báyìí, wọn ó kàyẹ̀ òkè pé àmọ́ sì sọ bẹ́ẹ̀ o. Mo ti ní kí wọ́n bá ń kówó mi síbẹ̀ o. Àtẹ̀mí bẹ́ẹ̀mí Túndé ìwà lónìí. Ẹ jẹ́ máa lọlé, ọwọ́ ti tẹ̀, ojú rẹ̀ ti ń wò pàkópàkó. Ọjọ́ mẹ́jọ lẹ pàdé sáàmù padà. Kò ní jù báyìí ìròyìn kú àsìkò ní òótọ́ mi o. Ẹ má bínú ẹsìn kú ọdún ẹ̀yin onídìí àwọn onídìí fẹ́. Gbogbo àná làjọ ń ṣe. Na everybody dey do independence. Na everybody dey do independence. Independence. Ọdún tí Nàìjíríà gbòmìnira lọ́wọ́ àwọn òyìnbó kágiri. Àtìgbàyẹ láti ń gbìyànjú. Everybody then try tiẹ̀. Everybody then ṣe tiẹ̀. Mo ń bọ̀ ẹ jẹ́ ọ̀nà ọkọ̀ lírísì mi tán. Kí wá wọ studio pẹ̀lú sùúrù ká wá torí yẹn jáde àbí kí ló fi. Ẹ jẹ́ lọlé ọmọ Nàìjíríà bá aago mẹ́rin bá ti rókogó. Ètò àkàndá ìdánwò borí atẹ́gùn. Wọ́n dé máa gẹ́ ìpẹ́ ìpẹ́jú làálàá fìlà. Wọ́n ló wu ni ká jẹran pẹ́ lẹ́nu. Ìyẹn ò fa ọ̀nà fún ó stubborn gan. Ìṣe ló ń fà á mú ọmọ bàtà bẹ̀rẹ̀ tí gbogbo ẹ ti wá sáré lọ báyìí. Táwọn àkàndá ìdá náà dé jẹ́ríkà bọ́ọ̀ta ẹ̀yìn nu Ọlọ́ọ̀nù. Títí ọjọ́ mẹ́jọ tẹ́ pàdé sáàmù Adélẹ́rẹ̀. Adédàmọ́lá olóyèdè ọmọ bàbá olómi èlò kan tèmi ń jẹ.
You're just dynamic and unbeatable presenter. Omo yin ti o kin gara ti o de kin gora e. Se pe te ba bomi si lenu. Ibi te ba fi si le lanfani ati ba. Mo fi sowo Olorun loni. Osu yi osu to nba tele yi to last. A jo laja ni lagbara lowo Eledumare. Happy new month once again. Happy

0: Stay hydrated wherever you go with Seaway On The Go Table Water. Available in 75 and 150 cl. Always choose Seaway for every family.
1: Efile Emayikuro, Wells Radio, 89.3 FM. Nibe gongon lewa.
2: Ọlọ́run Fẹ́mi Adégbọ̀rọ̀ ló ní kí ẹ máa gbọ́ ètò àkàndá ẹ̀dá lórí West Radio 89.3 FM láti ọwọ́ ọmọ yín Olúwatósìn GOP. Ètò àkàndá ṣe pàtàkì ètò gidi ni. Àkàndá kì í ṣe àrùn, èèyàn pàtàkì ní àkàndá ní àwùjọ. Ní gbogbo ọjọ́ Thursday ní aago mẹ́rin sí aago márùn-ún ìrọ̀lẹ́, ẹ máa gbọ́ ètò àkàndá ẹ̀dá mo fọwọ́ sí. Ètò pàtàkì tí ó ṣe àwùjọ láǹfààní ni. Ẹ jẹ́ kí gbogbo wa máa gbọ́ lórí West Radio 89.3 FM ní gbogbo ọjọ́ Thursday láti aago mẹ́rin sí aago márùn-ún ìrọ̀lẹ́ láti ọwọ́ ọmọ yín olólùfẹ́ yín Olúwatósìn GOP Government of Praise. Ẹ máa gbọ́ Ọlọ́run Fẹ́mi Adégbọ̀rọ̀ ló sọ bẹ́ẹ̀.
3: Èmi Wálé Àrùtù mo fọwọ́ sí pé kí ẹ máa gbọ́ ètò àkàndá ní ìkànnì West Radio 89.3 FM. Pẹ̀lú ọmọ yín tó sìn àlọ́.

kábíyèsí elédùnmarè alágbára gíga ọba tó ń ṣeun tẹ́nìkan ò lè ṣe olóòye tó ju gbogbo òye lọ ó ní ìmọ̀ tó ju gbogbo ìmọ̀ lọ káàkiri ayé àti ní ọ̀run ọlọ́run ògo mà ní fún orúkọ rẹ lẹ́ẹ̀kan sí i ogo ní fún orúkọ rẹ lẹ́ni o fún àánú tó fi dá wa sí fún àánú tó fi pa wá mọ́ kúrò nínú ewu gbogbo nínú ayé ojoojúmọ́ ni ìjàm̀bá ń ṣẹlẹ̀ lọ́tún lósìn síbẹ̀síbẹ̀ nínú ìjàm̀bá tó ń ṣẹlẹ̀ ó pa wá mọ́ kúrò nínú àwọn tí ìjàm̀bá ń ṣẹlẹ̀ sí ọlọ́run ògo ní fún orúkọ rẹ o.

0: Èmi ti gbogbo ayé fi mí Ọlọ́run ìwọ ni.
1: Ọlọ́run Ọlá, Ọlọ́run Ọlá, Ọlọ́run Ọlá.
0: Ọlọ́run tó ń pa ayé mọ́ tí ò sẹ́ni tó lè bí lọ́wọ́wọ́ Ọlọ́run ìwọ ni. Ọlọ́run ìgbà tuntun, Ọlọ́run ọjọ́ tuntun, Ọlọ́run oṣù tuntun, Olúwo máa ṣe ògo ni fún orúkọ rẹ. Lórí ètò àkàndá ẹ̀dá ní ìkànnì West Radio 89.3 FM, Ọlọ́run ìwọ ló ń tì wá lẹ́yìn, Ọlọ́run ògo ni fún orúkọ rẹ. Agbára tó gbé ilé iṣẹ́ ìró Ọlọ́run ìwọ ni, ògo ni fún orúkọ rẹ.
1: In my trouble, you are God. In my losses, you are God. You are mighty, Ọlọ́run. Ìgbà tó bá jẹ́ mi lọ.
0: Agbára tí gbogbo àwọ àkàndá ẹ̀dá fi ń ṣagbára, Ọlọ́run ìwọ ni. Agbára tí ẹni tí ò lẹ́sẹ̀ tó fi ń dẹni tó lẹ́sẹ̀, Ọlọ́run ìwọ ni. Agbára tí ó jẹ́ pé ẹni tí ò lójú tó fi ń lójú tó fi ń ríran, Ọlọ́run ìwọ ni.
1: Àdìgbà tó bá ń pa nílẹ̀ ni ó bá ń fi mí lọ.
0: Agbára tó ti gbogbo àkàndá ẹ̀dá lẹ́yìn, Ọlọ́run ìwọ ni, má padà lẹ́yìn wa. Ọlọ́run, mo dá gbogbo ògo, gbogbo ọlá, gbogbo ìyìn, gbogbo ọpẹ́, mo dá padà sọ́dọ̀ rẹ, kò rí pé kò sẹ́ni tó lè bẹ ẹ̀dùn. Ìwọ ló ní nǹkan, ẹ máa gba ògo rẹ lọ lórí gbogbo àwọ àkàndá ẹ̀dá pátá àti lórí gbogbo agbára pá.
1: Àti bá fún agbára wa máa jẹ́ ọjọ́. Ìgbà àkọ́kọ́ orí mi bá ti máa jẹ́ ọjọ́.
0: Ọlọ́run ìwọ ló ń jẹ́ kí gbogbo àwọ àkàndá ẹ̀dá ló ń jẹ́ kí a rí àánú gbà. Ọlọ́run ògo ni fún orúkọ rẹ. Ọlọ́run ìwọ ló ń jẹ́ kí gbogbo àwọn tó jẹ́ pé abarapá ni wọ́n. Ìwọ ló ń jẹ́ kí gbogbo wa rí àánú gbà, ògo ni fún orúkọ rẹ. Eléyìí ni mo fi ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá káàkiri gbogbo àgbálá ayé wípé a kú oṣù tuntun o. Kábíyèsí Ọlọ́run. Oṣù kínní amújẹ kẹ́bẹ. Oṣù kejì amújẹ kẹ́bẹ. Oṣù kẹta, oṣù kẹrin, oṣù karùn-ún, a máa tún mú jẹ. Oṣù kẹfà, oṣù keje, oṣù kẹjọ, a máa tún mú jẹ o.
1: Tí ò lè sọ́wọ́ lọ́wọ́ mi o, màá jẹ́ ọ̀rẹ́ nínú rírì jẹ àti nínú ẹbí tí bá bímọ.
0: Oṣù kẹsàn-án, oṣù kẹwàá, aláwa yìí, Ọlọ́run ògo ni fún orúkọ rẹ. Ìwọ àkàndá tó ń gbọ́ mi máa fi ọpẹ́ fún, máa fi ìyìn ògo fún. Akàn fi eléyìí ṣe introduction, a fi wọlé sórí ètò ni.
1: Ìgbà tó bá rọ̀ mí lọ́run, ìgbà tó bá ní mi lára, ìgbà tó bá ń bá mi lára.
0: Mo fi àsìkò kí ìyá mi dáadáa wà mọ́dánì ní Israel. Kábíyèsí, ìyá tí Ọlọ́run fún lórí ọ̀fẹ́ láti kó wa jọ ní ìkànnì yìí, Evangelist Lillian Gbadémọ sí mo kíyín mọ́ mi. Kò ní bàjẹ́ fún yín nígbà kankan lágbára Olódùmarè.
1: Látọ́gbọ́n orí mi bá gbé àdìgbà tó bá kọjá ọkọ mi o.
0: Mo fi àsìkò kí GM wá nílé iṣẹ́ yìí. Ayọ̀ Emmanuel Ojo, bàbá pupa bí táyà mọ́tò, mo kí yín. A kú oṣù tuntun, ọwọ́ iná lẹ fi gbẹ̀tọ́ yín.
1: Ìrànlọ́wọ́ aláìlè èèyàn wa máa jẹ́ Ọlọ́run.
0: Ẹnjiníà mi ti dúró tì mí gbágbá, ó ní kí n máa nìṣó bẹ́ẹ̀, ó ní kò séwu, kò dẹ̀ bí ewúdé.
1: Pàtó bá ti dá àwọn àdúrà
0: mi. NSP no sentiment.
1: Ẹ̀wà máa jẹ́ Ọlọ́run.
0: Mo tún fi àsìkò kí olóòtú ètò ìyá Dédàmọ́lá Olóyè Dé ọmọ bàbá Olómi Iyè. Kábíyèsí Ọlọ́run, tí má ti ṣe ètò tán, màá wá gbómi iyè yẹn lọ́dọ̀ Adédàmọ́lá.
1: Ìgbà tó bá ń dùn mọ́ mi Ọlọ́run. Ìgbà tó bá ń dùn mí Ọlọ́run.
0: Orúkọ tèmi ò yípadà Olúwa tó sin GOP Gamete Praise.
1: Ìgbà táyé bá ń dùn mí Ọlọ́run.
0: Àti rí Esther, Esther ò tí dé o, bí ó ń bọ̀ lọ́nà ni àti rí.
1: Ìgbà tó bá kú èmi nìkan tí ò sí èèyàn kankan. Ọ̀rọ̀ òjìjà fọ́ yẹ wà, a pé nínú ayé a máa rí ìfọ́n.
0: Ètò àkàndá ìdá ló ń dé sé ti gbọ̀nyín nìkan ni West Radio 89.3 FM your preferred awesome radio.
1: Oníkà tuntun ká mú òjìṣẹ́gun ayé fún èmi àti àwọn èèyàn.
0: Ìta tún pè ní kànga agbọ́n má gbẹ tó ṣe bẹ́ẹ̀ ṣe kí ni ó ṣe bẹ́ẹ̀ kún fún omi ọgbọ́n omi ìmọ̀ àti omi òye.
1: A jẹ́ páwọn ohun tí òye wà òye wọ̀ o.
0: Ẹjọ́ ẹ má darapọ̀ mọ́ wa lórí ìkànnì wo lórí ìkànnì Facebook wa West Radio 893 FM fan page. West Radio 893 FM fan page. Bẹ́ẹ̀ bá ti ń darapọ̀ mọ́ wa ẹ máa bá wa láìkí ẹ̀ ẹ máa fi kọ́mẹ́ntì yín síbẹ̀ kẹ́ẹ̀dẹ̀ máa ṣe kí ni kẹ́ẹ̀dẹ̀ máa bá wa ṣí ẹ̀.
1: Àwọn tí ò yé wa ó yé o.
0: Àwọn nǹkan tí ò yé wa ó yé Ọlọ́run jù wá lọ.
1: Láti mú ṣàìkọ́, gbogbo bàtà bá ń rí jẹ.
0: Gẹ́gẹ́ bẹ ṣe mọ̀ wípé Thursday àkọ́kọ́ nínú oṣù a máa fi ń ṣe kí ni a máa fi ń fi ògo fún bàbá yẹn a máa fi ń fi ọpẹ́ fún àánú ta rí gbà táwọn kan ò rí gbà fún orí ọ̀fẹ́ ńlá ta rí gbà táwọn kan ò rí gbà ṣé kò yẹ ká dúpẹ́ ni gbogbo àkàndá ìdá ṣé kò yẹ ká dúpẹ́ gbogbo agbárapá ó yẹ ká dúpẹ́ ká fi òyìn ògo fún Ọlọ́run ọba tó dá wa sí nínú àánú rẹ̀ ìjẹ́ a mọ̀ wípé ọ̀nà tá à ń gbà kọjá tẹ̀mí àti yín gbà kọjá kábíyèsí tá à ń lọ tá à ń bọ̀ tá à ń yàn fanda àwọn kan má ti gbábẹ̀ lọ wọ́n má ti ṣe kínní àárín wọn mọ́ kò ń ṣe pé a fi ń yọ ẹnikẹ́ni a fi ń dúpẹ́ a fi ń ṣe òdiwọ̀n ilé ayé wa wípé ọpẹ́ tọ́ sí wa ní gbogbo ìgbà.

afẹ́fì ni afẹ́fì fi ọpẹ́ fún Ọlọ́run ni ẹ ma gbórin yìn lóríṣiríṣi. Àgbéjùrú wa wálé ní ẹ ó ní bó ṣe jẹ́. Lágbára Ọlọ́run tó bá di oṣù tó ń bọ̀, màá tún padà sórí ẹ.

0: Ètò àkàndá ìdálẹ́ngbọ́ okùn ń ṣètò mí ètò àkàndá ìdálẹ́ngbọ́ nìkànnì West Radio 89.3 FM. Bá a ṣe máa ń ṣe ní gbogbo ọjọ́ tọ́sí àkọ́kọ́ nìyí, tọ́sí àkọ́kọ́ nínú oṣù.
1: Agbára lórí ogun.
0: Ó gbẹ̀yìn àkàndá ìdá ìbólẹ́wà, ó yẹ parapọ̀ ẹ̀jẹ̀ kájọ fìyìn fún bàbá yẹn. Ó gbẹ̀yìn abarapá ìbólẹ́wà, ẹ̀jẹ̀ parapọ̀ ẹ̀já fìyìn fún bàbá yẹn. Torí pé ọ̀nà tèmi mọ̀ rèé o, ọ̀nà tíyàn bá dẹ̀mọ̀ nìyàn máa tọ̀.
1: Nínú ipò dídí.
0: Mo ṣe jẹ́ àkàndá ìdá bí mo dẹ̀ ṣe ń fìyìn fún lọ́lọ́run ń ṣe ohun tuntun nínú ayé mi. Torí náà ọ̀nà tí ń bá mọ̀ náà ni mo máa fi hàn yín.

jẹ́ pé ìjẹ́ ti ẹ̀ mọ̀ wípé àkùndá ìdá mi á wò pé ẹ jẹ́ ń lọ síbi báyìí tó bá ẹ̀mpáwà mi máa wà òkè ìjẹ́ ọmọ kó tó bá lọ síbẹ̀ tó bá ẹ̀mpáwà ẹ tí ò bá sí ìbùkún ọlọ́run lórí ẹ̀ ẹ̀mpáwà yẹn kò máa ṣe kí ni ó máa lọ lásán ni.

0: Ìwọ́ àkàndá ẹ̀dá ó yá darapọ̀ mọ́ wa lórí ètò yìí.
1: Mo rí ibi ìran mi ò dé rí o.
0: Ètò àkàndá ẹ̀dá náà ló ń lọ lọ́wọ́ nìkanni West Radio 89.3 FM, your preferred awesome radio. Ó
1: ti ṣílẹ̀kùn wa ló fún mi.
0: Ilé náà mo dẹ̀ tún fi ń kí gbogbo ọmọ Nàìjíríà pátápátá pé a kú òmìnira. Abiesa.
2: Bẹ́ẹ̀ni a kú òmìnira.
0: A kú òmìnira.
2: Àwa ta ṣètẹ̀ni náà láti ṣètẹ̀ mí.
0: Kábíyèsí Ọlọ́run.

0: Nàìjíríà ṣe ń ṣe ayẹyẹ ọdún òmìnira lénìí. Gbogbo ẹ̀yin àkàndá ìdátẹ́ wà nínú ìdè ọwọ́ Ọlọ́run tún yín sílẹ̀ o.
1: Ọba àwọn ọba.
0: Mo ní bí Nàìjíríà ṣe ń ṣe ayẹyẹ ọdún òmìnira lénìí. Gbogbo ẹ̀yin abarapá tẹ wà nínú ìdè ọwọ́ Ọlọ́run tún yín sílẹ̀.

0: À ń kẹ́rì yẹn sì ṣe kí ni ó yí tan ayé Jábẹ́sì ó ṣe
1: Jákọ́bù
0: padà kàbíyèsí Ọlọ́run.
1: Ó wá fún olórúkọ tí ò lè tán.
0: Tí ò lè tán nílé ayé.
1: Tàbí ṣe ń gbọ́dẹ̀ ní ó fún ní Ísírẹ́lì orílẹ̀-èdè ńlá.
0: Tí Ọlọ́run ò bá ṣe
1: kò sí ohun tó lè ṣe.

a ní gẹ́gẹ́ bí àkàndá ìdá ìgbà tí mo fẹ́ ṣe ìgbéyàwó sẹ́. Àní mo kọ́kọ́ jókòó wípé báwo ni mo ṣe fẹ́ ṣe, wípé báwo ni ọ̀nà wo ni mo fẹ́ gbégbà, wípé báwo ni mo ṣe fẹ́ ṣe sẹ́ nílé ayé tó jẹ́ pé ojú ò ní tì mí. Mo ní báwo ni mo ṣe fẹ́ ṣe tó jẹ́ pé ojú ò ní tì mí, ọ̀nà wo ni mo fẹ́ gbégbà Ọlọ́run. Tó jẹ́ pé ti má gbéyàwó sílé tán mi ní lọ máa bá fámìlì pé ẹ fún mi ní kinní báyìí, ẹ fún mi ní nǹkan báyìí, láti fi tọ́ láti fi bọ́.

0: ẹ̀yin olólùfẹ́ wa ẹ má bínú sí wa o. Ó bá lé bí anú là ń ṣe ẹ́. Àní gẹ́gẹ́ bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi lọ.
1: Kábíyèsí ọlọ́lá. Alágbára lórí lógún.
0: Mo wá wọra mi gẹ́gẹ́ bí àkàndá ẹ̀dá pé báwo ni mo fẹ́ ṣe tí màá dẹ̀ gbéyàwó sílé tí mi ni ò ní lọ bá bàbá tí mi ò ní lọ bá ìyá pé ẹjọ́ ẹ fún mi ní gàrí kóńgò kan bẹ́ẹ̀ yẹn ẹ fún mi ní kíní kóńgò kan bẹ́ẹ̀ pé báwo ni mo fẹ́ ṣe.

ìgbà tí mo wá jókòó mo pe ẹ̀dọ̀ àti gbogbo ọ̀fẹ́ gbogbo ṣàkínú mi mo pè wálé mo ní olúwa tó sìn o gbúdọ̀ ṣe kí ni takú sí ọlọ́run lọ́rùn. Wọ́n bẹ̀rẹ̀ sí sọ fún náà olúwa mo níṣẹ́ lọ́wọ́ o iṣẹ́ yìí bá mi sọ di ńlá. Ǹjẹ́ mọ̀ pé àwọn ibi tí mi tiẹ̀ fọkàn sí àwọn ibi tí mo tún fọkàn sí àánú dìde ń bẹ̀. Kí ni mò ń gbìyànjú láti fàyọ nínú ọ̀rọ̀ tí mo sọ pé gbogbo àwa àkàndá ìdá pátá ẹ má jẹ́ ká fi ìgbẹ́kẹ̀lé wa sínú ènìyàn. Ṣé ẹ rí lóòótọ́ èèyàn ni Ọlọ́run máa lò fún wa.

níwọ̀ngbà tó ti jẹ́ pé èèyàn lọ́lọ́run máa lò fún wa tádẹ̀fìgbẹ́kànlé wa sínú ọlọ́run tó dá èèyàn tó máa lò fún wa, ó mọ èèyàn tó tọ́ láti lò fún wa ní àsìkò tó tọ́.

0: bá ti ṣe díẹ̀ nísìnyí a máa gba ìpè káwọn èèyàn pè wọlé.
1: Yúwẹ̀ ló ń mẹ́dàwé. Bàbá jẹ́ sọ kó ti tán.
0: Ẹ jẹ́ kí n tiẹ̀ fún Esther ní àǹfààní díẹ̀ kó tiẹ̀ sọ ìwọ̀nba díẹ̀ lóye díẹ̀ bó ṣe yé sí.
2: Lákọ̀ọ́kọ́ ẹ̀yin yẹn má bínú pé mo pẹ́. Ẹ má jẹ́ ká gbàgbọ́ pé ìbẹ̀rù olúwa ni ìpilẹ̀ṣẹ́ ọgbọ́n. Ẹni tó bá bẹ̀rù olúwa àti ṣé rere kan kò ní ní lára. Ṣé ìwà wọ̀rẹ́ mi ìwà rere ni ẹ̀ṣọ́ ènìyàn. Ọ̀rọ̀ yìí ni mo máa fi ń kí wa ní gbogbo ọ̀sẹ̀ wípé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kalẹ̀ ní gbogbo tẹ́ ti ń gbọ́ mi. Lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Esther Mowale Laya Adedeji Ìṣẹ̀lẹ̀ ọmọ Adésínà Ṣọdẹ̀kẹ́. Ohun tí èmi náà tún máa fi kún gẹ́gẹ́ bí ọ̀gá mi ṣe sọ ni pé àti abarapá àtàwátá pé kò sẹ́ni tó lè gbéni ga ju Ọlọ́run lọ. Ó ní èmi yóò gbójú mi sórí òkè wọn ni ó ní ìbò ni ìrànlọ́wọ́ mi yóò ti wá. Ìrànlọ́wọ́ mi yóò ti wọ Ọlọ́run wá tó dàrun òun ayé. Bí ènìyàn bá ṣe olóore wọn padà sí regún. Ẹni tó bá dẹ̀ kórira ẹ̀sìn àbí àbùkù kó wulẹ̀ sàkúrò lọ́dọ̀ ènìyàn kó gbójú rẹ̀ sókè sọ́dọ̀ Ọlọ́run. Torí pé Ọlọ́run nìkan ló lè ṣe ni lóore tí ò ní sí regún. Ọ̀gá mi, ó tún nǹkan kan tún yé mi nípa ọ̀rọ̀ ayé yìí níbi tẹ́rù Ọlọ́run ti ń gbé bà mí. Wípé ṣe rí ẹni tó lọ́run máa rán sí yín. Ó pọ́síbù kẹ́ ẹ ti máa wò bó ẹni tó lè ràn yín lọ́wọ́. Bọ̀ tó bá ti mú yín kẹrù pé òun ló máa ṣe. Tó bá ṣe á ṣe nínú ìnira. Ṣùgbọ́n tó bá ìpọ́n Ọlọ́run ló sọ fún kó lọ ṣe á máa ṣe bí ipò òun ò tí ì ṣe tó. The same person yẹn ni o. Ẹ wò pa oyè tí mo mi lágbájá ràn mí lọ́wọ́. Ọlọ́run mi ìwòjú wọn yìí ni kẹ ràn mí lọ́wọ́. Kọ́ lọ́run wọ́n fẹ́ fi àjùlọ ẹ̀ràn wá. Ẹni yẹn ló máa rán o. Ẹni yẹn á máa ṣe pé ṣé ó ṣe ìdẹ̀ṣọ́ òpó máa tó ṣá. Bọ̀tú pẹ́ lọ bá pé kó ràn yín lọ́wọ́. Ó lè máa sọ pé òun ò ní. So òun ni mo ṣe fẹ́ fi rọ̀ wá ní ìrọ̀lẹ́ yìí. Ẹ jẹ́ ká wọ Ọlọ́run. Òun nìkan ló lè rán àánú sí wa gẹ́gẹ́ bí wọ́n ti ń sọ fún wa látàárọ̀. Ọlọ́run ló lè ràn ni lọ́wọ́ o. Ẹ̀dá ayé kan gbìyànjú ni ìrànlọ́wọ́ ọwọ́ Ọlọ́run ló wà.

ẹ̀yin tẹ fẹ́ pè wá tẹ fẹ́ pè sórí ètò bó yẹ fẹ́ kí wa fún oṣù tuntun ni ẹ̀fẹ̀ kájọ gbóhùn ara wa ni nọ́mbà tẹ lè pè sí òun náà ni 0916-893-1000 0916-893-1000 or 0915-333-4893 0915-333-4893 or 0911-333-893 0911-333-893 Àwọn nọ́mbà tẹ́lẹ̀ pípé sórí ètò nìyẹn.

Ẹ̀ka sàn ò, ẹ sì kú iṣẹ́ látàárọ̀. Ìròyìn ìlérèfé ló ń dé sétí gbọ́yìn láti ìkànnì kànga gbọ́mọgbẹ́ West Radio 89.3 FM, eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, nílẹ̀ Ìbàdàn. Sunday Àfọ̀lábí lóníròyìn yìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti pe àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti mọ rírì iṣẹ́ àwọn akọni tó farajì forílẹ̀-èdè Nàìjíríà, tó sì tún rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti wà ní ìṣọ̀kan nírú àsìkò tí orílẹ̀-èdè yìí ń la onírúurú ìṣòro kọjá. Gómìnà sọ̀rọ̀ yìí lónìí níbi ayẹyẹ ọdún òmìnira tó wáyé ní pápá ìṣeré ilé kan Sàlámì tó wà ní Adámasìngbà nílùú Ìbàdàn. Ọ̀rọ̀ yìí jẹyọ látẹnu olùdámọ̀ràn pàtàkì sí gómìnà lórí ọ̀rọ̀ ìbára ìlú sọ̀rọ̀, Ìyún Sulaimon Ọlárẹ̀wájú, sọ pé òmìnira tá ń gbádùn lónìí jẹ́ ìfarajì tí eléyìí sì gbọdọ̀ jẹ́ ìwúrí fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti jẹ́ olóòótọ́ àti farajì fún ìdàgbàsókè orílẹ̀-èdè yìí.

0: Ààrẹ Bọ́lá Tinubu sọ pé ìṣàkóso ọdún mẹ́rin òun kò lè sáré fòpin sí iṣẹ́ àti òṣì tí ó ti ṣarajọ láti ìgbà pípẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n ó lè mú àtúntò bá ètò ọrọ̀ ajé láìpẹ́. Tinubu sọ̀rọ̀ yìí lásìkò tó ń bá àwọn ọmọ orílẹ̀-èdè sọ̀rọ̀ àpilẹ̀kọ rẹ̀ fún ayẹyẹ ọdún òmìnira tó pé ọdún 1964 lónìí. Ààrẹ lòun mọ̀ pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọmọ orílẹ̀-èdè yìí ló ti ń tiraka látàrí ọ̀wọ́ngógó oúnjẹ, owó iléèwé, ètò ìlera àti owó ọkọ̀, tó sì ṣàlàyé pé iṣẹ́ àti òṣì yìí ti wà tipẹ́, kì í ṣe ìlànà ètò ọrọ̀ ajé ìjọba òun ló fa àwọn ìdojúkọ yìí. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí àti olùdíje sí ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ ADC, Alhaji Atiku Abubakar, ló ti ń bẹnu àtẹ́lu ọ̀rọ̀ tí ààrẹ Bọ́lá Tinubu sọ lásìkò tó ń bá àwọn ọmọ Nàìjíríà sọ̀rọ̀ lónìí, wípé ìgbà ìrọ̀rùn àti ìgbáyégbádùn ti dé fáwọn ọmọ orílẹ̀-èdè yìí, tí eléyìí tí ààrẹ sọ yìí kò sì nípa kankan lára àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí ohun tó ń bá wọn fínra lásìkò yìí. Àtíkù sọ̀rọ̀ yìí lónìí ní olúìlúlé ẹgbẹ́ òṣèlú ADC Lábújá. Ó sọ wípé Nàìjíríà ṣayẹyẹ ọdún 1964 tí a ti gbòmìnira, àmọ́ síbẹ̀síbẹ̀ ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè yìí ní ò rí oúnjẹ jẹ látàrí ọ̀wọ́n gógó. Àjọ tó ń rí sí ètò ìdánwò ìwọlé sí ilé ẹ̀kọ́ gíga JAMB ló ti sún gbèdéke àsìkò tí wọ́n fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n gbà wọlé sí ilé ẹ̀kọ́ gíga ní ọdún 2021 àti 2025, ṣùgbọ́n tí wọn ò wọlé sí ilé ẹ̀kọ́ láwọn àsìkò yìí. Ètò ìdánimọ̀ wọn, bóyá wọ́n gbà wọ́n wọlé, ni wọ́n ti sún sọ́wọ́ iwájú di 30 ọjọ́ oṣù kọkànlá ọdún yìí. Adarí ìfìdíhẹ́ lórí ọ̀rọ̀ aráàlú àti ètò, Ọ̀jọ̀gbọ́n Fabian Benjamin, ló ṣiṣọ lójú ọ̀rọ̀ yìí lánàá pé àwọn ti kéde oṣù kẹsàn tẹ́lẹ̀ fún ètò yìí, tí àwọn sì ti sún sí ọwọ́ iwájú báyìí. Eléyìí yóò sì ṣàfihàn bóyá àwọn yóò gba àwọn akẹ́kọ̀ọ́ yìí wọlé tàbí àwọn kò ní gbà wọ́n. Nílẹ̀ òkèèrè, àwọn ọmọ ẹgbẹ́ diplomatic mẹ́ta tí ìṣẹ̀lẹ̀ ṣojú wọn sọ wípé àwọn gbọ́ ìbúgbàmù kan ní alẹ́ àná ní Addis Ababa, olúùlú Ethiopia. Ìbúgbàmù náà ti ń jẹ́ kí ìkáyàsókè wà lágbègbè yìí, bóyá àwọ̀ tó wà láàárín wọn pẹ̀lú àríwá orílẹ̀-èdè yìí ló fa ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù yìí. Ẹnìkan tó ń tọpinpin àwọn alátakò tó ń bá ìjọba orílẹ̀-èdè náà jagun láti ọ̀sẹ̀ tó kọjá sọ lónìí pé ẹgbẹ́ alátakò náà ló ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìkọlù pẹ̀lú ọkọ̀ òfurufú atọpinpin drone sí ìlú Addis Ababa àti ọ̀pọ̀ bùba àwọn ọmọ ológun ti ilẹ̀ náà. Ìròyìn lérèfé kò ní jù báyìí lọ. Ẹ pàdé wa láago 8 alẹ́ fún ìròyìn ilẹ̀ wa. Ẹ lè pè sí yàrá ìkóròyìnjọ wa fún àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣojú yín. Ẹ pè sí 0916-893-2000. Sunday Àfọlábí lóníròyìn. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa, Ọlọ́run á máa bùkún yín.
1: West Radio 89.3 FM, Kanga Agbemagbe.

0: látẹ̀gbẹ́ dá wọ́n sì sọ gbogbo ẹ̀ láti 1966 wọ́n dẹ̀ sọ ń tẹ̀lé ń tẹ̀lé tẹ́ di 1979. Ǹjẹ́ àwa lè rẹ́ ń tó lè bá wa gbé láti bẹ̀ yẹn débi tá a wà yìí bí ìbéèrè karùn-ún o dárúkọ àwọn ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà láti ayé ti Shehu Shagari yẹn tó fi dé àsìkò yìí ẹ dárúkọ wọn. Hello. Ẹ kúrọ̀ lẹ́wọ̀ sọ̀rọ̀ sókè dáadáa.
1: Akíndélé ló sọ̀rọ̀ láti Mọ́gánná.
0: Akíndélé láti Mọ́gánná nílùú Ìbàdàn, ọyá mò ń gbọ́.
1: Lẹ́yìn Ṣàjàrí.
0: Ayin. Lẹ́yìn Ṣàgàrí ta lọ́kàn.
1: Hello,
0: à ń gbọ́ yín, mò ń gbọ́ yín.
1: Muhammadu Buhari.
0: Muhammadu Buhari. Okun Tinubu lẹ́yìn Buhari, okun Tinubu àbí? Ẹ̀kaàrè mọ́ mi wá láti Mọ́gánná. Ẹ farabalẹ̀ ká fẹ́nìkan ní ẹ̀wọ̀n jẹ̀ gan-an ti. Gan-an ti rékété fúnra wọn. Súbàdì aago márùn-ún àbọ̀ a mọ̀ lọ sí ẹ̀ka ìpolówó ọjà wa. Léyìí tó kù ní Belenja Belenja Belenja yìí. A ní kárára wa létí àwọn ìtàn Nàìjíríà ni pẹ̀lú ìbéèrè. Lẹ́yìn Alhaji Shehu Shagari ńlọ́kan Major General Muhammadu Buhari. Lẹ́yìn Muhammadu Buhari lọ́kan ta ni o Babangida. Lẹ́yìn Babangida lọ́kan Alex Sonekan. Lẹ́yìn Sonekan ló mọ̀ kankan Abacha o. Ìgbà tí Abacha lọ lóko ta ni o Abdulsalam Abubakar. Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ òun náà mọ̀ tún gbà ó torájọ wa ti ń lọ díẹ̀díẹ̀ à ń lọ sí ẹ̀ka ìpolówó ọjà báyìí ẹ̀kú

mo kí ẹ̀yin tèmi káàkiri àgbáláyé. Ẹ kábọ̀ sórí ìkànnì West Radio 89.2 FM. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé tó bá ti dago mẹ́fà ìrọ̀lẹ́, kò sétò mí tó dùn ju ètò Sport Assembly lọ. Ẹ wo orúkọ tèmi ò yí padà, Raymond Tanátaná. Ṣẹ́yìn fẹ́ gbé tò tó dùn, tá a bá ń sọ̀rọ̀ eré ìdárayá, ẹ wo ẹ yí rédíò yín sí ìkànnì West Radio 89.2 FM. Kájọ gbéra wa débẹ̀ nírọ̀lẹ́ ti tèní. Ẹ wo ti ń diworo sí woro, ti bá ń sọ̀rọ̀ nípa ikọ̀ Man City àti àjọ ètò ojújó ìdíje Premier League, ti bá ń sọ̀rọ̀ nípa Barcelona àti Real Madrid nǹkan. Ó ti ń diworo sí woro fáwọn náà. Ṣe ẹran ti ẹ̀sùn Negreira, ó yá Real Madrid ti lọ wu jáde. Ẹ wo kí n tó wọnú àwọn ìròyìn ẹ lọ. Ẹ mọ̀ pé tó bá ti dago mẹ́fà ìrọ̀lẹ́, èmi nìkan kọ́ mo máa ń gbé yín débẹ̀. Lọ Policy wà bí ajọ máa ṣètò ìrọ̀lẹ́ tèní ni. Àmọ́ kí n tó gbé lọ Policy wọlé, ẹ jẹ́ ń fún yín láwọn èsì ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lánàá. Ṣe ti gbàgbé ni, ó yá NPFL, Euro League NPFL, Líìgì Àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ wáyé lánàá kò ń ṣe ìròyìn mọ́. Wọ́n fi ìyà jẹ ikọ̀ Shooting Star. Ẹ mọ̀ pé Shooting Star lọ òkè ta. Wọ́n lọ kojú Èyínbà, àmì ayò 4-2 ló parí sí. Katsina United àti Rivers United àmì ayò kọ̀ọ̀kan. Oja Sporting Lagos nǹkan. Wọ́n kojú Ìkòròdú City. Odo Odona gbálápà bíbẹ̀ yẹn. Wọ̀rí Wolf FC, àwọn pàdánù lé wọn. Enugu Rangers ló fi ìyà jẹ wọn. Ó yá ta bá ń sọ̀rọ̀ Friendly, ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀sọ̀rẹ̀ tó wáyé lóru ènìmọ́jú. Ó yá orílẹ̀-èdè US, àwọn gbàlejò Chile. Wọ́n fi ìyà jẹ Chile àmì ayò 4-2. Mexico àti Peru àmì ayò kọ̀ọ̀kan ni. Ó yá orílẹ̀-èdè Fiji, àwọn àti New Caledonia àmì ayò

0: tíṣẹ́ pàdánù o. Sri Lanka ló lù wọ́n mọ́lẹ̀ àmì ayò méjì sódò, ó yá Lithuania kọ́ àti Andorra. Àmì ayò mẹ́ta sódò nífẹsẹ̀wọnsẹ̀ yẹn parí sí. Bóyá ta bá ń sọ̀rọ̀ AFCON qualifier, Eritrea àwọn fọrùrán lé wọn. South Africa ló lù wọ́n mọ́lẹ̀ márùn-ún sódò nífẹsẹ̀wọnsẹ̀ yẹn parí sí. Ó yá kí n tó fún yín láwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń lọ lọ́wọ́ àti èdè tó máa wáyé lénìí. Ta bá ń sọ̀rọ̀ UEFA Nations League, ẹ jẹ́ ń gbé lọ pọ́lísì wọlé kó kí àwọn tèmi lé. Ọ̀yá lọ pọ́lísì káwọn ti wá ń lé.
1: Ẹ̀yin tèmi ẹ kúrọ̀ lẹ́ akọ́ àtàárọ̀ akú oṣù tuntun adẹ̀kú Independence Day fún orílẹ̀-èdè wa Nàìjíríà tí gbogbo wa nífẹ̀ẹ́ sí, tí gbogbo wa yàn láàyò, tí wọ́n bí wa sí, tó jẹ́ ẹ̀tọ́ tiwa. Ọlọ́run tó mú wa rẹ́jọ tòní, a tún mú wa rí ìwòye ọdún tó ń bọ̀, láyò àti àlàáfíà yìí títẹ̀ fi ń gbọ́ wa lé ní òní dohun tẹ máa náwó lé lórí o. Lord Policy ló ń kí ìrọ̀ lẹ́yìn pé akú oṣù tuntun adẹ̀kú iṣẹ́ àtàárọ̀ léni oṣù yìí, oṣù adùn fún wa o, eré àtayọ̀ lójoojúmọ́ la máa rí o.
0: Ó yá oṣù yìí á dùn fún wa, irí àtayọ̀ la máa rí. Ẹ wo kí n tó fún yín láwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tá wáyé lénìí. Ẹ jẹ́ ń wọnú àwọn ìròyìn lọ. Ó yá Jose Mourinho ti sọ̀rọ̀. Ó sọ̀rọ̀, ó ní ṣe rí too many fake news. Àwọn ọ̀rọ̀ mi lórí Cristiano Ronaldo, ó láwọn kan tí mo sọ, àtẹ́lẹ̀ tí mi ò sọ, gbogbo ẹ̀ náà sọ sí gbòòrò ayé. Ó yá breaking news pàápàá. Barcelona ti fèsì sọ̀rọ̀ tí Real Madrid sọ. Ẹ mọ̀ pé Negreira, kéèsì Negreira, ẹ̀yin tí ò bá yé. Ẹ mọ̀ pé wọ́n fi ẹ̀sùn kan ikọ̀ Barcelona wípé wọ́n máa ń sanwó fún àwọn adarí ayò. Ó yá rẹ̀fí, ó yá ìsáré gba kínní. Ẹ gba kínní kẹ́ẹ̀sì ara ṣe ní favour wa. Ó yá Real Madrid, wọ́n ti kàn sí àjọ UEFA. Wọ́n ti kàn sí àjọ UEFA o. Wọ́n ti kún wọn láwọn document. Tán máa fi báàkì ẹ̀sùn tán fi kọ ikọ̀ Barcelona. Ní kété tí Barcelona gbọ́ pé ikọ̀ Real Madrid ti gbé ìgbésẹ̀, ẹ mọ̀ pé UEFA náà ti sọ pé àwọn ìwé tí Real Madrid fi ránṣẹ́ pé ìwé yẹn ti tà wọ́n lọ́wọ́. Wọ́n ṣẹ̀ ní pé kò ní pẹ́ rárá o. Tán máa gbé ìdájọ́ dìde. Kété tí Barcelona gbọ́, Barcelona gbéra dìde. Àwọn náà sọ̀rọ̀ o. Wọ́n níṣẹ́ rí àwa ọkàn wá balẹ̀. Ó yá ẹ máa gbébọ wá. Wọ́n ní kò sí wàhálà rárá. Wọ́n ní lé lórí ọ̀rọ̀ yẹn. Wọ́n lọ́kàn wọn balẹ̀ o. Ó yá pápápá. Ó yá ta bá ń sọ̀rọ̀ German Bundesliga, mo ń sọ̀rọ̀ player of the month, kò sí ẹlòmíì mọ́. Agbábọ́ọ̀lù ikọ̀ Bayern Munich, Mikel Olise, òun ló gba player of the month o. Player of the month fún oṣù September. Ó yá ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́ta tó gbá, àmì ayò mẹ́ta, góò mẹ́ta ló mì o. Ó ní assist kan lápá bíbẹ̀ yẹn. Ó yá bákan náà Jurgen Klopp ti sọ̀rọ̀. Ó sọ̀rọ̀ lórí ikọ̀ Manchester City. Ó níṣẹ́ rí ẹ̀sùn tán fi kọ Manchester City. Ìjìyà tán máa fún ikọ̀ Manchester City. Èmi ò tí ì lè sọ nǹkan kan lórí rẹ o. Èmi ń wòran náà o. Mo pẹlẹgó síbì kan mò ń wòran. Ẹ mọ̀ pé olùkọ́ni Pep Guardiola, olùkọ́ni tó ṣiṣẹ́ takuntakun nínú ikọ̀ Manchester City ni. So fún ìdí èyí, èmi ò lè sọ nǹkan kan lórí ọ̀rọ̀ Manchester City o. Ó yá pápápá orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì, Antonio Gordon. Ó ní fún ìgbà àkọ́kọ́, mo mi orí pẹ̀lú àwọn. Ẹ wo, èmi máa ń bẹ̀rù láti forí kọ bọ́ọ̀lù ni o. Àmọ́ ó lè jẹ́ ló máa jẹ́ òpin rẹ̀. Èmi ò nífẹ̀ẹ́ sí kí n máa forí mi àwọn rárá. Ó yá pápápá ẹ̀yin olólùfẹ́ Arsenal, ẹ máa jó, ẹ máa yọ. William Saliba, ó ti sọ̀rọ̀ sí gbòòrò ayé. Ó ló ṣeéṣe kó di November àbí títí November. Òun máa padà fún ikọ̀ Arsenal. Ẹ mọ̀ pé William Saliba, ó ní ìfarapa nígbà tí FIFA World Cup ń lọ lọ́wọ́. Kò tí ì láǹfààní láti gbáfẹsẹ̀wọnsẹ̀ fún ikọ̀ Arsenal. Ó yá pápápá dínú ikọ̀ Liverpool. Andy Robertson, ó ti sọ̀rọ̀ lórí olùkọ́ni àná. Mò ń sọ̀rọ̀ nípa olùkọ́ni Arne Slot. Arne Slot, ó níṣẹ́ rí Arne Slot tẹ́ ń wò yẹn. Ó ní ẹ̀wọ̀ inú rẹ̀ lé o. Ó níṣẹ́ rí bó ṣe ń gbaradì àti bó ṣe ń kọ́ nínú ikọ̀ Liverpool. Ó ló yàtọ̀ sí ti Jurgen Klopp. Ó níṣẹ́ rí olùkọ́ni Jurgen Klopp. Nǹkan tó bá fẹ́ ṣe tínú rẹ̀ ló máa ṣe. Bó bá ṣe fẹ́ gbá bọ́ọ̀lù ni ó ṣe gbá bọ́ọ̀lù. Kò ní wo alátakò rárá. Ó ní àmáṣe rí Arne Slot. Yóò máa wo Arsenal. Yóò máa wo Man U. Yóò wo Chelsea. Ó ní ẹ̀wọ̀ yóò wá kó gbogbo wa jọ sínú yàrá kan. Yóò wá sọ wípé ẹ wò ṣe rí àwọn agbọ́wọ́ ẹ̀yìn ikọ̀ Arsenal yẹn. Wọ́n máa ń dílé o. Ó yá ìwọ Fẹ̀mínò. Ìwọ kinikan. Ìwọ Mohamed Salah. Tó bá ti gba bọ́ọ̀lù across ni kó ṣe sínú bọ́ọ̀sì. Ó ní wọ́n máa commit penalty nítorí pé wọ́n nífẹ̀ẹ́ sí kan máa dílé. Ó ní tó bá ti di Manchester United, yóò wá sọ fáwọn pé ṣe ẹ mọ̀ pé Manchester United ó lójo ni wọ́n. Ó yá ẹgbẹ́ súnmọ́ Manchester United láti ìṣẹ́jú àkọ́kọ́ títí dé òpin ẹ má yẹ kó rẹ̀yìn. Ẹgbẹ́ súnmọ́ wọn dáadáa. Ó ní wò ó. Ó níṣẹ́ rí èmi nífẹ̀ẹ́ sí olùkọ́ni Jurgen Klopp bí ṣe ń kọ́ nínú ikọ̀ Liverpool.

0: mo transfer gist lo lo to transfer window ti open ama awon gist po nle o oya iko Liverpool won ti di contender in fact awon ni leke lowo awon ni siwaju lowo o ta ba nsoro agbabolu iko Brentford mo nsoro Kevin Shade Liverpool lawon fe gbe won lawon fe gbe Kevin Shade o lo to se mo pe kun se Liverpool nikan lo wa lori re Manchester United awon na tin fife han si Kevin Shade oya papa Barcelona Barcelona ti confirm won lawon oni gbe mo iyan Lautaro Martinez e mo pe mo so saju pe Juan Laporta o lo pe Marota pe ogbeni bo ni Lautaro Martinez o ni la Marota so pe mi o ta o gojun be Laporta Martinez o sin fun tita oya papa pa Real Madrid ati Barcelona awon tin po irai won po yi Etihad Stadium won lo gba gate ko Man City won ni eyin Manchester City a ma n gbo hunhun o dabi en pe ti rugi oyin Elian Lad so wa available abi ko wa available ama won ni opportunity yen ba wa awon ma wa fun Elian Lad o Real Madrid ati Barcelona lo so be lo policy to ba sese gbogbo ijiya gbogbo kan to n lo ninu ko Man City to ba wa sese pe oke won te fe ma ta awon agba ball Real Madrid ati Barcelona won tin norun iko wo lo ma sweet Elian Lad ninu Real Madrid ati Barcelona
1: ni wo ye temi temi ba je football agent ti mo de pa emi ni football manager fun Elian Lad a pelu playing pattern ti ati mo Elian Lad pe o ma gba used mo Barcelona ni ma so fun pe ko lo ki de lo fa tori pe bas playing pattern Barcelona a fun and to play as a 9 ni opportunity lati switch role you can play as a 9 you can play as false 9 you can play as 7 or 11 to ba le shall start temi ni pe sha lo finish go area
0: finisher de ni Elian Lad
1: and tiki taka de re ise onje obe kan ti se jina ni kan mu oke le ko wa fi kan be ni so emi ri pe Elian Lad ba lo si Madrid o ma ri ball gba o sugbon akoko struggle bi Jude Bellingham se struggle tori pe ko le wo Madrid team yen ko lo overshadow
0: o ma debe lati compete ni
1: o ma debe lati lo compete ni ko se ni wo be lati lo ni ohun fe se superstar lori Kylian Mbappe lori Jude Bellingham lori Vinicius Junior to ti already were established nibe so o ma ko da bi normal junior player to se je wo team ni but to ba wo Barcelona yen I can mo le fun guarantee pe o ma wo first team straight ni so o ko ma ni lati switch playing pattern ni so that one le absorb obe tori e ma gba mi pe won se ra ogo dudu ogo wa ni omo Karim Adeyemi omo wa to n gba fun awon ilu Germany won se ra ohun na ni won de ni Anthony Gordon won de tun ni Rafinha ti yen play any role Rafinha
0: won de ni Lamine Yamal
1: I must say that ko yen any one on institution iyen da duro be so gbogbo awon to ya de kale yin na te ba ri ton ma pe Elian Lad wole sinu Barcelona team yen playing spot o si wa fun
0: but aba so pe okay o show off fun Barcelona pe pelu bon se n play pelu pattern won iyen ma sweet Elian Lad but aba tu wa gbe oro owo wo ti Real Madrid ba fi owo tu Elian Lad loju nko nigba ti bi abaka ba n gbe bi abi tan ba won fine ni bi abi 200,000 euro weekly wages ti Real Madrid so pe awon fe san 250 abi 300 se iyen na o tu le fun Real Madrid advantage
1: emi wo pe ibi ta to oro Elian Lad de se owo tun gbudo tun je any matter because e ma ja gbagbe pe so wo ko iru won yen owo ko lo tun wa mu
0: owo on to lowo
1: but iru ohun yen pelu gbogbo hurun ta tin gbo to wa nle yi e ma ja ti igba pe bo se so pe o nsele lo se nsele ni Man City to ba yin pe bo se nsele yen lo se nsele to tun wa ti wa owo o ye kon fun kokon mo lese kon fi guy te to eni but eyan elegbe kan but anyway temi awon igba kon ma wa to pe ki se owo yen gangan
0: lo mata
1: bi ko se yi Ti mo fe lo gba ni bi bayi to ba je ti owo ni awon arab Saudi league yen o ma ra ru e na elo lo fe gba ton ba na fe fun 700,000 per week son ni son fun ni
0: won si capable lati fun
1: ton te ni won ni seju won de ma fun every week but ko se owo yen ni ohun lohun na le mimo pe ohun mama le bo se bi o se ogo iyi to fe ri
0: trophy ati
1: le gbo e o de mo pe te ba wo awon mejeji to ba play Madrid chance wa pe ma gba trophy o but to ba play Barca chance wa higher
0: o ma tun ma rorun
1: o fubo won de soft so ko gba gidi rara ti e ni pe south ni proper position ni almost same advanced Man City ni Barcelona e ma gba pe ko de ni Rodri tó ti jọ ṣiṣẹ́ dáadáa ní Man City. So Bọ́mà ti ẹ̀ fi Rodri ṣe scouting agent gángan yà lọ bá sọ̀rọ̀.
0: Agent Rodri.
1: Wọ́n á lè gba 40% yẹ ọ̀yá lọ bá sọ̀rọ̀. Kò sí ní Alàndé àgbà
0: sílẹ̀. Lọ policy má láudẹ̀ má láudẹ̀ bó ṣe ṣẹlẹ̀ nínú ikọ̀ Man City nu tó di pọ́ńtrẹ́tì wọn. Ó yá pápá pàkí tó máa lọ ń rọ̀lẹ́ tòní. Mo ti sọ fún yín pé Real Madrid àti Barcelona wọ́n ń sọ fún Man City pé ọ̀gbẹ́ni ẹ wá o. Ló bá ṣe é ṣe pé ẹ fẹ́ ta Erling Haaland, àwa wà ń bí o. Ó yá Bayern Munich àwọn ti sọ̀rọ̀ o. Wọ́n níṣẹ́ rí Phil Foden tó bá tún wà available nínú ikọ̀ Man City. Àwa náà tún wà ń bí o. Wọ́n fẹ́ báyé Man City jẹ́. Wọ́n fẹ́ fi nǹkan ṣe Man City. Mo ṣe ń gbọ́ pé Premier League ń fi wọ́n lùgbùlùgbù. Bayern, Barcelona, Real Madrid àwọn náà fẹ́ gbé agbábọ́ọ̀lù wọn o. Àwọn Chelsea pẹlẹgó, Arsenal pẹlẹgó síbì kan, ipe ẹ̀yìn ẹ̀ tí mọ̀ kankan. Real wà available nínú ikọ̀ Man City. Ẹ̀yin wá fẹ́ wá látorílẹ̀-èdè Spain, ẹ fẹ́ wá látorílẹ̀-èdè Germany, ẹ fẹ́ gbé lọ policy.
1: Ṣé shooting ò ní ra player Man City ni? Kò yé mi o.
0: Ṣé Man City
1: ti wá gbọ́? Ṣé Man City ti close tún yẹn tí shooting ò ní lè ra lọ ra player Man City ni?
0: Man City ti wá gbọ́ pọ̀ débi pé shooting àlọ́ ra player Man City.
1: Kí shooting lọ o. A ní di player ṣé bá ṣe ń play yìí ṣé òun ló tó wà ní kọ́lọ̀ Erling Haaland.
0: Kọ́lọ̀ Erling Haaland.
1: Wọ́n jọ.
0: Ó ti yé mi. Óyá Atalanta kí n tó máa lọ. Ẹ̀yin tèmi lé. Óyá Atalanta wọ́n ti sọ̀rọ̀. Wọ́n níṣẹ́ rí defender wa Jojo Scavini. Àwa ń gbọ́ pé ikọ̀ Newcastle ikọ̀ Chelsea fẹ́ gbé. Ẹ wo ẹ lọ ṣọ́ra yín o. A ti lè san kankan o. Bóyá a máa ta Scavini àbí àní ta Scavini. Óyá lọ policy torí àkókò wa. Kò sí táìmù mọ́ rárá. Nottingham Forest àti ikọ̀ Roma àti Napoli àwọn ń tajẹ̀ ti dodo. Mo sọ̀rọ̀ dodo tí ń kópa nínú ikọ̀ Fiorentina. Wọ́n níṣẹ́ rí transfer window ìyẹn January transfer window. Wọ́n láwọn máa gbé dodo. Ṣé mọ̀ pé 27 years ò péré ni dodo. Ó yá Brighton agbábọ́ọ̀lù ikọ̀ Brighton. Mo ń sọ nípa Yakuba Minte. Oníṣẹ́ rí ikọ̀ Liverpool tẹ́jẹ́ ń darapọ̀ mọ́ ní sọ́mà. Ẹ má gbàgbé o wípé transfer window mi máa tún padà open. Transfer window mi máa padà open. Ṣé rí nǹkan tó bá ti ju Liverpool lọ? Kò sílè tó kan èmi o. Lẹ́yìn Liverpool ló kù. Tí kò mí bá gborí wá, mo lọ ń gbọ́ páwọn Arsenal lọ ń gborí wá. Ẹ wo Arsenal kan èmi o. Liverpool gangan mo fẹ́ darapọ̀ mọ́. Lọ policy ká tó dágbére Yakuba Minte. Ó ń sọ fún Brighton pé ẹ wò ó. Mo lọ ń gbọ́ hùhùn pé ó dà pa Arsenal fẹ́ gborí wọlé pé Liverpool ni o. Liverpool fún Yakuba Minte àbí Arsenal.
1: Ẹni òye tèmi ó máa rí bọ́ gbàgán tó bá wọnú Liverpool yẹn náà nítòótọ́. Kò sẹ̀ síbi tó wọ̀ náà tó bá dé Arsenal náà. Àlísà àṣírí á rí bọ́ gbà náà ní Arsenal náà. Tó bá dẹ̀ dé Liverpool náà ní bọ́ọ̀tù. Kọ́ tèmi rí inú ọ̀rọ̀ tó wà lẹ́yìn ni ta ló rẹ́dí láti san owó tó pọ̀ jù. And which Liverpool is in the better position láti san owó yẹn. Do Arsenal náà ṣẹ̀wọ́ kù. Bọ́ọ̀ dẹ̀ mọ bá Arsenal ṣe máa ṣe transaction wọn. Wọ́n á kọ́kọ́ sọ gẹ̀dẹ̀ sọ́bọ̀ náà. Tọ́ bá ti rí pé ọ̀gẹ̀ ọ̀bọ ó kọ ọ̀gẹ̀dẹ̀. Wọ́n á ṣèwà fún ní nǹkan tó òkè èlò lẹ́lẹ́fẹ́ gbà. Ẹ jẹ́ ká wá negotiate. But Liverpool ready láti san owó tí wọ́n fẹ́ san. Òun náà dẹ̀ rí. Òun àti Liverpool ti jọ sọ fún náà.
0: Personal time.
1: Yes. Pé tó bá débì báyìí o, ọ̀gbẹ́ni wa a máa fún ẹ ní kinní tó òjò máa máa rọ̀ lórí ilé ẹ̀ 365 days ni. Kò ní sí gbà ọ̀gbẹ́lẹ̀ ara, omi máa wà fún everything. So gbogbo yẹn ló dùn mọ́ òun náà nùkà. Liverpool yìí ni o, àfi Liverpool nìkan, àfi Liverpool nìkan. So but ó wá kò sọ̀rọ̀ Brighton. Ti Brighton bá ní pé ok owó tí Liverpool gbé wá ó tí àwọn lọ́rùn kí àwọn tà. But tó bá lóun fẹ́ fagídí ṣe náà. Ó kù sí lọ́bọ̀ kó má gbàgbé pọ̀ ọmọ Áfíríkà lòun kọ̀ọ̀kan tí mi kàn máa fẹ́ kó mú kán jẹ́ ká rántí nìyẹn. Ṣé kó má gbàgbé pọ̀ ọmọ Gambia lòun àwọn tó dẹ̀ ń bá díò yìí àwọn tí wọ́n mọ bọ́ ṣe ń tún ti ẹ̀dá ṣe kíákíá ni especially tí ó bá ti ń ṣe aláwọ̀ tiwọn. So mo fẹ́ kí kó fi ọgbọ́n kó fi ṣe. But bá jẹ́ Liverpool náà ló lọ, bá jẹ́ Arsenal náà ló lọ, a fi jẹ́ kí football ẹ̀dùn at least it's a glory for Africa. So bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn.
0: Lọ policy ẹ̀dágbére fáwọn tí wọ́n
1: ní. Ẹyin tèmi ẹ ṣe gan tẹ́tẹ́ tí tẹ gbọ́ wa etí tẹ fi gbọ́ wa kò ní dohun tẹ̀ náà lé lórí o. Gbogbo àwa ta wà ń lórílẹ̀-èdè Nàìjíríà ẹ máa pé wa níwòye ọdún tó ń bọ̀. Àwa ta wà láyé yìí náà láti máa wà láàyè la máa wà láàyè láàyè ìdẹ̀ra ni etí wa ọ̀dẹ̀ ní dohun ta máa náwó lé lórí. Lọ policy ló ń kí lẹ́ẹ̀kan sí pé kẹ ló run ayọ̀.
0: Bóyá wọ́n ní kẹ lóòrùn ayọ̀ lápá bíbẹ̀ yẹn. Ẹ̀yin tèmi ẹ ṣe tẹ ti darapọ̀ mọ́ mi lórí Facebook. Gbogbo ẹ̀yin tẹ darapọ̀ mọ́ mi. Jọlá Oṣó Ẹ̀rìn Adéyinka Oṣòdì John Olúwádámiláre Stella Tèmi Fàgbàyíkẹ́ Stella Adébáyọ̀ Tèmi Lẹ́yìn Ọyá Pápápá Jọlá Oṣó Àríyọ̀ Ẹ̀rìn Adé Olútóni Precious Ìbolúwa ti fẹ́ Ọyá Zuli Kifli Ọlámilékan. Gbogbo yín mú kí o ẹ̀yin tẹ pè wọlé Mr. Sunday. Gbogbo yín mú kí Mr. Rafael bákan náà. Ẹ̀yin tẹ́ láǹfààní láti pè gbogbo yín náà mú kí ìkànnì West Radio náà pé bí 89.3 FM. Ẹ má gbé kúrò bẹ́ẹ̀ ó dàbọ̀.
2: Nkawo ni gbogbo aye n dadari kiri ti won pon yi. West Radio 89.3 FM. Nga agbemagbe.
3: The time is 7 p.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
4: Lati ikoni kan ga gbomagbe 89.3 FM. Gerege ni ago meje alelu.

Ẹ̀kalẹ́ àsìkò pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọdún òmìnira tòní. Àdúrà wa ni pé ọ̀pọ̀ rẹ̀ láò ṣe lágbára lọ́wọ́ Elédùmarè. Àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa lámú àfún yín láti ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ 89.3 FM, eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lé Estate ńlẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá Olóyèdè lóníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu gbà nípa ètò tó ní ṣe pẹ̀lú ìnira tí ètò ọrọ̀ ajé mú bá àwọn ọmọ ilẹ̀ yìí, tó sì jẹ́jẹ́ wípé ohun tó ní ṣe pẹ̀lú iṣẹ́ òṣè ọ̀la òbòrí rẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà Mákindé pè fún ìṣọ̀kan ilẹ̀ Nàìjíríà àbá tí ń ṣàjáyọ àyájọ́ ọjọ́ òmìnira ọdún 16 ní Àádọ́rin. Àwọn òṣìṣẹ́ kéde ìyanṣẹ́lódì oníkìlọ̀ ti ṣe lọ́jọ́ mẹ́ta lórí làásìgbò tó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé tó mú ìnira bá àwọn ọmọ ilẹ̀ yìí àti owó oṣù òṣìṣẹ́, eléyìí tí a ń pè fún àtúnṣe rẹ̀. Ilẹ̀ Nàìjíríà àtàn tilẹ̀ Amẹ́ríkà wọ́n ní a pé wọ́n mú ètò àjọṣepọ̀ wọn láǹfààní àti tẹ̀ ọwọ́ iwájú lágbọn ètò iṣẹ́ ológun láti lè gbójú agan ti ìgbésùnmọ̀mí. Ní báyìí, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ni ó ti jẹ́jẹ́ pé ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n sì ń gbìyànjú tí wọ́n sì ń làkàkà láti rí pé ọwọ́ wọn láǹfààní àti tẹ́tí pàápàá jùlọ lágbọn tó ní ṣe pẹ̀lú oúnjẹ tẹnuúnjẹ, owó ilé ẹ̀kọ́ àwọn ọmọ, owó tó ní ṣe pẹ̀lú ìtọ́jú ìlera láwọn ilé ìwòsàn, ìgbòkègbodò ọkọ̀. Ṣùgbọ́n tó ti wá jẹ́jẹ́ lásìkò tí a wà pé ìṣàkóso rẹ̀ ó ní kò níkàn dúró lórí ìgbé ayé tó mọ níṣe pẹ̀lú mímọ tiraka tàbí làkàkà láti gbé ìgbé ayé tó rọrùn lọ́rùn. Ààrẹ sọ̀rọ̀ yìí àti ìgbà ọ̀rọ̀ náà mara lónìí níbi ọ̀rọ̀ tó níṣe pẹ̀lú ọ̀rọ̀ ìkíni rẹ̀ fún ti ọdún òmìnira tọdún 2026. Eléyìí tí a fi sọ láti bá àwọn orílẹ̀-èdè yìí sọ̀rọ̀ nígbà tó ń jẹ́ akode mímọ̀ wípé àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú iṣẹ́ àtúnṣe ti ń bá ọ̀pọ̀ ìdílé fínra lásìkò tá a wà yìí, wọn ni ó jẹ́ akode mímọ̀ pé ó jẹ́ ojúṣe tí ìjọba ó gbé ìgbésẹ̀ lé lórí láti rí pé àwọn nǹkan yìí kò di àfiẹ́yìn. Eléyìí tí ogun fi sọ. Gẹ́gẹ́ bí ààrẹ ṣe sọ, ẹni tó ṣe padà sórílẹ̀-èdè Nàìjíríà lánàá òde yìí lẹ́yìn ìsinmi ọ̀nà iṣẹ́, eléyìí tó ṣe lọ sílẹ̀ Faransé, ibi tó ti ń ṣàlàyé pé ìnira tó ń ṣẹlẹ̀ òun ló ní ṣe pẹ̀lú àwọn ìgbésẹ̀ eléyìí tí a ti ń ṣe àtẹ̀lé rẹ̀ bọ̀ láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn àti àìní àwọn nǹkan tó tó àtìlé tó yẹ láti mọ̀ fi ṣe ètò ìgbéra ẹni ró nínú àwọn ètò iṣẹ́ tà ń ṣe. Ààrẹ ló wá sọ̀rọ̀ sọ̀rọ̀ iwájú pé ìjọba ti ń bẹ lóde yìí òun ni pé kò ní ṣeéṣe fún ọ láti yí òun padà lórí ohun tó ní ṣe pẹ̀lú àwọn ètò tí wọ́n ti gùn lé, ṣùgbọ́n tó jẹ́ kò di mímọ̀ pé ìtẹ̀síwájú yóò mọ láǹfààní àti wà fún orílẹ̀-èdè Nàìjíríà láti rí pé ayọ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè kúrò nínú iṣẹ́ àtúnṣe. Ẹwẹ́ ẹni tí í ṣe igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè Nàìjíríà tó tún jẹ́ olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti ADC, Alhaji Atiku Abubakar, òun ni pé ó ti bu ẹnu àtẹ lu ọ̀rọ̀ tó jáde látẹnu ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún ètò àyájọ́ ọjọ́ òmìnira tòní, níbi tó ti sọ̀rọ̀ wípé ọ̀rọ̀ tó kẹ́yìn rẹ̀ tí ó ní ṣe pẹ̀lú àwọn nǹkan ìgbélárugẹ tó ti ń ṣẹlẹ̀, òun ni pé kò sí ìfàmì rẹ̀ tàbí àmì rẹ̀ láàrin àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Àtíkù nínú ọ̀rọ̀ rẹ̀ tó sọ lónìí ní olú ẹgbẹ́ ADC ti ń bẹ nílùú Àbújá lónìí ṣàmì ohun tó fi ní ṣe pẹ̀lú àyájọ́ ọjọ́ òmìnira ọdún 1960 ti ilẹ̀ wa Nàìjíríà, ló sì ṣàlàyé pé ọdún yìí tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí òun ni pé ó ní ṣe pẹ̀lú bí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn orílẹ̀-èdè Nàìjíríà ti ń gbìyànjú tí wọ́n sì ń làkàkà fún oúnjẹ tí wọ́n mú lọ sọ́nà ẹnu, ìgbé ayé tó rọrin lọ́rùn àti ètò ààbò tó mọ́yán lórí láti lè padà sílé kálukú nígbà tí wọ́n bá jáde kúrò nílé. Ó ṣàlàyé pé ọdún mẹ́ta tí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti bọ́ sórí àlééfà òní ọpẹ́ wọn ti ti ọ̀pọ̀ àwọn orílẹ̀-èdè Nàìjíríà sínú ìgbé ayé pákáleke pàápàá jùlọ pẹ̀lú bí ọ̀kan àwọn ìgbé ayé bó ṣe ń láǹfààní àti di ọ̀wọ́n gógó lásìkò yìí tí ọ̀pọ̀ àwọn mọ̀lẹ́bí sì ń fún oúnjẹ kan fún láti jẹ ìmíì tó fi mọ mímọ dáwọ́dúró láti ṣe ètò ìtọ́jú ara ẹni tàbí ìgbésẹ̀ mímọ yáwó láti gbé ìgbé ayé. Ó bẹnu àtẹ lu ìgbésẹ̀ yíyọ owó ìrànwọ́ lórí epo rọ̀bì ilẹ̀ yìí pẹ̀lú ìkéde eléyìí tí a pọn ni ààrẹ ṣe níjọ́ kìíní àná, eléyìí tó sì ṣe àkóbá fún ọ̀pọ̀ àwọn èèyàn àti mọ̀lẹ́bí.
bákan náà ló wá tẹ̀ sọ́wọ́ wájú wípé ọ̀pọ̀ àwọn mọ̀lẹ́bí wọn ni pé wọ́n ti pàdánù ìgbàgbọ́ wọn láti ní ìtẹ̀sọ́wájú àti ìgbé ayé tó rọrùn eléyìí tó sì yọ pé kálukú wọn wọn ni wọ́n sáré sọ́tún sáré sósè fún ìgbé ayé gbádùn eléyìí tí a pé yóò láǹfààní àti mú kí kálukú wọn sùn kan forílésùká àtìkù bu ẹnu àtẹlu àwọn ìgbésẹ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú mímọ ṣe àfẹrẹ orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí aláìsàn tó ní àrùn jẹjẹrẹ nígbà tó ń jẹ́ kó di mímọ̀ pé ìgbésẹ̀ láti ra oúnjẹ tẹnu oúnjẹ oògùn lílo ìgbòkègbodò ọkọ̀ kò yẹ kó jẹun tí ó ní àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lára gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ṣèyí mákindé òun ló ti pè àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ láti ṣe ètò ìfàyàrán àti mọrírì àwọn tó ti fi ẹ̀mí tàbí gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ara wọn lélẹ̀ fún ètò orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n sì wà ní ìfọwọ́sowọ́kàn láti rí pé wọ́n ṣe ìgbésẹ̀ àti dojúkọ àwọn tó ń dojúkọ wọn lásìkò yìí láláìwo ti ẹ̀sìn tàbí ẹ̀yà eléyìí tí kò wọ àwọn ti wá gómìnà ló pe ìpèyí lónìí lásìkò ìsàmì àyájọ ọjọ́ òmìnira ọdún 1964 eléyìí tí wọ́n ṣe ní pápá ìṣeréti lẹ́kan sàlámì tí ń bẹ ní agbègbè adamasengba nílùú ìbàdàn nígbà tó ń sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú mímọ gbójú agan ti àwọn ìgbésẹ̀ ìgbésùnmọ̀mí ìjínigbé ìwà ìdàlúrú nípasẹ̀ ìkórajọpọ̀ ìlanilọ́yẹ̀ àti ètò ààbò gómìnà mákindé tí ẹni tí ṣe igbákejì rẹ̀ báyọ̀ làwọ́ aṣojú fún ló jẹ́ kó di mímọ̀ pé ètò òmìnira ọdún 1960 ti orílẹ̀-èdè nàìjíríà gbà ń gbà náà ó ní pé wọ́n láǹfààní àti gbà á látàrí mímọ yọ̀ǹda ara ẹni àti ìfira ẹni jìn táwọn kan ṣe fún orílẹ̀-èdè yìí mákindé nínú àtẹ̀jáde tó fi síta látọ̀ ẹjọ́ olùbá dámọ̀ràn pàtàkì sí lórí ọ̀rọ̀ ìròyìn Sulaiman Ọlárẹ̀wájú nílùú Ìbàdàn ti ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ló ṣe àtẹnumọ́ rẹ̀ wípé òmìnira tí à ń jẹ ìgbádùn rẹ̀ lónìí òun ló jẹ́ èso àti èrè àwọn kan eléyìí tí wọ́n ṣe iṣẹ́ takuntakun láti lè mú kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà káwọn náà lè wà ní òmìnira lásìkò tá a wáyé ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lábẹ́ ẹgbẹ́ kan eléyìí tí wọ́n pè ní JNPS eléyìí ni wọ́n sọ̀rọ̀ lórí ohun tó ní ṣe pẹ̀lú ìjíròrò ni wọ́n ti kéde àwọn kan tó ní ṣe pẹ̀lú ìyanṣẹ́lódì ọlọ́jọ́ mẹ́ta eléyìí tí a pẹ́ jẹ́ oníkìlọ̀ bẹ̀rẹ̀ láti ọjọ́ kejì oṣù kẹwàá sí ọjọ́ kẹrin oṣù kẹwàá ọdún tá a wáyé lórí ohun tí wọ́n ṣàkàwé gẹ́gẹ́ bí ètò ọrọ̀ ajé eléyìí tí kò mọyán lórí àti ètò ìnilára eléyìí tó ń dé bá àwọn òṣìṣẹ́ àti àwọn èèyàn tí wọ́n rọ̀gbọ̀ kó lé wọn lórí ẹgbẹ́ náà ló pàṣẹ yìí ni fún olú àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ wọn eléyìí tí wọ́n pín wọn ni wọ́n pè wọ́n láti kórajọpọ̀ láwọn ìpínlẹ̀ àti lórílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ fún ìyanṣẹ́lódì náà eléyìí tí wọ́n pín yóò bẹ̀rẹ̀ láti òwúrọ̀ ọ̀la lọ tí ṣọjọ́ ẹtì friday ọjọ́ kejì oṣù kẹwàá tí ó sì tẹnubodò lọ́jọ́ àìkú sunday ọjọ́ kẹrin oṣù kẹwàá àṣẹ náà ló wà nínú àtẹ̀jáde kan lónìí ti ṣọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 2026 èyí tí ó sì tọ́ bọ̀ látọ̀rin ti ṣe akọ̀wé fún ẹgbẹ́ náà olówó yọ gbẹ̀ngà eléyìí tó ra àwọn adarí ẹgbẹ́ náà láti rí pé wọ́n tẹ̀lé àṣẹ náà láìfọ̀tápè gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó ń fi síta èròǹgbà àti ìgbìmọ̀ tí wá látọ̀dọ̀ ìjọba àpapọ̀ wọn ni ọ̀rọ̀ yìí ló wáyé látàrí ohun tó ní ṣe pẹ̀lú bí ìjọba àpapọ̀ ṣe kùnà láti yanjú àwọn ìṣòro àti àwọn ìkànmínú eléyìí tí wọ́n ti fi ránṣẹ́ sí ààrẹ Bola Ahmed Tinubu ní lẹ́tà kan ti kọ lọ́jọ́ 21 oṣù kẹsàn-án ọdún tá a wáyé. Mínísítà fọ́rọ̀ ètò ààbò nílẹ̀ yìí ọ̀gágun Gwabin Musa tó ti jagun fẹ̀yìntì òyìn pé ó ti ṣe ìfìdímúlẹ̀ ìfarajìn orílẹ̀-èdè nàìjíríà láti ní àjọṣepọ̀ tó gbọ̀ngbọ̀n lágbọn ètò ọmọ ológun pẹ̀lú ilẹ̀ amẹ́ríkà pàápàá jùlọ nínú ìgbésẹ̀ àti gbójú agan ti ìgbésùnmọ̀mí nílẹ̀ yìí ọ̀gágun Musa ló sọ̀rọ̀ yìí nílùú Àbújá nígbà tó ń tẹ́wọ́ gba ọ̀gágun Matthew Brown ẹni tí ṣe alákòóso fún ètò ọmọ ológun ilẹ̀ amẹ́ríkà ní apá gúúsù ilẹ̀ yúròpù èèyàn ní setav af eléyìí tí wọ́n pe wọn ni wọ́n wá sí ètò àbẹ̀wò kan tó jẹ́ tẹnu iṣẹ́ sí ẹ̀ka tó ń rí sọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀-èdè nàìjíríà àtẹ̀léde tó wá látọwọlé akatun babatunde ẹni tí ṣe olùbádámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn sí mínísítà ṣàlàyé wípé àbẹ̀wò náà ló wà láti ṣe àgbéyẹ̀wò àwọn àjọṣepọ̀ àti iṣẹ́ takuntakun eléyìí tí wọ́n ń ṣe láti lè rí pé ètò ààbò tí wọ́n ṣe àfọwọ́sowọ́pọ̀ rẹ̀ kó lè rẹ́sẹ̀ walẹ̀ kó sì mú èso rere jáde nígbà tó ń sọ̀rọ̀ ìdúpẹ́ rẹ̀ tó sì mọ rírì ìjọba ilẹ̀ amẹ́ríkà fún ètò àjọṣepọ̀ tí wọ́n ń ṣe ọ̀gágun Musa Jekodimọ̀ pé àjọṣepọ̀ iṣẹ́ ètò ààbò yìí ní apá àríwá ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà
papa julo le bebe ti odo Lake Chad oni pe o ti mu ki iyato ko lanfani ati wa to si ti mu ki iwuri de ba awon omo ologun tin be lagbegbe na ninu oro ti ogagun General Brown ni ile to wa ran won to ranse lori imorere ati bi a tin se ayajo ojo omira loni sa awon orilede Nigeria on lo dupe fun ajosepo lojo pipe to ti wa laarin awon omo ologun ile yi ati ti ile America ile ti o si tun teso waju lati mo mu eso rere jade siwaju ati siwaju si Ajo leto idibo ile wa Nigeria INEC ni ati sise lojoro pe awon odo omo orilede Nigeria bi milionu mesan o le won ni pe yan ti foruko sile lasiko eto igbese foruko sile fun olodibo ele ti o tanu bodo oga agba ajo na ojogbon Joasha Mopitan sise loju oro ye nibi eto kan ele ti apin lanfani ati se nibi agbajopo awon to je asoju awon odo fun ajo INEC won ni apin sakawe ikopa awon odo ele ti apin won ni yo mu ki eto isejoba warawa ko lanfani ati te so waju nigba ti en to soju fun oga agba ajo na ojogbon Roda Gomos osoju fun Amupitan salaye bi awon akole ti won ri ninu awon ti apin won korajopo e se afihan pataki awon odo orilede Nigeria ninu eto idibo nigba ton je ko di mo pe ikopa won oni yan pe yo se iranwo fun abajade esi eto idibo ele ti o waye ti o si tun fi igboya sinu eto isejoba warawa o salaye pe eyan sipo ati awon kan to ni se pelu awon to je asoju odo on lo wa lati mu ki ajo na ko le lanfani ati ni ijiroro ibasoropo pelu awon odo orilede Nigeria ati fife oju awon nkan ikopa won ninu eto idibo oga agba ajo na lo wa ro awon toro kan lati lo anfani ati aye ti won wa lati se igbelaruge awon ti yo seto ilaniloye lori oro eto idibo se igbelaruge alafia ati ikopa rere gbojo agan ti mimo se eto idaluru nipase mimo fun awon iroyin ti ko to ati sese iroyin lagbara fun awon odo lati kopa rere lawujo lasiko eto idibo Akojopo iroyin lewa fun ti ale toni koni ju bayi lo sugbon ki a tun mo lo e je ki a boju awon koko to wa ninu iroyin na ninu iroyin lati mo fun yin pe are Bola Tinubu lo ti gba wo pe awon omo orilede Nigeria oni won se nlakaka lati ri pe owo won to awon kan tan fe nipase bi onje o sanwo ile eko sisanwo eto itoju ati igbokegbodo okan sugbon to se ileri wi pe eto isakoso re oni ko ni kan duro lori igbese mimo gbe igbe aye ti ko teni lorun to ati bo ti ye bakan na la mo afun yin pe gomina ipinle oyo ni mero se makinde ti pe ogoro omo orilede Nigeria lati mo riri awon ti a pe won fara won jin fun idasile orilede Nigeria eleyi ti won si ro won lati wa ni ifowosowopo lati dojuko awon adojuko ti n koju won nile ye lai wo tesin tabi eya ko wa Egbe awon osise lolede Nigeria labe egbe kan ile ti an ti kora won jo ni ati kede eto iyanselode olojo meta to je to nikilo bere lati ola ti sojo keji titi wo ojo aiko ojo keni osu kewo odun ta waye lodun tan sakawe gege bi igbe aye ti ko roni lorun ati inira ile to ba awon osise ati awon ti o rogbo kule won Minister for Ètò Ààbò Ọ̀gágun Christopher Aguabin Musa tó ti jagun fẹ̀yìntì ni pé ó ti ṣe ìfìdímúlẹ̀ ìfarajìn orílẹ̀-èdè Nàìjíríà sí ètò àjọṣepọ̀ wọn pẹ̀lú ilẹ̀ Amẹ́ríkà aládùn ètò ààbò pàápàá jùlọ láti gbojú agan ti ìṣẹ̀lẹ̀ ìgbésùnmọ̀mí nílẹ̀ yìí. Èyí lópin ìròyìn lẹwa fún ti alẹ́ tòní àkójọpọ̀ àti àtúntò ìròyìn ló wà látọwọ́ Kúnlé Olówó. Ẹ mọ́ gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ wa láwọn ojú ọ̀pá ayélujára wa gbogbo pẹ̀lú àti Wells Radio 893. Nígbà tí ẹ lè fẹ́ràn tí ó sì tẹ̀lé wa lójú ọ̀pá ayélujára Facebook wa pẹ̀lú àti Wells Radio 893 FM fanpage. Bákan náà lè gbọ́ àsọwọ́ iwájú sí i lójú ìpàná ti àgbáyé ti www.wellsradio893.com. Ẹ lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sínú yàrá ìkóròyìnjọ ìkànnì yìí lórí ẹ̀rọ 0916-893-2000 fáwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹni. Adédàmọ́lá Olóyèdè ló mú ìròyìn náà wá sí ti ìgbọ̀ yín ẹ ṣe tí a ń gbọ́ ìkànnì kọ̀ǹga agbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM. Ọlọ́run yóò bùkún fún yín ọ̀run ayọ̀ láòsùn.

Oni ni ojo kini oshu kewa odun 2026. Iba koda iba sheda. Iba koda iba sheda o. Ọlọ́run tó ní ara àti ọ̀pọ̀lọpọ̀ àánú lọ́wọ́ ìbá yín náà láṣe lálẹ́ tòní o. Ọlọ́run tó ní ọ̀pọ̀lọpọ̀ ara àti àánú lọ́wọ́ ìbá yín náà láṣe lálẹ́ tòní. Ọlọ́run olórí ọ̀fẹ́, Ọlọ́run aláàánú. Ńṣe ló dàbí àná nígbà tá à ń kíra wa pé a kú ọdún tuntun. Oṣù kíní, oṣù kejì, oṣù kẹta, oṣù kẹrin, oṣù karùn-ún, oṣù kẹfà, oṣù keje, ìkẹjọ, ìkẹsàn-án àti ìkẹwàá. Bẹ́ẹ̀ ẹnìkan wò ṣùṣùn báyìí, ó dẹ̀ ní kò sọ́lọ́hun. Ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ dẹ̀ ti fi mu. Ní ọ̀nà méjèèjì ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mú. Àbí ǹjẹ́ ẹ lè gbàgbọ́ káti ẹ̀wá sọ pé káti ẹ̀rọ náà ni pójò ń jábọ́ lójú ọ̀run ilẹ̀ òdẹ̀ máa fàá mu. Ẹ̀ngbọ́ ṣé omi ò ti ní gbé ogun ayé lọ. Bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀ ńgbà tí ọdún yìí ti bẹ̀rẹ̀. Èyí tó mì wá, èyí tó dẹ́rù bà wá, èyí tó ṣèkí wá jìgìjìgìjìgì báyìí. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba aláàánú tó tún fún wa lórí ọ̀fẹ́ tá a tún fi wà láyé lọ́jọ́ tòní o. Ọjọ́ kìíní oṣù kẹwàá nínú ọdún 2026 rèé. Níbi ìṣẹ́jú mélòó kan a tún yí sí ọjọ́ kejì oṣù kẹwàá ọdún 2026. Kì máa ń ṣe nítorí pé a pé o, kì í ṣe nítorí pé a gbọ́n, kì í ṣe nítorí pé a mọ̀ ṣe. Bí kò ṣe nípa orí ọ̀fẹ́ Ọlọ́run tó fún èmi àti yín láǹfààní láti lè máa mí láti lè wà lórí òkè pẹ̀ lálẹ́ tòní o. Ètò àwárí ìfẹ́ òun náà ló gorí afẹ́fẹ́ ìkànnì kan.

ó sì ní agbára. Olúwa tí ó ní agbára ní ogun. Nítorí náà ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà. Àní kí a sì gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé. Kí ọba ògo kí ó lè wọ inú ilé yìí wá. Kí ọba ògo kó lè wọ inú ọkàn yìí wá. Àní kí ọba ògo lè gbanú rédíò yìí kó lè gbà á wọnú ilé yìí wá. Lẹ́ẹ̀kan sí ta ni ọba ògo yìí? Olúwa àwọn ọmọ ogun náà ni ọba ògo. Àwárí ìfẹ́ o náà ló gorí afẹ́fẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan lórí ìkànnì 89.3 FM. Ìkànnì àkọ́kọ́ fún gbogbo mọ̀lẹ́bí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ tó kún fún omi ọgbọ́n, ìmọ̀ àti òye. Ètò àwárí ìfẹ́ lètò tí a mọ̀ọ́mọ̀ gbé kalẹ̀ lórí ìkànnì yìí kí gbogbo mọ̀lẹ́bí ó ba lè máa rọ́gbọ́kọ́ ńbẹ. Ká a bá lè ní ọ̀nà láti tún fara kínra pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn káàkiri àgbáńlá ayé. Kí ni nǹkan tẹ́ ń là kọjá nínú ìdílé tiyín tó kà yín láyà? Kí ni nǹkan tẹ́yìn ń là kọjá pẹ̀lú iṣẹ́ yín tàbí ìbáṣepọ̀ yín pẹ̀lú ẹnìkejì yín? Ọkọ ìyàwó, ọ̀rẹ́, bàbá, ọmọ, ìyá. Àwárí ìfẹ́ lè tòótọ́ fún wa láǹfààní àti lè sọ tinú wa tá a lè bẹ́nìkejì sọ. Àbọ̀rọ̀ tá a tiẹ̀ ti báwọn èèyàn sọ ṣùgbọ́n tó tojú sú wa tá a tiẹ̀ mọ̀nà tá a gbé gbà. Àwárí ìfẹ́ fún wa láǹfààní yẹn láti lè sọ jáde. Àwọn èèyàn fún wa ní ìmọ̀ràn wá gbà wá ní ìyànjú. Bẹ́ẹ̀ àwọn tó ń gbọ́ lénà àdẹ̀ ní àǹfààní láti lè kọ́ ọgbọ́n kan méjì lórí ẹ̀. Aago mẹ́sàn-án títí di aago mọ́kànlá. Ní gbogbo àlàálẹ̀ Thursday, ẹ má mí ìsí ẹ̀ rárá. Ẹsẹ́ ti àláàmù fún pé tó bá dalẹ̀ Thursday o. 89.3 FM rédíò mi ò gbúdọ̀ kúrò ń bẹ̀. Ayọ̀ Emmanuel Ojo olóko tèmi ẹ̀ka alẹ́ o.

0: Nígbà tá a bèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan lọ́wọ́ arákùnrin Ìgbébò ló ṣe jẹ́. Ṣé ìyàwó ẹ̀ ń yajú sí ẹ̀ṣọ́ ń pariwo mọ́ àbí bò ló ṣe jẹ́ gan-an? Ó ní ń tòótọ́ ká má parọ́ ká má gbẹ̀ṣẹ́ o. Ó ní kò síbi tóun fẹ́ kí ìyàwó òun ti wọlé láti ràn òun lọ́wọ́ tí ò wọlé o. Kò síbi tóun fẹ́ kí ìyàwó òun ti bóun gbé tí ò bóun gbé o. Ó ní ńgbà míì gan kóun tó sọ pé gbé ó ti gbé e. Àní kójú má ṣáà titi òun ṣá. Ó ní ṣùgbọ́n iye tòun ò tiẹ̀ sí sọ́rọ̀ yìí kó tó di páwọn mọ̀lẹ́bí òun pàkíyèsí òun sí i. Làwọn àbúrò òun sọ pé bọ̀dá mi ìyàwó yín ti lo orí yín. Ká a má fọ̀rọ̀ gùn ó ní ìyàwó òun lówó ju òun lọ o. Ó ní ńgbà táwọn mọ̀lẹ́bí òun ti pàkíyèsí òun sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà lòun ti gbà láti fi ré káṣá kóun ya fi ré ìyàwó òun mọ́lẹ̀. Bó tiẹ̀ jẹ́ pé tóun bá ronú sẹ́yìn wá wò páwọn nǹkan báyìí òun ò gbúdọ̀ ṣe. Àwọn nǹkan ẹ̀kọ́ kan tóun wò pé ó dà ipò fi ń gbéra àádámọ́kùnrin tóun ò gbúdọ̀ ta. Òun á ṣe ṣàtúlọ̀ ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yín láti rí pé kiní ọ̀hún bàjẹ́. Ó ló lè bàjẹ́ lónìí ṣùgbọ́n ìdìde yẹn á dàbí ìgbà tí nǹkan míì tún dìde ni. Ó ní bóun ba nǹkan márùn-ún jẹ́ nǹkan mẹ́wàá lè yọ nú ẹ̀. Ó lóun wá wò ó ṣùṣùn pé obìnrin yìí ò lè jóbìnrin lásán fẹ́. Bẹ́ẹ̀ báwo ni ìyàwó òun á ṣe lówó ju òun lọ? Ó ní kò ṣeé ṣe òun ò ní gbà o. Ó ní kó jẹ́wọ́ fóun irú agbára wo ló ní o. Irú agbára tó bá ní kó gbé e fóun gẹ́gẹ́ bí ọkọ ẹ̀ kóun máa lò ó. Arákùnrin yìí ní ìyàwó òun lówó ju òun lọ. Ó dẹ̀ ti lé dà síta ó làjẹ́ ni o. Ẹ̀yin àgbàlagbà tẹ́ ń gbọ́ ètò àwárí ìfẹ́ lálẹ́ yìí. Irú ìmọ̀ràn wo ní fún arákùnrin ìkílẹ̀ ẹnìkárákùnrin yìí ó ṣe? Mo mọ̀ pé ní abala kejì ètò àwárí ìfẹ́ a ti sọrú ọ̀rọ̀ báyìí rí. Ọ̀rọ̀ yẹn lókùn dì ó lọ fà gan àwọn tó bá gbé ètò àwárí ìfẹ́ ń gbà yẹn àti lọ́dún yẹn á rántí. Ìyàwó òun lówó ju òun lọ. Òun ò ń ṣọ̀lẹ ọkùnrin kò sóhun tóun ò lè ṣe. Ṣùgbọ́n kò sí bóun ṣe fà á tó ìyàwó òun lè wá nílé kí nǹkan ó dẹ̀ máa jẹ́ fún bẹ́ẹ̀. Ìṣe ló wá dà pé ńgbà míì gbogbo nǹkan tó yẹ kóun kọwọ́ bàpò ṣe gẹ́gẹ́ bí ọkùnrin òun ló ń ṣe. Òun lòun á máa bèrè lọ́wọ́ ẹ̀ pé fún mi o kò ní dìde bọ́ síta sọ pé òun fẹ́ ṣe o. Lójú aráyé òun náà lòun ṣe o. Ó ní ṣùgbọ́n kò tẹ́hun lọ́rùn mọ́. Kóun rọra wà lẹ́gbẹ̀ẹ́ ẹni tóun á rọra máa fún tọ́rọ́ kọ́bọ̀ tí ò tiẹ̀ nílé òun léré rárá. Ó ló rọ̀ òun lọ́rùn gidi gan ni. Ẹ̀ ń gbọ́ irú ìmọ̀ràn wo lẹ fún arákùnrin 0916893 1000 tàbí 0915333 4853. Hello, ẹ̀ka àlẹ́ o.
1: Ẹ
0: ká lẹ́ bàbá láti kó ọlá ìpẹ̀lẹ́.
1: Ẹ kó gbìyànjú o.
0: Ẹ ṣeun bẹ́sà.
1: Ọ̀gbẹ́ni Adé Olùfẹ́ láti kó ọlá àpàtà.
0: Mo ti gbọ́ òyìn dáadáa ẹ ká lẹ́ sà.
1: Ọ̀gbẹ́ni yẹn ti dára ẹ̀ lẹ́jọ́. Ó ní òun ò nífẹ̀ẹ́ lọ́rùn. Níwọ̀n bá ìgbà tí ìyàwó ò ti jẹ́ kára àdá mọ̀. Ọmọ ẹbí tó ní wọn pa kí ò sí ohun sí.
0: Wọ́n fẹ́ dalé wọn rú ni.
1: Yes, how do they know? Òun náà ló máa jẹ́ kọ́ mọ̀. Nígbà tó rú sọ pé ìyàwó òun ò lójú kóun tó kọ́ fẹ́ ìyàwó ti gbé. Nǹkan tí ò yé ni wípé
0: ìràwọ̀ wọn bára mu.
1: Nítorí yẹn ò lè fi ṣe ìgbéraga. Àwọn kan wà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí a ṣe gbọ́ lẹ́nu ẹ̀yìn àgbà.
0: Ẹ̀yin bàbá wa náà lẹ sọ
1: bẹ́ẹ̀. Ẹlẹ́dàá ọkọ yẹn ló ń pèsè fún wúmà yìí. Tí wọ́n bá ṣe ara wọn, wúmà yìí náà ò lè rọwọ́ fún wọn. Ẹ má ẹ̀ka tara wa jẹ. Tí wọ́n bá ṣe ara wọn. ohun kan le jati fun ma yen kan mo ite olorun se olorun ti se ti e lo fi je ko ni ki ma yen ni ifeti pa fun lo fi gugun pe olorun bi igba ti o bi yen go ti mo bi yen ma yen go ti jade on se pe wa eleja ka ba le e o lo pe fun e ma se kokon ju
0: ma se nkokon ju fun
1: o ma e o ti do ma e bi o ti gba ti wa ti te
0: mi
1: o fi gbe loju tori sasa lo gbeni ti o ni gbe loju sugbon ko gbe loju ma yen ni oni te lo ohun ni ko lo pa omo epi ele lo mo epi e wa emi na ni mo se fun olorun ko ran wa lowo olorun ma je olorun ma e ko ju kokoro ko ba ti wa je
0: amen eseun ko
1: ti lo ju kokoro
0: oju kokoro tin wo eseun baba
1: Ma
0: Eseun go, Mrs. Akinola, Eseun go.

0: Hello, Ekaleo.
1: Hello, Ekane.
0: Ekale sa orúkọ yín sá ti bulletin pè mí.
1: Gbadero láti ìlú Tápà.
0: Gbadero láti ìlú Tápà.
1: Ní Ìbàràpá.
0: Ní Ìbàràpá, ẹmọ̀ká lẹ́sà.
1: Ekane.
0: Ekale o mu kiyin daada, gbogbo Ìbàràpá ń kọ́ o.
1: Láfíà ni.
0: Olúwa ṣeun. Oya, ẹ jẹ́ gbọ́ ẹ̀rọ yín sá.
1: Ẹ ṣeun. Ẹrí bàbá yìí ni ó kí ìsara. Ọlọ́run ti bá wa, Ọlọ́run kò ṣe ìyàwó ní rárá. Kò ṣe ìyàwó ní. Adé orí ẹ̀ náà lọ́lọ́ náà kò sí ohun tó burú jù níbẹ̀. Kódà kí ìyàwó ṣáájú ọkọ̀ọ̀kọ̀ ilé kò sí ohun tó burú jù níbẹ̀. Nígbà tí wọ́n ṣe wẹ́ nígbà tí wọ́n ṣe márèèjì. Ibi wọ́n ṣàdúrà fún wọn. Àdúrà wọn ló ti gbà yìí. Tó bá tiẹ̀ wá jẹ́ pé obìnrin tó bá ṣe ìgbéraga. Ìyẹn a lè mọ ohun tá a sọ̀rọ̀ lé lórí ní àárín yẹn. Kó má jẹ́ kí àwọn mọ̀lẹ́bí kankan kí wọ́n dé àárín wọn. Mo fi Ọlọ́run bẹ ẹrù tí tó fún síta yẹn. Kó lọ bẹ obìnrin yẹn. Kó dá a padà. A sì kí ti ọkùnrin yẹn náà ló ó ṣiṣẹ́ papọ̀ mọ́ tiẹ̀.
0: Ó ṣiṣẹ́ papọ̀ ó rọra wọn lọ́wọ́.
1: Ó ṣiṣẹ́ papọ̀ mọ́ra wọn ni. Ó rọra wọn lọ́wọ́ ni. Ẹni tó léyìn ò lágbàdo. Ẹni tó lágbàdo ò léyìn.
0: Ọ̀rọ̀ ńlá.
1: Ohun tó ń ṣẹlẹ̀ láàrin wọn yẹn ẹlòmíì fẹ́ bẹ́ẹ̀
0: tí ò sì rí.
1: Tí ò láǹfààní ohun tó jọ bẹ́ẹ̀ yẹn. Ọlọ́run ní jẹ́ káàrin wọn dàrú. Kó lọ pe obìnrin yẹn kó lọ pe wálé. Mo fi Ọlọ́run wa mo fi bẹ̀ ẹ́. Kò sí ohun tó yẹ kó jẹ́ ìjà láàrin yẹn. Nígbà tí òbí ṣe ìgbéraga. Kò sí nǹkan kan mọ́. Ẹ máa dé tò bọ̀.
0: Ó ti dà ẹ ṣeun gan bàbá. Mo dúpẹ́ ẹ bá ń kí gbogbo Ìbàràpá o.
2: Kí ni bẹ̀rù?
0: 0916-893-1000 tàbí 0915-3-4-893 tàbí kẹ́ lójú òpó ilé 0911-3-4-893. Hello, ekaale o. Ekaale ma o. Yes ma, àtàárọ̀ ni ẹ pẹ̀lẹ́ orúkọ yín àti bulletin pè wá. Mi gbọ́ yín mà. Mama mi nìyẹn, ẹ kalẹ́ mama. Ẹ pẹ̀lẹ́ o. Ẹ wo ẹ̀mí wá ṣe ọ̀pọ̀lọpọ̀ láyé.
3: Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ là á ṣe láyé o.
0: Àmì ẹ ṣeun gan mama.
3: Ṣé màá yẹn ti lé obìnrin yẹn jáde?
0: Ó ti lé jáde báyìí.
3: Ó ti lé jáde.
0: Bẹ́ẹ̀ ni.
3: Ó ti lé ògo ẹ̀ jáde. Ó ti lé ògo ẹ̀ jáde torí pé kò fara balẹ̀. Ó sì jẹ́ kẹ́mi kẹta kó wà àárín wọn. Tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Ọlọ́run á ràn lọ́wọ́. Á jẹ́ á ṣi lójú inú. Kó mọ nǹkan tó yẹ kó ṣe. Ọlọ́run á dúró tì wọ́n o. Kó lọ bẹ̀ẹ́. Kó pé padà sínú ilé o, kó má lé ògo ẹ̀ síta o.
0: Kó má lé ògo ẹ̀ síta.
3: Ọlọ́run á wà pẹ̀lú wọn o. Ọlọ́run á dì wọ́n mú o. Lórúkọ Jésù Olúwa wa.
0: Ẹ ṣeun gan mama, mo dúpẹ́ o.

0: lójú arákùnrin yìí bóun ṣe ń gbìyànjú tóun fà ìyàwó òun ni ò jẹ́. Lójú arákùnrin yìí báyìí ìyàwó òun ló ń lo ẹlẹ́dàá tòun tí ò fi jẹ́ kó jẹ́ fóun. Bẹ́ẹ̀ òun náà ló gbà pé kò sí nǹkan tóun fẹ́ gẹ́gẹ́ bí ọkọ tí ò fi ràn òun lọ́wọ́. O ní ṣùgbọ́n àwọn mọ̀lẹ́bí òun sọ pé òun pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Ìwọ ló yẹ kó o máa fún un kò ń ṣe pé ìwọ ni wàá máa sọ pé ìyàwó mi fún mi kinní yìí. Hello, ẹ̀kaalẹ́ o. Ẹ̀kaalẹ́ sà, orúkọ yín sà àti bulletin pé. Ètò nìyẹn bàbá, ẹ̀kaalẹ́ o. Ẹ̀wò àmì lágbára Ọlọ́run. Láti òkè pàdé ẹ̀kaalẹ́ sà.
1: Máa nù yẹn kó tètè gbọ́ ìkìlọ̀ o. Onílọ́ọ̀kì gan o.
0: Onílọ́ọ̀kì gan.
1: Bẹ́ àwọn èèyàn ṣe ń gbọ́ igan, afẹ́ tàbí pé kóbìnrin yẹn máa ń bọ̀rọ̀ lọ́wọ́ ni. Wọ́n máa ń sọ àǹfààní yẹn nu o. Gbogbo ẹ̀ ló fẹ́ lọ yín o. Ó pè kọ́ dá padà o.
0: Kó pè é.
1: Bẹ́ẹ̀ni, kọ́ dá padà o. Kò ní bàjẹ́ o.
0: Àmì lágbára Ọlọ́run kò ní bàjẹ́. Mo dúpẹ́ sá.

wọ́n làwọn ọmọ arábìnrin yìí lọlé láti lọ mọ àwọn èèyàn àwọn. Wọ́n láwọn mọ̀lẹ́bí àwọn dẹ̀ gba arábìnrin yìí tọwọ́ tẹsẹ. Mo mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà tí obìnrin bá tẹ̀lé ọkùnrin lọlé láti lọ mọ àwọn òbí ẹ̀, wọ́n á máa káyà sókè. Wọ́n ní ṣùgbọ́n tọ̀dọ̀ tàwọn òrí bẹ́ẹ̀ àwọn ẹbí àwọn gba obìnrin yìí tọwọ́ tẹsẹ̀. Ní pàápàá jùlọ màmá àwọn ó gba arábìnrin yìí wọlé gidigidi gan ni. Wọ́n ní ọ̀rọ̀ ìfẹ́ àwọn ó wọ̀ dáadáa, ó wọ̀ láàrin àwọn ó wọ̀ láàrin ẹbí. Ẹ má gbàgbé pé ńgbà tó wà ní ipele tó kásẹ̀ ńlẹ̀ ni àwọn méjèèjì lọ̀rọ̀ fẹ́ yìí ló le gidi gan. Arákùnrin ni àwọn lọ ṣe

ṣùgbọ́n ṣáájú mọ̀mí mọ̀ yìí ni arábìnrin yìí ti ń wo àwọn ìwà kan lóríṣiríṣi. Bóyá káwọn ó tiẹ̀ sọ pé ó ti bẹ̀rẹ̀ sí ń ṣìwà.

wọ́n ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ yìí tíbi tó jẹ́ pé owó táwọn tún fún arábìnrin ní ìgbà náà láti fi ṣe makeup ìyẹn tá tójú á fi dùn wò dáadáa wọ́n ní ṣe ló ju owó yìí mọ́ àwọn níṣejú màmá àwọn wọ́n ní gbogbo owó kò fi tójú ṣe láti jẹ́ kójú gúnrégé lọ́jọ́ náà wọ́n ní ṣe ló ju owó yìí lójúmọ́ àwọn

wọ́n ní kò sí irú ìwà tí arábìnrin yìí ò wù tán. Kò dẹ̀ sẹ́ni tí ò bá sọ̀rọ̀ tán lórí àwọn ọ̀rọ̀ yìí. Àwọn ẹbí àwọn náà sọ̀rọ̀ o lóríṣiríṣi o. Ṣùgbọ́n àwọn convince wọn àwọn dẹ̀ pinnu pé rárá sẹ́ arábìnrin làwọn á fẹ́. Wọ́n ní ibi tí ọ̀rọ̀ yìí le dé, màmá àwọn bá màmá ẹ̀ sọ̀rọ̀ o. Wọ́n ní màmá tàwọn bá màmá arábìnrin yìí sọ̀rọ̀ lórí àwọn ọ̀wà tí màmá àwọn rí yìí. Ó ti ẹ̀ jẹ́ kí màmá àwọn nífẹ̀ẹ́ sí gan. Mo lérò pé òun náà ló jẹ́ kí màmá àwọn gan ó le pe màmá ẹ̀ pé ẹ já kun, ẹ já jọ wọ ọ̀rọ̀ yìí, ẹ já jọ wò ó. Wò ó láṣeṣe tọmọ yìí á ṣe báyìí tí ò ní wùwà báyìí. Wọ́n ní ṣùgbọ́n màmá ẹ̀ gbè lẹ́yìn ẹ̀ ni o. Màmá ẹ̀ gbè lẹ́yìn ẹ̀ kò rí nǹkan tọmọ ẹ̀ ṣe láì dá o. Wọ́n ní àwọn méjèèjì ṣe ìgbéyàwó. Wọ́n ní ṣùgbọ́n ní kété tí àwọn méjèèjì jọ ṣe ìgbéyàwó yìí, ǹṣe ló dà pé àwọn ìwà kéékèèké táwọn ti ń rí sẹ́yìn part one làwọn yẹn o. Wọ́n ní wàhálà yìí débi pé ìyàwó àwọn ò fẹ́ rí ẹlòmíì má wọn ní pàápàá jùlọ mọ̀lẹ́bí àwọn o. Kò fẹ́ rí mọ̀lẹ́bí àwọn bẹ́ẹ̀ ni ò fẹ́ rọ̀rẹ́.

Oni ìyàwó àwọn ò fẹ́ rí mọ̀lẹ́bí àwọn kankan fẹ́. Bẹ́ẹ̀ ni kò fẹ́ rí ọ̀rẹ́ kankan. Mo ní kí nǹkan kékeré kan ó máa ti ṣẹlẹ̀ ìjà ti wọlé. Nǹkan kékeré tọkọ àtìyàwó ń sọ tó ń dá ẹ̀rín ilẹ̀ láàrin wọn ní àwọn pẹ̀lú arábìnrin ìjà ni o.

wọ́n ní nǹkan kékeré báyìí ìjà ní láàrin àwọn méjèèjì. Wọ́n ní ní ọjọ́ kan yẹ ti mọ̀ pé gẹ́gẹ́ bí ọmọkùnrin à lọ wo bọ́ọ̀ làwọn bá ní káwọn ó lọ wo UEFA níbì kan o. Wọ́n ní lọ́jọ́ náà máa ń yù ló ti ń gbá bọ́ọ̀lù. Wọ́n ní bọ́ọ̀lù yìí ó dẹ̀ ti ìyẹn ara àwọn bọ́ọ̀lù èyí tó máa ń di ọlọ́wọ́.

0: wọn lára àwọn bọ́ọ̀lù èyí tó máa ń jọ lọ́wọ́ alẹ́ mọ́rú yẹn ni. Wọ́n ní ńgbà táwọn á fi dé, wọ́n níyàwó àwọn títí àwọn mọ́ta o. Àwọn gbálẹ̀kùn títí tí mo ti dé. Bẹ́ẹ̀ ni ò sílẹ̀kùn fáwọn ilé inébọ̀ àwọn làwọn lọ sun. Ńgbà téèyàn nílé tí ẹ̀ tí ò ń ṣe pé kò ní tiẹ̀. Wọ́n láwọn bá ṣàrọra lọ sun ọ̀dọ̀ ẹni táwọn jọ yálé gbé o. Wọ́n ní tí mọ̀lẹ́bí àwọn kankan bá ti ẹ̀ rọra pe àwọn báyìí yóò ti sáré sídìí fóònù yóò ti kọ́ọ̀tì ẹ̀. Wọ́n láti kọ́ọ̀tì fóònù á ti lọ kọ́ọ̀tì ẹ̀ pé rárá sẹ́. Wọ́n nígbà tó jọjọ́ kan làwọn dìde pé irú ìwà wo lélẹ̀ báwo làwọn mọ̀lẹ́bí mi á ṣe máa pè tí wà máa kọ́ọ̀tì kọ́ọ̀lù. Ló bá ní màmá tòun àjẹ́ ni màmá òun o. Bó ni wàá ṣe pe màmá mi lájẹ́? Ó lájẹ́ ni màmá tòun ni màmá òun fẹ́ pa òun. Bó lọ̀rọ̀ sí jẹ́? Màmá tó gbà ẹ́ tọwọ́ tẹsẹ̀ ńgbà tí mo mú ẹ wálé. Tó tún pe màmá ẹ pé ẹ jẹ́ àjọ wà àárín ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ àwọn ọmọ yìí. Màmá yẹn ló wá dàjẹ́ ńsìn yìí. Ọ̀rọ̀ yìí lágbára ó lóun ò dúró làwọn bá fi tó pásítọ̀ àwọn létí. Wọ́n láwọn bá dẹ̀ fi tọ olùṣọ́ àgùntàn àwọn létí o. Wọ́n dẹ̀ dá sí ọ̀rọ̀ yìí láàrin àwọn méjèèjì. Wọ́n ní pásítọ̀ àwọn dẹ̀ ní káwọn ó bẹ́ẹ́. Kódà pásítọ̀ àwọn ní káwọn ó dọ̀bálẹ̀ láti bẹ́ẹ̀ o. Pé kó má bínú o. Ó ti ẹ̀ jẹ́ pé wọn ṣàlàyé ìdí tí pásítọ̀ ó fi sọ fún wọn pé kán dọ̀bálẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn dọ̀bálẹ̀ bí pásítọ̀ ṣe sọ àwọn bẹ́ẹ̀ o. Má bínú o. Wọ́n ní lẹ́yìn èyí tó ṣẹlẹ̀ yìí àwọn rìnrìn àjò. Àwọn rìnrìn àjò kékeré kan ìyẹn ìrìn àjò tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọṣẹ́ ni. Wọ́n nígbà táwọn ó fi padà dé láti ìrìn àjò ibi táwọn ó lọ. Làwọn bá rí gbogbo ilé àwọn kòròfo báyìí lórí o. Ẹni kòròfo bíi ti báwo ìyàwó ti kó gbogbo ẹrù ó ti lọ o. Kí la gbé kí la jù kí la jọ fà ní wàhálà gan. Bá a ti ẹ̀ fa wàhálà ṣẹ̀bọ́n ti ní ibẹ̀ mo ti dọ̀bálẹ̀ mo ti bẹ̀ẹ́. Wọ́n nígbà táwọn ó fi délé ìyàwó àwọn ti kó gbogbo ẹrù lọ o. Ìyá tó nílé àwọn bá sọ fún àwọn pé màmá ẹ̀ àtàwọn ọ̀rẹ́ ẹ̀ ló wá bá a kẹ́rù o. Wọ́n ní ṣùgbọ́n nǹkan táwọn ò tí ì sọ fún mi láti ìgbà tó ń sọ̀rọ̀ ẹni pé ìyàwó àwọn ti lóyún sínú o. Wọ́n ní gbogbo ìgbà tó dẹ̀ fi lóyún yìí ló ti bẹ̀rẹ̀ sí ń sá fáwọn mọ̀lẹ́bí àwọn o. Kò gbúdọ̀ rí wọn kò gbúdọ̀ bá wọn sọ̀rọ̀ kò ti ẹ̀ fẹ́ bá wọn ní nǹkan kan o. Wọ́n nígbà táwọn délé táwọn wò pé kí ló ṣẹlẹ̀. Làwọn bá mú fóònù àwọn jáde làwọn bá pè é. Bẹ́ẹ̀ kò gbé ìpè àwọn báwọn ṣe ń pè ló ń já sọnù lọ́hùn. Àwọn pè é títí títí kò gbé aago àwọn. Nígbà tí ọ̀rọ̀ bá rí báyìí ó ti di pé àwọn àgbà gbúdọ̀ dá sí o. Wọ́n ní báwọn ṣe pé àwọn ẹ̀gbọ́n àwọn nìyẹn o. Ẹ̀yin ẹ̀gbọ́n ẹ wá o nǹkan báyìí báyìí báyìí ni mò ń là kọjá. Nǹkan báyìí báyìí báyìí ló ń ṣẹlẹ̀ sí mi. Wọ́n ní làwọn ẹ̀gbọ́n àwọn náà bá tẹkọ̀ létí pé àlè máa wà búrò wa kí nǹkan ó máa ṣẹlẹ̀ báyìí. Làwọn ẹ̀gbọ́n àwọn bá gbalé àwọn òbí ẹ̀ lọ láti lọ bá wọn sọ̀rọ̀ o. oni ṣugbọn si iyalẹnu won ngba to debe o ise ni mama arabirin yi so pe awon ofe ni nkankan se pelu idile awon mo o oni koda oko egbon awon to tun tele egbon awon lo be lati lo be won abi lati lo ba won soro lori oro yi oni koda won ni awon awon ma regret pa awon lo o sori irederede to foju awon ri nbe ko ma lo nka won ni boro yi sase nlo re o ta won fa oro yin waju fa leyin ila jo fa toro fi debi tori olohun won ni sugbon lojo kan ba won de se ri ipe gbare o ni iyawo awon yi ba pe awon pe ohun ti bimo o inu awon ti edun pe adupe won ba wa yayo omo o won ni be la won iya awon ati aburu awon ba teko leti lo so hospital bi to bimo si ṣùgbọ́n fún ìyàlẹ́nu àwọn níṣe ni màmá ìyàwó àwọn fa ọmọ mọ́ra náà tún gbọ́mọ sá fáwọn o bó o lọ̀rọ̀ ti wá rí ṣọ́ máa ń gbọ́mọ sá fún bàbá ọmọ bí lẹ́yìn ìdáwọn kíyà ọmọ àti gbogbo nǹkan tó yẹ káwọn ṣe làwọn bá wálé láti wá ṣe ìpalẹ̀mọ́ àti lọ discharge ṣeéṣeeṣe èèyàn ṣàbímọ lọ hospital bàbá ọmọ mọ̀lẹ́bí ó ń kálukú èló là ń wá èló là ń ṣe ta fi yanjú bíìlì lọ́hùn wọ́n ní ṣùgbọ́n fún ìyàlẹ́nu ń gbà tán máa tún fi padà dé hospital o wọ́n ti lọ o wọ́n ti discharge wọn wọ́n ti lọ o wọ́n ní ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìfẹ́ táwọn ní sí arábìnrin yìí àwọn òkùnà láti máa ṣojúṣe tó yẹ káwọn ó ṣe gẹ́gẹ́ bí i bàbá kò sígbà táwọn òkì ń fowó ránṣẹ́ sọ́mọ àwọn wọ́n láwọn á fowó ránṣẹ́ gbogbo ojúṣe tó yẹ káwọn ó ṣe gẹ́gẹ́ bí i bàbá òun làwọn máa ń ṣe o wọ́n láwọn ṣe gbogbo èyí fún ọdún mẹ́rin gbáko wọ́n ní ṣùgbọ́n lẹ́yìn ọdún kẹrin àwọn òṣè mọ́ ó dẹ̀ nídìí wọ́n nítorí kò sígbà táwọn bá wá bèèrè pé àwọn fẹ́ràn ọmọ àwọn ìṣẹ̀lá já wọn dànù lórí ìpè o wọ́n ní kò sí ìgbà táwọn bá láwọn fẹ́ràn ọmọ àwọn sẹ́ yóò já wọn dànù lórí ìpè o lẹ́yìn ọdún kẹrin àwọn ò bá fi nǹkan kan ránṣẹ́ mọ́ o tí bàbá àwọn wá ṣaláìsí tí bàbá àwọn jáde láyé àwọn kúkú lọ́mọ láyé ń tàwọn ọmọ àwọn náà dẹ́ gbúdọ̀ wà ń bi iyì ìkẹyìn fún bàbá àwọn làwọn bá pé kó dákun o kó mọ́mọ àwọn wá o kó mọ́mọ àwọn wá láti wá ṣe ẹ̀yẹ ìkẹyìn fún bàbá àwọn wọ́n ní ṣùgbọ́n kò mọ́mọ ìwá o wọ́n ní ṣùgbọ́n bí a ṣe wá ń sọ̀rọ̀ báyìí ọmọ tá à ń wí yìí ti pé ọdún keje ọmọ ọdún méje lọmọ tá à ń sọ yìí ìyẹn túmọ̀ sí pé gbogbo ọ̀rọ̀ táwọn jọ ní àti wàhálà yìí yóò ti lé lọ́dún méje báyìí nítorí pé ọmọ ọdún méje báyìí lọmọ tá à ń sọ yìí àwọn náà ti tẹ̀síwájú pẹ̀lú ayé àwọn àbí ńgbà tẹ́nìkan lòun ò fẹ́ rí kiní ẹ̀kan láàtàn ṣé wà á wá jókòó tì í ni wọ́n láwọn ti tẹ̀síwájú àwọn ti fẹ́ lòmíìn àwọn ti tẹ̀síwájú pẹ̀lú ìgbésí ayé àwọn báyìí wọ́n ní ṣùgbọ́n nǹkan tó yà wọ́n lẹ́nu jù nínú ọ̀rọ̀ yìí ni pé arábìnrin yìí bá pé àwọn lọ́jọ́ kan o.
1: Torí rẹ̀.
0: Ẹni tá à ń pè wá dẹni tó ń pè wá.
1: Bá ṣe dá mi.
0: Ló bá bẹ̀rẹ̀ sí ń bẹ àwọn lórí aago káwọn dákun káwọn jọ o. Nǹkan báyìí nǹkan báyìí kiní kan ló ṣe kiní kan tọ̀hún ló ṣe tọ̀hún o. Kóhun dákun òun fẹ́ padà sínú ìgbésí ayé ẹ báyìí. Ìgbà ìmọ̀ nígbà tí kiní kan ṣẹlẹ̀ sí mi. Ojú mi ò láǹgbà yẹn kiní kan ló ṣe mí kiní kan ló ṣe mí ẹ dákun ẹgbà mi padà. Gbogbo ìgbà tí mi fi sí lọ́dọ̀ yín kiní kan mi ò mọkùnrin mi kò ṣẹlẹ̀ báyìí ti bí tọ̀hún. Nítòótọ́ arákùnrin yìí láwọn ò gbàgbọ́ nínú gbogbo ọ̀rọ̀ tóbìnrin yìí sọ o. Ṣùgbọ́n ń ṣe lọ̀rọ̀ náà ń rú àwọn lójú pé bóo ló ṣe rí. Ẹni táwọn ń pè láti bí ọdún mélòó gbọ́mọ mi wá tí ò ní gbọ́mọ wá. Ọ̀sán kan orúkọ wá ń pè àwọn pé ẹ dákun jọ ẹ dáríjì mi báyìí lórí báyìí kọ́ lórí. Ìgbà mi padà fẹ́ mi padà mi ò mọkùnrin mi láti jọ ìyá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Arákùnrin yìí wá ní ká gbà wọ́n yànjú. Bóò ni káwọn ó ṣe ṣerú ọ̀rọ̀ báyìí sí gan. Irú gbẹ̀dúwo làwọn á jó sírú ọ̀rọ̀ ilé yìí o. 0916-893-1000 tàbí 0915-3334-893. Hello. Hello, ẹ̀ka alẹ́ o.
2: Hello.
0: Ẹ̀ka alẹ́ bàbá.
2: Ọ̀gbẹ́ni Abiolúkà Ẹ̀dẹ̀ yìí kọ́ ọlá.
0: Ẹ ṣeun gan bàbá ẹ̀ka alẹ́ sà.
2: Ẹ kú apẹ́tọ́ nu àtàárọ̀.
0: Ẹ ṣeun gan.
2: Ilé yín ò ní ká.
0: Àmì o, lápárọ̀ lọ́wọ́ ti tẹ̀ iná.
2: Ó ṣàbẹ́ ní pé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Bẹ́ẹ̀ni ṣe wò ó. Ó jẹ́ pé ìyá ẹ̀ ló ń lò lọ́wọ́ ń gbà yẹn. Nígbà tán wá lò tán sójú ẹ̀ ti wá kíá. But kí arákùnrin ẹ̀ tẹ̀ ń ṣe ẹ̀ tẹ̀lé. Kọ́kọ́ lọ ṣe DNA ọmọ yẹn.
0: Kó kọ́kọ́ lọ ṣe DNA ọmọ yẹn ná.
2: That is the best thing. Kọ́ lọ ṣe DNA ọmọ
0: yẹn. Ìyẹn túmọ̀ sí pé ṣeé ṣe kó má jẹ́ arákùnrin yìí ló lọ́mọ.
2: Ẹ jẹ́ ká ẹ máa ṣe ká tọrọ ọjẹ́. Yes. Ratio yẹn o ọ̀rọ̀ yẹn níta. Ìyẹn kan gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ yẹn.
0: Ìyẹn kan gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀.
2: Àyẹn gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ yẹn. So, sẹ́rí gbogbo ẹni sọ̀rọ̀ yẹn mo kàn lẹ́rìn-ín. Tó ṣe ó dàbí fíìmù. Ó fẹ́ wíṣ láìsí máa rẹ̀ ẹni. Ó fẹ́ wíṣ ayé máa fẹ́ fi àkókò máa ń ṣùfú. Àti ọlọ́run ló ní kí ẹ tètè jà. Àbẹ̀tì náà ó sì léètì. Àṣà dìbẹ̀ lọ́wọ́
0: ọlọ́run.
2: So, ó yẹ lọ ṣe díẹ̀ ní ọmọ yẹn ni. Responsibility fákàn yẹ kó ṣe kọ́kọ́ máa tẹ ẹmọ́ṣẹ́ sọmọ yẹn. Ní pé lédi yẹn máa padà sí ní ayé máa rẹ̀. Ẹrọ ni o.
0: Ẹrọ ni.
2: Ẹrọ ni ẹ máa yẹ ká tara jẹ. Ẹ ká tara jẹ tí ìyá bá tún lọ rí eré fọ́ọ̀sì nǹkan. Wá di wàhálà.
0: Ó dáa ẹ ṣeun gan bàbá èrò pọ̀ lójú ìlà. Ẹ jẹ́ máa wọ̀n pè mí ẹ ṣeun gan sà. Hello, ẹ kalẹ́ o. Ẹ kalẹ́ sà.
3: Ayọ̀kúnlé láti Ọlákúnlé.
0: Ayọ̀kúnlé láti Ọlákúnlé. Ẹ kalẹ́ bàbá.
3: Yes,
0: I can listen.
3: Oku ajodo minera.
0: E ṣeun gan o.
3: Ẹnu wa ṣọ pẹ.
0: Ami lagbara lo. E ba n gbohun soke dada ki ba le gbo yin dada.
3: Mo lo sun o. Nile nu abuyo si. Ṣo Yorùbá ni ki ijẹ tọmọ.
0: Bẹẹni.
3: Obìnrin yóò di fẹ́ ọkùnrin. Ìgbà Mbolo wa fodidi odun meje.
0: Mbolo wa fodidi odun meje olohun omokunrin mi.
3: Eh. Ayaba ni. Awon kokon wa nkan pa gbogbo ale ifa ojoje lo. Ni akoko. Kini eri okunrin bi omo.
0: Kini eri pe okunrin lo ni omo igan.
3: Ki oko e ko yin se o te ko te pele mo pe ai je pe obirin yen lo si bi eni. Mo wa ta de onto. Owo le faye gba. Tori ilo ba ni ete. Ki o koko te lo. Are si bi eni. Ki eni te
0: mi ma gbo yin dada ṣugbọn
3: mo
0: ti mu okay
3: omi ki o pe mu
0: oju opo yen oto hello
4: e ka le
0: yes ma'am.
4: Yes, sir. Arakunrin lo fẹran ọmọbìnrin yìí. Kì í ṣe obìnrin yìí ò nífẹ̀ẹ́ rárá. Láti ilẹ̀ ẹgbàtìgbà tó ti ń lẹ́wọ́ mọ́ lójú ìyá ọkọ, lójú fámílì ọkọ. Kò ń ṣe ẹni tó nífẹ̀ẹ́ ọkùnrin sínú ó sì ṣe ń sọ̀rọ̀ igan ọkùnrin sì nífẹ̀ẹ́. Ọ̀dẹ́ ń ṣe ẹni tó yẹ kó gbà ṣàyé òun mọ́ rárá rárá tó máa lọ. How many years ago? 7 years ago. Akunrin yẹn gan tai. 7 years. Téèyàn fi dúró fún obìnrin. Ojú ẹ ti jáàmbi tó lọ ló fẹ́ padà yẹn. Kò yẹ kọkùnrin yìí gbà rárá rárá. Obìnrin tó kí ṣe bẹ́ẹ̀ yẹn. Ti fámílì ìṣojú fámílì ọkọ tó ń lẹ owó lẹ gbogbo ẹ̀ padà. Ó ti níbi tí fẹ́ ti ẹ̀ wà tẹ́lẹ̀. Bóyá wọ́n ti já kú dẹ́bìdẹ́ yẹn. Ó ṣe wò pé kò padà wà sọ́dọ̀ ọkùnrin. Kó má gba okun ma live life fún wọn lọ pẹ̀lú ìyàwó tó ń fẹ́ kó má tẹ̀jẹ̀ kó wá sínú ayé kó tẹ̀ má tún wá da ìdílé táwọn náà tẹ̀sẹ̀ ń bí kó má máa lọ dàrú o kó má gbà rárá rárá kó gbé kúrò náà kan ìyá burúkú gan nìyá tó ní ní ìrọ̀pọ̀ ní bàbá ìyá tó lè máa tọ́tọ́ náà ní ìrọ̀pọ̀ ọmọbìnrin yẹn ní bàbá rárá ilé wà kẹ́rù kúrò nílé ọkọ ọmọ kò ń ṣe nǹkan tó kọ̀nà rárá.
0: Hello,
5: Ekale
0: sa orukọ yin sa ti bole tin pebi.
5: Lati
0: ilu tapa Ekale sa.
5: Eri obirin yen. O ti na gbara o ti na goro. Oju e. Ṣugbọn ni se oju e ti pada wa wale. Ó ń gbọ́ ẹ̀kọ́. Tó bá tiẹ̀ wá jẹ́ pé ọkùnrin ọba kàwé jùlọ ni. Tàbí pé òun ló bá kàwé ká sọ wípé òun ló kàwé ju ọkùnrin yẹn lọ. A lè sọ wípé bóyá ó lè máa ròyìn pé bóyá kò sáǹdì òun. Wọ́n kò rí bẹ́ẹ̀ ọlọ́run ṣeun. Wọ́n jọ ka ìwé yìí náà.
0: Bẹ́ẹ̀ni.
5: Ṣùgbọ́n ó ti tún rẹ́nìkan tẹ̀ ẹ́ jẹ. Ọlọ́run ló wá gbé ọkùnrin yìí níjà. Obìnrin kò ríbi dé sí mọ́. Ó mẹ́ gbarú ẹ̀ láyè o. Tó bá gbà láyè, ó máa padà wá da ohun tó ti ń tò. Ó máa padà wá dàrú.
0: Ó máa padà wá dàrú.
5: Èkejì ni wípé ọmọ tó ní òun ló ní. Kó lọ first. Ó máa lọ gba ọmọ àjẹ sílé. Ẹ máa bẹ́ tó bọ̀.
0: Ẹ ṣeun gan, bàbá. Ẹ ṣeun gan sọ.

0: Hello, eka le o.
1: Eka le sa.
0: Eka le sa. Orukọ yin sa ti bo le tin pe.
1: Oluwa seun Yebode lo pe.
0: Oluwa seun Yebode e mo ku jo meta.
1: Era baba
0: e ku firi firi o ami lagbara Olorun.
1: Mi se wa se ti ku bu jo na ko ni wa re la lo.
0: Ami ami lagbara Olorun.
1: Mi wa se ga ma do.
0: Ami o, ami o.
1: Mo fi okan ba ti ti tan ko yen lo. To de se na mi pe ye po jo opolopo awon tan pe awon ni idile ti won wa na ni
0: ma se
1: ara bi mi yi mo se ti kuro ni oko ti e o tun da bi e ni awon ni oko a je ma fina mo oko ni idi oko ni le so si ta pe nton un la ko jare e ko jare to ru o gbe opolopo dide lo wa be ni oko ni lo fina mo pe ti ni o bi na le to fina mo oko ni Ọlọ́run agbá wa nínú.
0: Ẹ̀mí.
1: Ṣùgbọ́n gẹ́gẹ́ bí arákùnrin yìí sọ ìtàn rẹ̀, ó dẹ̀ fẹ́ ká gbà wọn ní ìmọ̀ràn. Ìmọ̀ràn tí mi fẹ́ fún ni wípé níwòye tèmi, ojú tó bá máa bá ni kalẹ̀, ìfẹ́ àárọ̀ ṣe ìkun.
0: Ìyẹn àgbà lẹ sọ bẹ́ẹ̀.
1: Ẹ̀gún ni ọmọbìnrin jẹ́ nínú ayé rẹ̀, kó má gbà padà.
0: Ẹ̀gún ni kó má gbà padà.
1: Kó má gbà padà torí àkùtì ètò burú jù bẹ́ẹ̀ lọ. Kò lè dánú ara tí ẹrù ibi tó máa ti fi ló ń lọ. Irú ẹ̀dà bẹ́ẹ̀ torí pé bí ẹ̀ ti ń ja lọ́wọ́lọ́wọ́ ẹ̀ lórí ìfẹ́
0: padà.
1: Tó bá tún padà tán, tó bá tún ṣọpọlọ ìsìnkú mi náà, nítorí bá tún ní kó ṣe látúnṣe.
0: Láti lọ ṣe.
1: A tún padà fi ọkùnrin sílẹ̀ ni. Torí kò lè dánú ara tí ẹrù, kò lè dá nǹkan ṣe nínú ọkàn tara tí ẹ. Ìmòye ojú tèmi ìfúnwó ní ọ̀gá.
0: Ẹ ṣeun gan, ẹ ṣeun gan, Olúwa ṣeun Yebode, mo dúpẹ́ o, ẹ ṣeun gan, ó dàrọ̀. Hello, ẹ kalẹ̀ o.
2: Ayọ̀ Kúnlélo.
0: Hello.
2: Hello, Ayọ̀ Kúnlélo.
0: Ayọ̀ Kúnlélo ń pè padà láti Ọlákunlé. Ó yà, mo ń gbọ́ yín sáà.
2: Mo yẹ kó fẹ́ kan. Ọ̀rọ̀ obìnrin yẹn ìfẹ́ yín tegun fi aṣọ. Ọ̀rọ̀ ọmọ ló yẹ kí gbogbo a máa sọ ń sìn. Tí wọ́n bá ṣe DNA test tí DNA wà ní ọkùnrin ló bí ọmọ.
0: Wọ́n ní ọmọ bẹ́ẹ̀ ni.
2: Gbogbo àwọn ọmọ ẹ̀kọ́ máa ṣe ẹ̀tọ́ ẹ̀ gẹ́gẹ́ bí bàbá lórí ọmọ. Ṣùgbọ́n lẹ́yìn eléyìí kó má ní nǹkan ṣe pẹ̀lú.
0: Kó má ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ mọ́.
2: Ẹ̀gún ẹ̀ ṣíṣọ́ ni ọkùnrin yẹn nínú ayé ọkùnrin. Ẹ ṣeun.
0: Ẹ ṣeun mo dúpẹ́. Tàbí 0915-3-4-8-9-3. Hello, ẹ kalẹ̀ o.
3: Hello, ẹ kalẹ̀ sá.
0: Ẹ kalẹ̀ sá, orúkọ yín sá ti bọ̀lẹ̀ tí ń pè wá.
3: Olúwọlé sá Olúwọlé Adéòtí.
0: Mr. Olúwọlé Adéòtí, láti bó sá.
3: Ẹ mọ̀ pé láti ológun ẹrú.
0: Láti ológun ẹrú, ẹ kalẹ̀ o.
3: Ẹ kalẹ̀ sá, ẹ kú ìtàn náà.
0: Ẹ ṣeun gan sá.
3: Ẹ kú ètò ìṣẹ́rí gbogbo tó ń ṣẹlẹ̀ lórí ilé ayé ẹ̀kọ́ ni. Èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí, èmi náà ti gbó tururú nǹkan bẹ́ẹ̀ rí.
0: Ẹ jẹ́ àwọ̀ bó ń ti ń ṣe rí bó ló ṣe ṣẹlẹ̀.
3: Kódà ìyẹn tiẹ̀ farapamọ́ tí mo fi gbé fíìmù.
0: Má ṣe o.
3: Ìgbà tó wọlé tán báyìí tó bá bẹ̀rẹ̀ sí ẹ̀mọ̀ ikú èéfín mi wà. Ìgbà tí mo wá rí pé ilé ayé mi yìí o, ìgbéró ni mo ń bá lọ. Eléyìí ó bímọ sọ hospita. Ìyàwó tí mo gbé lọ sí ìta fúnra mi. Ṣùgbọ́n ìyá ẹ̀dẹ̀ tó kú lọ pẹ̀lú ẹlòmíràn wọ́n dẹ̀ lọ gbé ọmọ lọ sí ìta àti ìyá.
0: Láì jẹ́ kẹ gbọ́.
3: Láì jẹ́ kí n gbọ́ kí n lọ lé kí n tó dé wọ́n ti gbé ọmọ àti ìyá. Ìyá ẹ̀ mi ò mọ ibi tán wà. Àwọn sísà mi fámìlì mi gbogbo wọn dìde. Ẹ bá gbọ́ ọmọ wa kí ló ṣẹlẹ̀ tí wọ́n jà ni. Ìyá ẹ̀ ni.
0: Ẹyin méjèèjì ò dẹ̀ níjà ẹ̀
3: Mo ní ìjà o, gbogbo nǹkan tó ń ṣe ṣẹmọ̀ pọ́kùnrin ìrọ̀kùn tọ́kùnrin bá fi sọ̀rọ̀ ló lé pé mo wú máa ìwò burú ẹ̀ mọ̀ pé ó ti sún ọkùnrin ẹ̀kọ́. Mo ṣàwọn ẹni tó lóyún, mo ṣàwọn mánéjẹ̀. In fairness to what I'm saying ṣá, wọ́n bá gbọ́ ọmọ lọ látọ̀ sítà, àárọ̀ máa rí ìyá. A fẹ́ ṣe kó máa rí ìyá ọmọ. So ni àwọn àgbàlagbà bá ní kí n fi gbọ ẹlẹ́fọ̀ Odu wa fẹ́ yàwó mi. Odu wa fẹ́ yàwó mi tàn. Yàwó mi wà nù yín. Ló bá lọ níbẹ̀ gbogbo èèyàn. Wọ́n akọjá ládùúgbò wa. Akọjá wọn làwọn rí ládùúgbò bíi tí mò ń gbé tí kò lè gbé o. Mo débẹ̀ rí. Wọ́n akọjá awon kan wa so pa ma ri awo mi igba kan o jaga jaga ni gba to sa ya lo ba lo be gba awon agbalagba ti nje ki njo o lo be won ti mo da mi everybody but awon so be na nigba ti won wa ti won joko ti won gbo awon gan ni won so pe ni godo pe mo gẹgẹ bi ta won ologun oloye so fi lata to mo kunye ba pada fe iku lo fe osin to nje oja to mo ba ti wo o dokuta iyen ni le obirin ki o kuro laye oko e ewo e so fun o fe pada wa ni gẹgẹ bi ti madam yen so le kan to ba wonu ile aye e pada yo pa iyawo e se ma pe bi oloro ni bo se wa yen won ti lo tan ni e lo tan bi ya iyawo temi na ga bo se du omo e tan niyen nigba to lo tan ti omo yen ri pe o bi tan leyin eja lo wa pada bo mo lo mo se je lo se be nikan le je lo se ku mo
0: abi ti pe gbo mo omo nko bayi omo nko bayi
3: omo omo temi ti wa ba mi
0: omo yin ti ba yin
3: bo je go tan so yen any test at everything it was confirmed o da je ko ma se lu lo mo e so fun ko ma wa ogun sinu aye o
0: ma wa ogun
3: e ma we we olohun olohun ba yo yan yan no yo re
0: no yo re
3: Olorun sanu.
0: Ami o.
3: E se be ja pelu mi layi.
0: E seun go baba mi mo dupe gan o.
3: All right, doctor.
0: E seun go daro sa. Ah, ele ide tu lagbara o. Inu mi ma n dun ti awon oro kan ba wa la fefe ta ba ra won ti iru nkan be na ba ti se ri. Kan wa so ko so pe bayi iru nkan bayi ti se mi ri bayi ni mo se se Oloyinbo n pe nkan ni realism a tun fun eni ti ru e ba n sele si a tun fun ru eni be lanfani lati gbagbo pe ti won opin hello e kale sir
4: nko mi bi la gera ja oloko mi
0: e kale baba mi
4: e ku logun eru
0: lati ologun eru e kale sir
4: kolo mo de sai afẹ
0: ami o ami ami adura nla ni baba
4: awon mi gbo elomi gbo na oko tara won o fe la o fe oko bayi le o le fe tara won o fe la o fe o ma se o basa basa so ati bu lo mo de sai oko fe ta mo sai afẹ
0: ami ami ami adura nla ni e seun go baba Hello, Ekale.
5: Hello,
0: Ekale. Ekale, sir.
5: Kom ko te vene Tijani Ayomi Posi.
0: Tijani Ayomi Posi. Lati agbegbe bo sir.
5: Lati Yemetu.
0: Lati Yemetu. Ekale, Ayomi Posi ni o. Lagbara Olorun. Mo ngoyin sir. Hello.

0: Ètò àwárí ìfẹ́rẹ̀ lórí ìkànnì kànga gbọ́mágbẹ́ Wells Radio 89.3 FM. Ara nkan ti mo ṣàkíyèsí lórí ọ̀rọ̀ talẹ́ yìí, o ni ohun tí olóyìnbó ń pè ní red flag. O ni nkan ti olóyìnbó ń pè ní red flags. Torí nínú ọ̀rọ̀ yìí, ó fi hàn pé kí wọ́n tó ṣe ìgbéyàwó rárá ni àwọn nǹkan kan ti ń jẹyọ. Nítòótọ́, ìfẹ́ fọ́jú gan, love is blind. Ṣùgbọ́n ní 2026 tá a wà yìí, ọ̀rọ̀ yẹn ti ní part 2 o. Love is blind, ṣùgbọ́n marriage ó ṣe ojú yẹn lẹ̀ báyìí ni. Ìyẹn túmọ̀ sí wípé kéèyàn tó wọnú marriage, àwọn ojú kan wà téèyàn gbúdọ̀ là dáadáa. Tí ò bá ti rẹ̀ lọ́rùn, tó bá ti mọ̀ pé ò lè farada, má wulẹ̀ gbà. Ìgbéyàwó tí ò wáyé rárá, ó sàn ju ìgbéyàwó tó wáyé tó bàjẹ́ lọ. Láti bí mọ̀ mí mọ̀, ó ní inú ọ̀rọ̀ yìí láti rí bí arábìnrin yìí ṣe ń rí àfẹ́sọ́nà ẹ̀fín gidigidi gan. Kódà kò ṣe é ní kọ̀kọ́, ó ṣe ń ṣe ju màmẹ́ àti àwọn ọ̀rẹ́. Kán tó ṣe mọ̀ mí mọ̀ rárá ló ti níṣe báwọn ẹbí ẹ̀ ń bọ̀ wá jẹun sórí bíi tédé. Àwọn ọ̀rọ̀ ńlá lọ̀rọ̀ yìí o. Kí yẹn máa jẹ́ fún àwọn ọ̀dọ́ pátápátá tí ò tí ì ṣègbéyàwó? Wọ́n ń bá ẹ sọ́nsìn, òní rárá kò rí bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ o mọ̀ nísàlẹ̀ ẹkùn ẹ pé bẹ́ẹ̀ lórí. Ó ń ṣe kinní yẹn fún ẹ tí ìwọlé ó ti bẹ̀rẹ̀ sí ń fọ́ ẹ létí, ó ti ń fọ́ ẹ nímú, ò ń gbà á mọ́ra. Hello.
1: Hello.
0: Ẹ̀lẹ́ bàbá.
1: Ọ̀gá mi.
0: Ẹ rẹ sọ.
1: Ṣé rí ohun kọ́kọ́ máa ṣẹlẹ̀? Mo dẹ̀ fẹ́ kò bá já kọkùnrin máa kí fọwọ́ kan obìnrin tí tó máa fi wọlé gẹ́gẹ́ David ṣe làálẹ̀. Ṣé rí ìbáṣepọ̀ tíjọ́ wà, ìbálòpọ̀ tíjọ́ wà ní máàyàn ò ṣe lè fílẹ̀ mọ́? Yes. Torí ó ti tọwọ́ bọṣọ lọ. Credential ẹni máa yẹn ó dẹ̀ ń pẹ́ nìkan tó dẹ̀ ní ẹ̀rí ọkàn ni. Ń pé bóyá òun lòun ti fa ilẹ̀. So báwo lòun ṣe máa fi ilẹ̀? But ká ní kò bá fọwọ́ kàn, kò kú ọ̀làgan láyé àtàràfẹ́ àrùn máa ní kó nígbà kò máa lọ lọ. Yes, he has nothing to lose. Kò fọwọ́ kàn. So ìyẹn kò jẹ́ kò fọwọ́n obìnrin àtọkùnrin. Pápá obìnrin kò délé ní pépé ló dáa jù. Àtọ́sàn ilé káàkiri ìwé ti wà yẹn. But ṣé mọ̀ a lè ní atọkùnrin àtọkùnrin a lè fi ọwọ́ sọ̀yà. Ṣé o bá mi lóní ṣe kú ṣe ni?
0: Ó ṣàní bó ṣe bá mi. Ọlọ́run á ṣàánú. Ẹ ṣeun gan ni gbogbo ibi tí ẹ ti láǹfààní àti gbọ́ ètò talẹ́ yìí. Gbogbo àwọn tó pè wá pátápátá ni mo dúpẹ́ lọ́wọ́ yín porogodo. Ẹ ṣeun, mo dúpẹ́ o. Gbogbo àwọn tó gbọ́ ètò àwárí ìfẹ́ táwọn náà dá ọ̀rọ̀ yẹn lẹ̀ ń lé ṣùgbọ́n tán láǹfààní àti pẹ̀yìn náà, ẹ ṣeun, adúpẹ́ o. Hello. Hello, ẹ kalẹ̀ ti wọlé o. Hello. Ẹ kalẹ̀. Ẹ ṣeun gan o. Láti Ọlọ́run kẹ́mi.
2: Èèyàn dì fàájì náà kò sọ pé ìyàwó yọwọ́ kankan èèyàn má lè ṣiṣẹ́. Tó bá ti sọ pé òun máa fẹ́ báyìí délé, wàhálà ló kó bá rẹ̀. Gbogbo àwọn obìnrin tó máa ń ṣe báyìí tó bá ti wọlé tán, wàhálà yẹrẹ yẹrẹ ìjẹ́ ká tún rètè ya túká báyìí. Ẹ̀yẹ̀ kan rẹ́dí ń sìn, tún rètè túká báyìí.
0: Ẹ ṣeun gan, mo dúpẹ́. Ìpè yẹn ni màá máa fi kásẹ̀ ètò talẹ́ ètò nílẹ̀ o. Mi ní láǹfààní àti lè gbé ìpè mí mọ́. idile wa oni daru ile wa oni baje o fun gbogbo odo gbogbo eti e ba sile ma foju yin ri to nye yin ni ke to wole rara eje atete gbegbe se o eite ba so fun pe eite ba le so fun pe wo mi o se mo Olorun a je ki wo na pade eni ti iru wa yi abalara mu e so be fun o o san bayi ju wahala aye titi lai lai lo o awon obi na to ba se se ka ri awon kankan ka fese wa mule kemi o fe kini ise iyen na o wa be o obi na ibi to ba ye ka soro si eje a soro si be o lose to lo iya oko na so lenu e ti gbagbe ti iya oko la mu so lose to koja lose ile ibayi mama iyawo ni aje iwa baje itusimo lori o ṣe mo dupe lọwọ gbogbo ololufẹ eto awari ife patapata eyin fe ba mi soro lori atigbe ipolowo oja yin wa sori eto awari ife abi o lawon oro mi ite fe ba mi so sugbon to ba ni se pe lawari ife number awari ife leki si o Eje sare pe number wari ife sita ni kia kia. Number wari ife ki nse number iti e flash tabi number ite pe text message tabi WhatsApp le fi ranse se number wari ife 0815-519-8656 Number to me 0706845907359 Ilu Ibadan tuba tuse o lagbara Olorun. Koni sewu ni ipinle Oyo. Koni sewu ni Ilu Ibadan. Koni sewu lorilede Nigeria. Ohun ti o ti to o nbo wa to nbo wa seku. E ma ja soro di si orilede Nigeria. Ani pe e ma ja soro di si orilede Nigeria o. Loruko Alase ati oludari ikoni yi ajinrere Lillian Bademosi Lemi Ayo Emmanuel Ojo ni mo nki gbe o daaro o kan kan bayi na laji ire o

ojú mẹ́rin ní bímọ ṣùgbọ́n ìgbà ojú ní ń tọ. Wọ́n wí ojú mẹ́rin ní bímọ ṣùgbọ́n ìgbà ojú ní ń batọ. Mọ́ jẹ́ mo wí kórì mo bí èyí náà mo fi fún ọ, kórì mo bí èyí náà bá ń wò ó lọ́wọ́ àwọn agbọ́mọjóde eru ojú àrò, lọ́wọ́ àwọn jẹ́ǹbọ́ ọ̀nàmọ́ tí ń nàmọ́ ọba, lọ́wọ́ àwọn atọ́mọ bí màtọ́mọ tọ́ kórì gbà mí, lọ́wọ́ àwọn ha abiamọ abọ̀já gbọ́rọ̀ tí ń tọ́jà gbọ́rọ̀ sílẹ̀ fi yojú ara ọmọ ọdún mẹ́ta wò lórúkọjọ́, kórì mo bí èyí náà mo fi fún ọ, kórì mo bí èyí náà bá ń wò ó. Ọṣẹ dúdú kirakira, ènìyàn dúdú rẹ̀sùrẹ̀sù, bí wọ́n bá wẹ mọ fún ni tán wọn àtúwẹ kádà rẹ̀ ẹ̀dà sígbó. Omi tí wọ́n fi wé ọmọlógún ọdún sẹ́yìn bẹnu òrù tí wọ́n gbé sẹ́ǹkùlé. Ojúmọ́ gbogbo ni wọ́n koná mọ́ mi lójú àrò. Wọ́n pé bí bá ṣe ń wọ làlá ní ká yí ọmọ nì máa gbóná làálá. Kọ̀yìnkọ̀yìn tí wọ́n fi wé ọmọlógún ọdún sẹ́yìn ṣì ń kọ́ mi tóóró tóóró lórí ìpara tí wọ́n fi há. Ọṣẹ dúdú kirakira, ènìyàn dúdú rẹ̀sùrẹ̀sù, ọwọ́ tí wọ́n pa lọ́mọ lórí wọ́n fi pàlèlé mọ́lẹ̀ rẹ̀. Aṣọ tí wọ́n rà fọmọ lọ́jọ́ ọ̀bí rẹ̀ kínní náà lọ fi bọ́ sí òwò ayérayé. Irun kókó tó pé kó fá lókun ọdún sẹ́yìn bẹ́nu kòkòkò tó pọ̀ lé wọn. Abẹ tí wọ́n fi fárun ti dógun kọjá àdámọ̀ bẹ́ẹ̀ wọn ò sọ nù. Tọ̀sán tó ru ìmọ́lẹ̀ kò tàn rí nù ilé wọn bẹ́ẹ̀ ohun gbogbo tí ń lọ lójúde ayé ni wọ́n rí. Kọ̀lọ̀rọ̀ sí ènìyàn tí kì í wo rẹ̀ nù dígí àfi bí ó bá wò ṣe rere ẹ̀dá. Kórì ó sì gbà míì.

ẹni ọlọ́run la pè wọ́n nú àdúgbò ní báwọn náà lọ sọmọ lórúkọ lọ́jọ́ mẹ́jọ. Àtayédáyé lágbà tí ń parobo níyàwó mi bí àwàdà bí ẹ̀fẹ̀ ṣùgbọ́n tẹni ọlọ́run lọ́wọ́ kan ààbò sí ní. Kàkà kí wọ́n fọmọ mọ̀ náà lọ́wọ́ ọ̀nà yàrá àbùsùn wọ́n fọmọ mọ̀ ń gbà gbogbo. Ọ̀ntú tí wọn ò sí fọ́pọ́n àwọ̀ ara ọmọ ni wọ́n ti ń pin dẹ́ẹ̀mù. Ìyàwó mi mà ti ń gúnmù. Ajá ò lè dá iná. Àgbà kan tọ́yọ̀ tí ń fojú bọ́ṣọ lára ọmọ níṣẹ́jú akẹ́. Wọ́n bí ọjà rí àti àjọkọ́ lé lẹ́sẹ̀. Àgbà kan tọ́yọ̀ tó fẹ́ fọmọ yẹra wò bóyá òun èdè fowó. Bí wọ́n ṣe ń máa bo náà lọ máa kọ. Ló dí afábúrò bàbá lóbìnrin tí ń túkùn ṣòkòtò ọmọ ẹ̀gbọ́n rẹ̀ lágbo okun àjì. Bóyá kẹ ẹ̀ lè wo sinimá ń yàrá kejì. Ló mọmọ ayálégbé má wà àwọ̀ tẹ́lẹ̀ síyàwó lánìlọ ọ̀dún fẹ́ràn jùlọ. Kórì ó sì gbà mí ó gbọ́mọ mi. Kórì gbà mí ó gbọ́mọ mi. Lọ́wọ́ agbọ́mọjóde rojú àrùn. Lọ́wọ́ jẹ́ǹbọ̀ ọ̀nàmọ tí ń nọmọ pa. Lọ́wọ́ atọ́mọ bí má tọmọ tọ́. Kórì mo bí èyí náà mo fi fún ọ. Kórì mo bí èyí náà ò sì bá wò ó. Ọ̀sẹ̀ dúdú kirakira. Ènìyàn dúdú rẹ̀sùrẹ̀sù. Àwọn anọmọnayé kì í gbàkúnlé ènìyàn. Àwọn gan ní sáré kúnlẹ̀ pẹ́dẹ́ fọmọnú wọn. Àwọn nífẹ̀ yín jùlọ ń pàdé ẹbí bẹ́ẹ̀ ò ní láéláré jọ ọmọ tí wọ́n pa lẹ́nu wọn. Alábẹ́rẹ́ oró tí kì í bẹ́ nìkan rọṣọ àfi bí ó bá tún túṣọ lára ẹni. Bí wọ́n bá rògùn ẹ̀jẹ̀ fọ́mọ, wọn a sì tún jòkó ń kọ̀rọ̀ yàrá fẹ̀jọ ọmọ sáàmù kojú mó tó mọ́. Kọ́kọ́rọ́ ilé wọn ò sí fúnlẹ̀kùn. Ìmọ́lẹ̀ ọmọ mùtúmùwà wọn fi ń tìpa ìtẹ́nilé wọn. Àwọn ọmọ tó ti pa sáyé ni wọ́n sì bẹ̀. Ọmọ tí wọ́n pa tí òkú láì fá àbàdà irú wọn ò tún lè pélé èèyàn mọ́. Ìdí ni wọ́n. Bí wọ́n rẹ́ni ó gbàtùpà lọ́wọ́ wọn a fi inú fùfùlù níná pa. Bí wọ́n rọ́mọ bí òdòdó, wọn a sì ṣe òdòdó ń di sódò. Wọ́n á fẹ̀yìn dú ọ̀tún wọn ọjọ́ ṣẹ́kọ́mọ ọlọ́mọ ó má fi lójú lágbárí rárá. Ìṣe òjò rówó rọkọ̀. Bẹ́ẹ̀ gbogbo ọmọ àdúgbò wọn ti mú gùn bí ẹṣin tán. Ìwọ̀n abiyamọ ṣọwọ́ kó tó nọmọ. Ìrún anọmọ nọye ṣọwọ́ pàlàbà pàlàbà nọmọ bó bá lè kú okú bó bá lè nù ònú. Àkàbà tó gbé wọn gòkè téńté wọn là á dáná ámbìlì tà sí àkàbà tí ò wulẹ̀ nà dúkè. Wọ́n àlà àkàrà wọ́n àlà àkòrò ọ̀sẹ̀ dúdú kírákírá. Ènìyàn dúdú rẹ̀sìrẹ̀sì. Wọ́n bẹ́ẹ̀ nu yeye ẹni. Wọ́n bẹ́ẹ̀ nu babẹ ẹni. Wọ́n bẹ́ẹ̀ nu ayẹ ẹni. Wọ́n bẹ́ẹ̀ nu ọkọ ni. Wọ́n bẹ́ẹ̀ nu aráalé ẹni. Wọ́n bẹ́ẹ̀ nu àjòjì gòdògbòdògbò tá a pàdé lópòpónà lọ́kọ̀ ṣoṣo tá a tún ní rírí ẹni mọ́. Wọ́n bẹ́ẹ̀ nu ẹ̀gbọ́n ẹni. Wọ́n bẹ́ẹ̀ nu àbúrò ẹni. Wọ́n bẹ́ẹ̀ nu àná. Wọ́n bẹ́ẹ̀ nu ọ̀rẹ́. Wọ́n bẹ́ẹ̀ nu àwọn àpèlà aládùá. Wọ́n bẹ́ẹ̀ nu wòlé ẹ̀sìn ẹlòmíràn. Àwọn léegun ńlá tí kì í lú ẹ̀kú. Orùgódógbó tó fara pamọ́ bíi pé kì í ṣara gbó paramọ́lẹ̀ ni wọ́n. Aṣòro kò bí ọ̀rùn. Aṣòro kàn bí èdè. Aṣòro mọ̀ bí èpè. Adákẹ́ jà bí ègún. Àfiwáyé jẹnunu bí èrùn. Afa ìṣẹ̀ àìròlú nípa bí ọmọ odó. Bọ́kúrú bọ́ga. Èmi ò mọ̀. Wọ́n bẹ́ẹ̀ lé mi. Èmi ò lè sán. Mo ní wọn lára. Èmi ò mọ ṣùgbọ́n tàbí ṣùgbọ́n kò sí ohun tí kórí òmò òwúlẹ̀ tí ìwáyé láyé òun ọ̀run. Kórì ó sì gbà mí tàmí ó gbọ́mọ mi lọ́wọ́ agbọ́mọjóde rú ojú àrùn. Kórì gbà mí ó gbọ́mọ mi lọ́wọ́ jẹ́ǹbọ́ ọ̀nàmọ tí ń nọmọ pa. Lọ́wọ́ àwọn atọ́mọ bí má tọmọ tọ́ lọ́wọ́ àwọn hàhá abiyamọ àbọ̀já gbọ́ ọ̀rọ̀ tí ń tí ọ̀já gbọ́ ọ̀rọ̀ sílẹ̀ fi yọ ọmọ ọdún mẹ́ta lójú ara wò. Kórì mo bí èyí náà mo fi fún ọ. Kórì mo bí èyí náà ò sì bá ń wò. Kórì mo gbọ́mọ rodò bó o bá wò. Ọmọ adirú gbígbá ọmọ adáyé pẹ́ ọmọ adáyé ṣe rere ọmọ ò mà sì níṣẹ́ kún rèwé rèwé ọmọ adàgbà ọmọ adògbó ọmọ ató ṣòro fàgbà ọmọ aṣòro fàgbà. Wọ́n lẹ́ni abáwòdè là bá rere ẹni ajábá wa ńlajá ń bá lọ. Kórì mo bí èyí náà mo fi fún ọ. Kórì mo bí èyí náà kò sì bá ń wò ó.

0: pante.
1: Àbúrò bóyá gbọ́n dẹ̀ ni ẹ́ tó bá gbọ́n tó sọ fún ẹ tó bá kọ́kùn lé ọkọ̀ ẹ pẹ́rẹ́ òun kọ́ ló máa ń bá jùlọ.